ìràwọ̀ kan yọ ọ́ mi lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dáti tú ẹfẹ ń doṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dáti tú ẹfẹ 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté prẹmíà mọ́kọ́lá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtòrí sun ìdùnnú ní 32 FM ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni àgbọ́dùnú ètò tó ń pàrònú rẹ ká jà fẹ́ tọ́ ọmọnìyàn

0: tí wọ́n bọ́ọ̀lù àti òṣùpá sọ lórí ọ̀rọ̀ mi lórúkọ bàbá tọmọ àti tẹ̀mí mímọ́ ẹ bàjẹ́ Jésù Olúwa wá. Gbogbo tí wọ́n bá òrùn àti òṣùpá sọ lórí ọ̀rọ̀ rẹ jọ finú ẹ ṣe àmì láàárọ̀ yìí ọba jẹ lórúkọ Jésù ọba jẹ.
1: Gbogbo ẹyin ọmọ Ọlọ́run bí mo ṣe ń gbàdúrà fún ọ gbogbo májẹ̀mú òkùnkùn bàjẹ́ wá fọwọ́ sáyà kò ní bí ọ̀tá fẹ́ bí ọ̀tá kọ̀ ẹ̀tọ́ mi á jáde ìpinnu Ọlọ́run fún ayé mi yóò wá sí ìmúṣẹ. In the name of Jesus Christ. Ẹ wá wo ohun tí mo fẹ́ sọ o gbogbo ibi tẹ́ ẹ bá ti ní àǹfààní láti gbó mi káàkiri àgbáláa ayé gbogbo ẹyin ọmọ Ọlọ́run tó bá ti di ọjọ́ Sunday convention wọ́n wá sí ìmú ìdánudúró lágbára ẹni tó láyé àtọ̀run. Ẹ já wo ohun tí Jésù oníṣẹ́ ìyanu yóò ṣe ẹ já wo ohun tí onímájẹ̀mú àánú yóò dánwò nínú ìpín ìràwọ̀ èmi àti ẹ. Ẹ jẹ́ ń pe àwọn èèyàn wọlé lẹ́yọ kọ̀ọ̀kan màá pè wọ́n ní sísẹ̀ǹtẹ̀lé bí ẹ̀mí mímọ́ ṣe bẹ̀ wọ́n wò.
2: Àwọn bàbá mi èmi ọmọ yín láti UK orúkọ mi jẹ́ Aisha Damilare so mo ń gbé ní Wales so mo ti ń tẹ̀lé pé láti ìgbà tí mo wà ní 211 ní ìgbà tí mo wà Nàìjíríà ní lẹ́sìn tí ìgbà tí mo ń tẹ̀lé pé mo máa ń gbọ́ like mo máa ń gbọ́ àdúrà yín láàárọ̀ láàárọ̀ so mo dẹ̀ máa ń sọ ìkọ́ kékeré tí wá sí nígbà tí mo máa ń sọ ìdá mẹ́wàá mi mo dẹ̀ máa ń sọ ọ̀rẹ́ májẹ̀mú mi nígbà tí mo ti wà ní Nàìjíríà so ó ṣẹlẹ̀ báyìí. Ní last year nígbà tí mo gbàdúrà fún wa ní December ẹni pé ẹni ká kan kọ̀ọ̀kan tá a need ní January pé kọ́lọ́run ṣe fún wa kó tó di December kọ́lọ́run ṣe fún wa ní January mo kọ́ pé mo ní ìdíṣẹ́ so nígbà tí mo ti parí school tó mo wá ṣe master nígbà mo ti parí school mo ní ìdíṣẹ́ like mo ń ṣiṣẹ́ ní under agency kan ní o máa gbé wa káàkiri o máa gbé wa lọ sí care home o máa gbé wa káàkiri so mo ṣáà mo ní ìdíṣẹ́ ṣá mo dẹ̀ kọ́ pé akọ tó di time ọ̀nà jẹ́ kì í níṣẹ́ so àtijọ́ ẹ̀ mo wá sí san máa sọ mi ò ń pa owó ìdámẹ́wàá mi jà tọ́ nkankan yàn kan fún mi lówó ní UK máa yọ ìdámẹ́wàá mi kò ń bẹ àtọwọ́ májẹ̀mú yẹn lórí mọ̀ máa san owó májẹ̀mú mi so ó di time yẹn ṣá mo ṣáà kọ́ kinní yẹn pàtó ha di January irú tó wá ń gbé wa lọ ní kíláàsì láti agency yẹn mo ṣáà lọ síbẹ̀ so wọn nípa àwọn fẹ gbà mí like oore ńlá ni o so mo ṣáà wọn ní kí n apply mo ṣáà apply ṣáà nígbà tí mo apply ọwọ́ ni nǹkan tí mo position tí mo apply fún o ni mo apply fún but position yẹn wọn ò fúnyàn ní cos ńbẹ so wọn máa ní nǹkan tó máa ń fúnyàn cos but mi ò apply fún yẹn torí wọn ní pé qualification mi ò ṣe kínní lórí ẹ so mo á apply fún yìí tí wọn ò fẹ mo ṣáà fẹ wọlé torí ibẹ yẹn council ló ní so ó dẹ̀ máa ń wá ọ̀kẹ́ kí wọ́n ṣe another council so mo ṣáà apply fún iṣẹ́ yẹn ṣá mo máa lọ ṣe agency bẹ́ẹ̀ so nígbà mo ṣáà apply fún iṣẹ́ ní January ni o nígbà mo ṣáà apply fún iṣẹ́ yẹn mo ṣáà níjọ́ interview mi mo ṣe interview mi dáadáa mo ní ọmọ àgbà mi torí àwọn tí mo bá ṣiṣẹ́ ń bẹ̀ yẹn agency wọ́n like mi go like mo máa ń gbàdúrà pé ọlọ́run jíbi sí kí ti bá lọ báyìí kí ọlọ́run nífẹ̀ẹ́ mi then angele odetunde apafra kó wà lẹ́yìn mi mo ṣáà apply fún iṣẹ́ yẹn so mo wá ṣe interview manager àti deputy lọ ṣe interview fún mi àwọn òyìnbó so nígbà tó ṣe interview mi ṣe ibi tí mo ti parí interview mi báyìí ibi tí mo wá jókòó tí mo wá wò pé kí n gbọ́ respond látọ̀dọ̀ wọn bàbá wa bá mi májẹ̀ wa bá mi pé àbí ṣé màá ṣe nǹkan tán ni pé mo ìwà qualify fún like ìtò position tó ju èyí tí mo apply fún lọ bàbá mi bí mo ṣe rí nìyẹn o bàbá apply like bàbá fún mi ní iṣẹ́ yẹn tí mo apply fún gangan wọn fún mi tó ju position tí mo apply fún wọn fún mi wọn dẹ̀ máa ń fúnyàn sí us bẹ́ẹ̀ mo bá gbà wọn ṣáà ṣe gbogbo ẹ̀ like inú mi dùn gan mo ti fẹ́ ṣe but mo fẹ́ ṣe testimony inú mi ṣáà dùn gan ṣá torí mo ṣe bẹ̀ mo wọn ṣáà fún ṣe gbogbo ẹ̀ fún mi wọn fún mi ní uniform mo bẹ̀rẹ̀ lọ́dọ̀ council ní January yẹn. Nígbà mo bẹ̀rẹ̀ báyìí mo wá sọ fún ara mi pé tí wọ́n ti gba owó mi báyìí ní council báyìí máa ṣe nǹkan kan ní church so mo ṣáà gba owó mi ní March April yìí nígbà tí mo gba owó mi ní April mo ṣáà ṣe nǹkan ní church mo ní sọ fún mọ̀ọ́yìn mi pé kọ́ bá mi like torí mo wà ní ẹgbẹ́ àwọn tó máa ń tún nǹkan ṣe ní church so mo sọ fún mọ̀ọ́yìn pé kọ́ bá mi ṣe fan ní church mo ṣáà ọ̀ṣà bá mi ṣe ṣá nígbà tó bá mi ṣe nígbà tó di mí èyí tó fẹ́ san owó mi ló bá san extra fún mi like ẹ mọ̀ká tí ń gbàdúrà pé kí áńgẹ́lì wa So, Andrew, you want to ban by? I shall some extra, like times two. What on so for me? The last year, what on so extra for me? Don't ever ban me. So, more no ban manager go go by by by Mori. No wash me. I shall some extra for more boy. Andrew, I need me money. So, what in share by or but what in ban wash me? Like also extra for me. But you know me doing. I don't see ya no. I'm not knowing between what to ni I want tax not send me to Zimbabwe. I want Jemmy low almost like 1 million plus. I say bam yo
3: Babami Tarosa Babami a million money for your face who come in the last one drive. That's legal. Babami Abama P in video I see the hot ne testimony me sa. I joined Trout Online. My sponsor in your work. But any cash on 7,000 lire or more. But that's why for 7,000 loss of money, Papa made it grow. It grow. We shall grow. Later, I was up with 70,000. Once on 70,000. Papa, I mean, this morning, I am still on bed. I'm not sure what you're saying. I'm not sure what you're saying. I'm grateful to God. I'm grateful to you. Thank you for the teaching. Like, I am nobody. I am so happy. This is only how I can express my joy. I don't know, like am I dreaming? 1 million. Thank you so much. Thank you so much, Jesus. Thank you, Baba. I am grateful.

0: Ife Frank. Wọ́n lé òní sọ ìsànṣẹ́ bítara àti gbogbo ọmọ ìjọ. Iṣẹ́ ìránṣẹ́ yín ò ní dòkú lórúkọ Jésù Kristi.
1: Bàbá mi ẹ káàárọ̀, Ọlọ́run máa tẹ̀yìn síwájú o. Bàbá mi, èmi náà ráàánú gbà o. Ó ṣẹlẹ̀ lánàá, ọjọ́ tí a fi ní bàbá rìdíìmù, wọ́n fún yín ní mọ́ọ̀tù. Ẹ̀pin láwọn pásítọ̀ yín lọ́wọ́ wípé ọmọ ìjọrí afẹ́fẹ́ ni mí o. Ẹ̀pin fáwọn pásítọ̀ yín wípé kí bless ẹ lọ́wọ́ wọn. Ìlú UK mo wà. Èmi náà wàá mú mọ́ọ̀tù tèmi náà. Wọ́n wá fi kàn bẹ́ẹ̀ ṣe anointi ìta bẹ́ẹ̀ ṣe ń bless ìtọ́wọ́ àwọn pásítọ̀ yín yẹn. Bẹ́ẹ̀ lèmi náà ń fi kàn láti ojú screen. Mo wá fi pamọ́ láti jọ yẹn. Èmi náà ṣáàgbọ́n gbogbo ṣe ní kánṣe èmi náà ṣe lọ́jọ́ yẹn. Wọ́n á fi mọ́ọ̀tù yẹn pamọ́. Nígbà tó wá di lánàá 7-7, bàbá kan wá ń give testimony fún fi mọ́ọ̀tù sómi fún ọmọ tí ò rọrùn sùn tó ti ń ṣe gángàngàn. Èmi náà bá wá mú mọ́ọ̀tù mo ní gbogbo àná tí wọ́n fi láti di ijọ́ mẹ́ta ṣe ni mo déédé jí ni mo wá rí mọ̀ pé rìn lé lajúmọ́. Gbogbo ojú mi ó pọ́n kìkì ẹ̀jẹ̀ yìí tó ń romí burúkú burúkú bí mo ṣe mú èmi náà bá wá ní gbogbo ti logun logun títí kò lọ mi ìrìnà. Bó ṣe wá di lánàá bó ṣe parí ìkíní yẹn tẹ́ni yẹn ní pé bó ṣe sọ mọ́ọ̀tù sómi tó ń fi lé ọmọ lára rẹ̀ sídà. Èmi náà bá ǹjẹ́ mo ní èmi náà ní mọ́ọ̀tù yìí gbogbo bó ṣe ṣe program lánàá yẹn ní ìrìnà mo kọ̀yìn sí screen torí mo ní pé bóyá torí screen tí mò ń wo ní tẹ̀lé wo screen orí fífọ́ gbogbo ẹ̀ mo ṣáà gbá àwẹ̀ yẹn èmi náà gbàdúrà. Mo bá mú mọ́ọ̀tù yẹn èmi náà bá kìbọ̀ omi tẹ ní pé embless tẹ ní pé ká gbé kalẹ̀ èmi náà bá gbómi kalẹ̀ síbi television mo bá nínú omi yẹn mo bá dà sí mọ́ọ̀tù yẹn mo bá gbé lérí mo bá di jùlọ. Bàbá gbójú mi ṣe clear nìyẹn o. Orí fífọ́ gbogbo ara irun yẹn dẹ̀ lọ láti bí ijọ́ mẹ́ta tèmi náà ò ti rórun sùn tí mi lé lajú. Bàbá mi mo dúpẹ́ o ẹ ṣe gan ni o ìpè yìí ìpè mi náà o ẹ ṣe mo dúpẹ́ mo lẹ́rìí o ara ò ní ní ara ò ní kan yín o ẹ ṣe o.
2: Ní ọjọ́ Sunday gbogbo ẹ̀yàn ọmọ ọlọ́run ọjọ́ yẹn ni ó jẹ́ climax ìpàdé àwọn obìnrin ń jáde lónìí women day out lágbára ọlọ́run ìgbà tí ó bá fi débi ọwọ́ 11 wọn ó ti pé síbáṣíbá. Ní ọjọ́ Sunday ni ìpàdé combined service láṣẹ gbogbo ibi títí ó ti wá ẹ̀mí olúwa ní ká pé síbáṣíbá ní wema and ìsìn yẹn yóò bẹ̀rẹ̀ ní aago mẹ́jọ ìgbà tí ó bá fi débi ọwọ́ aago 12 convention ni climax ìpàdé ni ìpàdé wẹjẹwẹmú ni ìpàdé ìdùnnú ni ìpàdé ayọ̀ ìpàdé ìgbéga ni. So ní gbogbo ibi tẹ́ ẹ bá ti ń gbọ́mi káàkiri àgbáláyé be my guest on Sunday.
3: Praise the Lord. Orúkọ mi ni Ẹ̀rí Wùmí. Mo ń sọ̀rọ̀ láti ìlú Èkó. Mo jẹ́ ọmọ ìjọ orí afẹ́fẹ́. Orí afẹ́fẹ́ nínú rédíò ni màá ti ń gbọ́ bàbà. Èmi náà ní ẹ̀rí. Rí mi lọ báyìí. Ní bíi 2 weeks ago, ọ̀sẹ̀ méjì sẹ́yìn ni ìjọ Saturday. Bàbá mi ò sọ fún wa pé a máa rí owó kílẹ̀kùn tó ṣú. Ọlọ́run ṣe fèmí náà. Mo gba fóònù tuntun. Ọmọ mi ó ní kọ́ lọ́ra fóònù tuntun fún mi tí mi tiẹ̀ lérò. Ó gbé fóònù tuntun fún mi oníjọ Saturday ọjọ́ tí bàbá mi nípa máa rí owó kílẹ̀kùn tó ṣú. Fóònù tó close to 200,000 tí mi lérò. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bàbá mi o, ìfàmì òróró yàn yóò ní gbẹ o. Lórúkọ Jésù, gbogbo tẹ bá ń dáwọ́ nígbà a máa yọrí sí rere o. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run èmi náà ṣe ẹ̀rí eléyìí o màá tún mú ìtútù ju eléyìí lọ wá agbára Ọlọ́run.
4: Bàbá mi o èmi náà lẹ́rìí o orúkọ mi ni Ifedayo Williams láti Sango Ọ̀tá. Èmi náà lẹ́rìí sá o mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Comfort Life o. In fact mo jẹ́ ìkan lára àwọn ọmọ ìjọ orí afẹ́fẹ́ mo dẹ̀ máa ń gbọ́ programu mi láràárọ̀. Ní ẹrí títí mímí tí àná 7-7 tí a ṣe ní àná tí oṣù July tá a wà ná ẹ lọ́dún 2026 yìí. Nígbà tí ẹ ṣe pé kí àwọn èèyàn dá owó 7,000 lórí afẹ́fẹ́ mo kàn wá wọnú àkáǹtì tí mo ní ní GT Bank. Mo rí pé owó tó wà ńbẹ́ is just 1,250 ló wà ńbẹ́. Mo dẹ̀ wá ti dìtámì nínú ọkàn mi pé èmi náà fẹ́ jẹ́ alábàápín nínú nǹkan tí ẹ sọ sà. Èmi náà wá wò pé òkè jẹ́ kí n fi 1,000 tó wà ń bẹ̀ jẹ́ kí èmi náà fi sílẹ̀. Bí mo ṣe transfer 1,000 ìyẹn lánàá o. In fact bàbá mi ó yà mí lẹ́nu o. gbara ti mo transfer 1000 yen ti mo gbe phone mi sile ko pe 5 minutes ko pe 5 minutes eni kan to ti je mi lowo 80,000 mo ko ri ti alert yen ko wole ni 80,000 like 5 minutes ni olodun ba mi fowo to oko e to de so owo mi ni ana ni 77 mo dupe lowo olodun. In fact, we are milenu first time niye. Temi no ba ni pe kemi no ba won gbiyanju ewo. Olorun de se yanu fun mi. Mo dupe o. E ba mi ki mama o. E won ku ojo bi o. Opolopo e la ma se le alaye o. Mo dupe lowo Olorun ba comfort life o. E se go papa o. E se mama o. O da o sir.

0: ẹdìdẹ́ bí ẹ bá wà ẹ lọ síbi pẹpẹ àdúrà yìí tá a ti máa ń gbàdúrà lójoojúmọ́ ẹ ṣe nǹkan fún mi lẹ́nu ẹ pé àwọn èèyàn
1: ẹyin
0: tẹ́ ẹ wà lórí social media ẹ ṣí à
1: fídíò
0: yìí torí pé assignment ta fún mi láti ọ̀run wà ni pé lọ gbé àwọn èèyàn dìde adẹ ti bẹ̀rẹ̀ lẹ́nu nìyẹn a máa ṣe lọ every day títí wàá fi dìde
1: until
0: tó bá dókè àyà àfàlẹ́ kẹdùá ibi gíga wà tí ọlọ́run ṣètò fún ẹ wàá dẹ̀ débẹ̀ afẹ́ fàlẹ́lúyà méje ògo méje sí ilẹ̀ tó bá lè fò wá fò sẹ́bùn dalẹ́ lọ́yà hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah.
1: Hallelujah!
0: Kọjú sí ọ̀nà kejì. Ogo méje.
1: Ogo, ogo, ogo, ogo, ogo, ogo, ogo.
0: Kọjú sí ọ̀nà kẹta. Osana méje.
1: Osana, osana, osana, osana, osana, osana, osana.
0: Ẹ̀kẹrin iye.
1: Iye, iye, iye. Iye, iye, iye, iye.
0: Mo gbàdúrà ó ti yè.
1: Amen.
0: Ó ti yè.
1: Amen.
0: Ó ti rà.
1: Amen.
0: Ìsọ̀nì Revelation chapter 4.
1: Go to Revelation 4.
0: Revelation 4.
1: Ìwé
0: ìfihàn orí kẹrin.
1: Revelation chapter 4.
0: Ẹsẹ̀ kìíní.
1: Verse 1.
0: Ká tó wọnú àdúrà.
1: Before we enter to prayers.
0: Mo fẹ́ fi hàn ọ́.
1: I want to show you.
0: Ohun tí Ọlọ́run ní lọ́kàn fún ẹ.
1: What God has in mind for you.
0: Yes.
2: Lẹ́yìn kan wọ̀nyí.
0: Lẹ́yìn kan wọ̀nyí.
2: Èmi wò ó.
0: Mo wò ó.
2: Sìkíyèsí.
0: Sìkíyèsí.
2: Ilẹ̀kùn kan sì sí sílẹ̀ ní
0: òru. Ilẹ̀kùn kan sí lọ́run.
2: Kíní.
0: Tí
2: mo gbọ́.
0: Ohun tí mo gbọ́.
2: Bí ohun ìpè.
0: Bí ohun ìpè.
2: Tí ń bá mi sọ̀rọ̀.
0: Ó ń bá mi sọ̀rọ̀. Ó wí pé.
2: Gòkè wá ní.
0: Má gòkè bọ̀.
2: Èmi ó sì fi.
0: Ohun tí ó ṣẹlẹ̀ lọ́la hàn ọ́. Àbádà ṣẹdà.
1: Ẹ̀mí mi mọ́.
0: Ajẹ́ pọ́lọ́hún ò fẹ́ kó wà nílẹ̀. God knows when you are on the ground level. There is limit to what you can see. Bàbá yìí ọdún wọn wà sí tó lè ṣe. Your capacity will be low. Àfi tó bá dókè. Ẹ̀yin abiyamọ. Àwọn ọmọ yín gbúdọ̀ dókè. Káyìn náà lè rí táwọn kan rí. Àwọn ẹgbẹ́ yín lọ ń rí Jerusalem. Wọ́n rí Jọ́dá. Wọ́n lọ ń rí
1: Amẹ́ríkà.
0: Wọ́n ń rí Canada. Torí ọmọ wọn dókè. Táwọn ọmọ tiẹ̀ náà bá dókè. Tógun dẹ̀ ṣẹ́ fún ọ. Ìwọ náà lọ rí n tójú bẹ́ẹ̀. Ojú àwọn kan rí lẹ́la o. Ojú àwọn kan rí mọ́tò ńlá. Ojú àwọn kan rí hospital ńlá. Sọmọ pẹ́lú mi. Àìsàn tó pa. Torí pé wà ń lẹ̀ ni. O lè máa rọ oògùn lílo ládùúgbò. Kó o fi wẹ́ ń tí ọmọ ẹ̀ ń gbé lọ sí hospital ńlá. Wọ́n ti gbé sí machine. Wọ́n ti béèrè kí ló ń ṣe. Ẹ mọ̀ pé mo máa ń tẹnu mọ́. Àwọn ọmọ yín gbúdọ̀ jẹ́yìn. Àwọn tẹ̀mí gbúdọ̀ jẹ́yìn. Èmi náà gbúdọ̀ jẹ́yìn. Ìwọ náà gbúdọ̀ jẹ́yìn. Agbára tó ń lọ ẹ̀ mọ́lẹ̀. Kò gbiná dà. Agbára tó dẹ̀ dúró. Kò gbiná dà. Gbiná dà. Gbiná dà. Ẹ̀mí ilẹ̀ lẹ̀. Tó lò ní dìde. Kò gbiná. Kò gbiná. Kò gbiná. Why must we rise? God want us to rise. Genesis 1. 26 to 28. And God say let's make them in our image.

0: ẹ̀bùn yín.
1: Ọyọ̀ gift is right.
0: Ẹ tó sọ àwọn ọmọ ẹ̀.
1: Ọyọ̀ Jonathan.
0: Mo sọ àkọ́bí rẹ̀.
1: Ọyọ̀ husband is right.
0: Ìdè tí ò jẹ́ kó dìde.
1: Ó
0: já báyìí. Wà á máa kúrú, wà á máa ga. Wà á mí ara ẹ̀. Ìwọ ìdè tí ò jẹ́ dìde. Já. Ariwo rẹ lè ṣe yóyó. O kọ Jésù, o kọ Jésù, o

0: Gbogbo èdè tí òjò lọ.
1: Bandage and knowledge go.
0: Tó di ọ sí yàrá nù.
1: Bandage and knowledge.
0: Àwọn èdè tó di ọ.
1: Bandage and knowledge.
0: Sínú ilẹ̀.
1: Into the garden.
0: Sínú omi.
1: Into the water.
0: Gbogbo èdè.
1: Every such bandage.
0: Kó máa já.
1: Amen.
0: Sọ pé wo Olúwa ní fi mí ṣe.
1: The Lord has need of me.
0: Wọ́n ń pè mí lókè.
1: He's calling me as he comes.
0: Ìdè já lára
1: mi. Pray.
0: Wọ́n ń pè ọmọ mi lókè.
1: My children are called at the
0: top. Wọ́n ń pè àyànmọ́ mi lókè.
1: My destiny is called at the top.
0: Ìdè ìsàlẹ̀.
1: Bandage of gender.
0: Máa já. Gbé ẹsẹ̀ gbé ẹsẹ̀. Ìdè ilé bàbá mi. Ìdè ilé ìyá. Maja, ìdè ilé àná, maja, maja, maja, oyo oyo oyo. Rabale gada bi asata,
1: yoko
0: ìdè ilé ìyá, ìdè ilé bàbá, maja, maja, maja, maja, maja.

0: ẹ tún kulẹ̀ o ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ọ̀rọ̀ àgbà èyí tí iléeṣẹ́ alálùbáríkà MTN Nigeria tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ Abdulrazak Abdulgani Mr. GRA ló kọ́ mi.
1: Ẹ jẹ́ àgbéyẹ̀wò.
0: Wọ́n ní kò mú kan, àlá kan, àfojúsùn kan. Ìkan nínú àwọn àdámọ̀ rẹ ṣùgbọ́n ìjàkùnmọ̀ rẹ kìí ṣẹran ìlú kan alákitiyan tó lè ṣe tìǹtọ̀hún ló jẹ́ ẹnìkan ṣoṣo bí ẹgbẹ̀rún èèyàn wọ́n ní tòsí nìkan òní gbogbo ọ̀nà ló gbà mí ó kìí ṣe òpè gbogbo ẹ̀ ló yẹ yékè ọmọ ọ̀lẹ́ nìkan láàyè ògbà bí ìgbé ayé tó nítumọ̀ limit 100 MTN. Lánàá ìlà ń bá ọ̀rọ̀ kábíyèsí oníjagun bọ̀ eléyìí tó gba ẹ̀bùn agilíntí tí máa sọ gbogbo ohun tí yóò ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú àbí ohun tí bá ń lọ lágbègbè rẹ̀ tí máa sọ fún ọba nígbà kan agilíntí yìí rí wípé oko àgbàdo kábíyèsí tó lọ sálálu yóò jóná ó sọ fún kábíyèsí àfíyèsí o léde tágilíntí máa sọ kábíyèsí gbọ́ létí ara rẹ̀ oko jóná tó bá di lọ́sẹ̀ méjì sísìn yóò ní kábíyèsí bá pé àwọn tí wọ́n máa ń ra àgbàdo ó yáwóyáwóyá tètè máa ń ra àgbàdo yìí kó lọ ńlẹ̀ kó wó dé ó sáré tàgbàdo ọ̀hún iná kúkú jọ ó kàn jó níbi etí oko kábíyèsí ó wá lọ rí ẹran oko olóko tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ onítọ̀hún pàdánù tó gbin níjọ́ kẹwẹ̀ wọ́n ń wá wúrà eléyìí tó jẹ́ olówó iyebíye wọ́n ti dààmú dààmú ní kábíyèsí ta agilíntí ní kẹsẹ́ agilíntí ní lágbájá ń ló mu wọn ò kúkú gbọ́rọ̀ rẹ̀ lágbájá tẹ́nikẹ́ni ò ti ẹ̀rọ sí kábíyèsí pé ó lóun fún ní ìṣẹ́jú márùn-ún kó lọ rè é mú wá òun ti mọ̀ pé òun ló mu àwọn alálẹ̀ wọn sọ fóun ó lọ rè é tètè mú wúrà òun jáde wá kábíyèsí wa ti nígbàgbọ́ púpọ̀ nínú agilíntí ọ̀hún ó dijọ́ ọjọ́ kan ọjọ́ kan ọjọ́ kan ọjọ́ kan agilíntí ń sọ fún kábíyèsí pé ẹ̀sìn rẹ̀ tó nífẹ̀ẹ́ sí jù tí máa ń gùn lọ sóde yóò wò ó kábíyèsí pé bàbá olówó ìlú wọn olówó làgbà ó ta ẹ̀sìn ọ̀hún fún ọjọ́ kejì òun lẹ̀sìn wó lọ́dọ̀ bàbá olówó làgbà gbogbo ayé ni wọ́n ń kí kábíyèsí pé ẹ kú oríire pé ẹ̀sìn ọ̀hún kò wó lọ́dọ̀ yín èmi ni ti yín ní tòótọ́ ìjọ kan agilíntí tún sọ fún kábíyèsí ilé ìrẹ́jọ náà elédùmarè má jẹ́ kí dúkìá wo jóná láéláé ní kábíyèsí ló bá tún lu ilé tà ní gbàǹjo àwọn ìjọba ló tà fún ẹ wá ra àfihàn yìí ẹ tún fi lè mọ rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan bí nǹkan ẹ̀sẹ̀ ń báyé ẹ̀yin kọ́ ọjọ́ tágilíntí nílé ó jóná ijó náà lélé jóná àtìgbà yẹn ni wọ́n ti ń wo kábíyèsí gẹ́gẹ́ bí ẹni tó lò mọ̀ kọ̀pẹ́ kò jìnà agilíntí.

0: Ọlọ́run sẹ́.
1: Ọlọ́run náà ni lẹ́yìn Ọlọ́run. Ọlọ́run náà tún ni lẹ́yìn àánú. Àánú náà ni Olódùmarè ó fa àánú gba gbogbo wa láàárọ̀ yìí. Ní gbogbo ibi tá a ti lè sọ̀rọ̀ àánú ó sọ̀rọ̀ fún wa o. Ẹ̀yin tí wọ́n pé kẹ́ ẹ wá lónìí wípé wọn ó fún yín iṣẹ́. Gbogbo àwa táwa náà ń retí oriri ayọ̀ lọ́wọ́ Olódùmarè. Lágbára lọ́wọ́ Olódùmarè. Òní yìí gangan òun náà nire wa yọ tẹ̀ wá lọ́wọ́.
0: Àmì àdúrà ó gbà.
1: Ẹ bàbá tí wá ń gbìyànjú wípé kó da fáwa náà ẹ mọ jáwo wà nídìí pé kó bàjẹ́ fọmọ ẹnì kejì torí pé lọ́pọ̀lọpọ̀ ìgbà béèyàn bá gbàdúrà tádùá ò bá gbà ó yẹ kí kálukú
0: kó jẹra rẹ fún ni. Àmọ́ dúró di pé mi ò mọ̀ bíbí ń pọ̀ mọ́ ẹnì kọ̀ọ̀kan.
1: Bámúbámú ni mo yó ẹni àmọ̀rí ìbá àkú.

ilé yin lọ́nà ti gbàlódé tẹ́ ó sì mọ sanwó padà díẹ̀díẹ̀ fún oṣù mẹ́fà. Paint your house now, pay later. Premium quality ni irúfẹ́ ọ̀dà tá à ń pèsè. Iléeṣẹ́ Dotac Paint. Ẹ wá ra form láti bá wa dòwò pọ̀. 40% fẹ́rẹ́ lọ́wọ́ tẹ́ ọ̀pọ̀ kan san sílẹ̀. Dotac Paint yóò kó gbogbo decorative paint àti painter tí ó kun ilé yin wá pẹ̀lú àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ pé oṣù mẹ́fà lẹ́ ó fi san owó ilé tí Dotac Paint bá bá yẹn kùn padà. Láì ní èlé kankan lórí, chájì sí wa fún ṣe díẹ̀díẹ̀ kọ yàtọ̀. Fún ti ẹni tó fẹ́ sanwó tán lẹ́ẹ̀kan náà. Paint your house today, pay comfortably at 0% interest rate. Ẹ̀yin náà wá jẹ nínú àǹfààní yìí kó tó kásẹ̀ nílẹ̀. 0703368435 0703368435

0: Make una hear correct gist. Maggi chicken flavor promo. Don't land do.
1: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
0: Yes, so. And if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
1: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
0: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
1: Me and Maggi,
0: so good together.
2: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kí mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí Gia 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
3: Yay! Mo gbé o! Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀!
2: Ṣé mi ò sọ fún ẹ?
3: Dára ẹ! Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto update. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
3: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

0: Christmas. Make una hear correct gist. Maggi chicken flavor promo. Don't land o.
1: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
0: Yes, so. And if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
1: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
0: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
1: Me and Maggi,
0: so good together.
2: Ọdún kan mọ̀ tí pẹ́ nìyẹn ọjọ́ náà rí bí àná tí ọba kílóye òun làbí ìgè ọlákùlẹ́yìn kíní olùbàdàn ti ilẹ̀ ìbàdàn tẹ̀tàlélógójì wájà ní ọjọ́ keje oṣù keje ọdún 2025 àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìgbésí ayé bàbá wa onínúure tó tún ṣeun rere tó fi ọmọ rere àti ẹbí rere sílẹ̀ àsìkò yín jẹ́ ìgbà rere àlàáfíà tó ti rọrùn fún gbogbo ilẹ̀ ìbàdàn nílẹ̀ Ọ̀yọ́ ọba kílóye òun làbí bi olakuleyin ge ka die si lomo olofa mojo omo abisu joko ijakari loru ofa eyin lomo bure laare iko gbodoju kan oba kiloye owo labi olakuleyin gbogbo ebi ni se ranti yin olukede ebi oba akiloye o labi olakuleyin kini

0: ọ̀daràn yẹn inú ibẹ̀ ló wà ọ́ chances pé ó wà ńbẹ̀ ó wà higher eléyìí làwọn ọlọ́pàá ti wa ò kì í ṣe tó ń jẹ́ ká máa question irú training tí wọ́n lọ fún now tí o bá wá fi jàgídí jàgan wọlé onílé tó damage ilé onílé ó wá wọnú ibẹ̀ tán ẹni tó ń wá ó wá rí pé kò sí ńbẹ̀ lábẹ́ òfin ó yẹ kó o san owó àti tún ilé onílé ṣe o àyàfi tí ó bá jẹ́ pé ẹni tó nílé yẹn a reasonably believe pé òun fúnra rẹ̀ o accomplice criminal ni irú kéèsì ti bàbá yìí ọ̀nà tí ọlọ́pàá ò bá gbà tí ò bá dáa òun ni pé kán invite ẹ̀ pé a fẹ́ bá yín ní gbólóhùn bóyá ẹ lè rí information tẹ̀lé fún wa lábẹ́ òfin bàbá yẹn ò ní ẹ̀tọ́ láti decline láti assist ọlọ́pàá pẹ̀lú information so gbogbo iṣẹ́ tán lọ ṣe níbẹ̀ yẹn níjọ́ yẹn iṣẹ́ burúkú náà lọ ṣe ó show the absence of the requisite training tó yẹ kí àwọn ọlọ́pàá wa ní ọlọ́pàá ò lè máa behave bí bandits now
1: ó dá
0: tẹ́ ẹ bá wá sílé mi tẹ́ ẹ gbébọn tẹ́ ẹ fo fẹ́ǹsì wọlé tí n bá rò pé bandits ni yín tẹ́mi dẹ̀ níbọn lọ́wọ́ ṣé mi níyìn yín bọn ni ọ̀rọ̀ á wá dìran tó so there is a need to look at this you know problem area kádẹ̀ wo bá ti ṣe máa make amends ọlọ́pàá must perform their duties in a professional manner and not like gangsters.
2: Ẹ jẹ́ súnmọ́ àwọn aráalé.
0: Okay. Torí àwọn ìbéèrè yín ní ọwọ́ púpọ̀ òun lórí ẹ̀yin náà lẹ́bẹ̀rẹ̀ o bọ̀ ẹ bá ti ní kí n dákẹ́ ó ti dáa.
2: 0705-5000-949 àbí +234-906-2000-949 0809-7000-949 hello.
3: Ẹ kàrọ̀
2: sà.
3: Our Christmas animal is a cotton sauce story that we went last week. It was not really so far. I want to close the hall.
1: Ojo, when you're out, I know you're going to that. +234-906-2000-949 Ẹ kàrọ̀.
3: Ẹ kàrọ̀, sir.
1: Yes, sir. Yeah,
3: this is my
1: o dàbí pé òtútù mú ojú òpó yìí o
2: on sawaya
1: hello eka o yes sir orúkọ yín àti ibi tẹ́ ẹ ti pè wá.
3: Kọ́mi Adúlọ sọ̀rọ̀ láti Taraba sí Janigun.
1: Láti Taraba.
3: Janigun.
2: Angoyin sọ̀rọ̀.
3: Tàbí 32FM ní Bàjẹ́ o.
1: Àṣẹ Ìdúmọ̀rẹ̀.
3: Amòfin o in fact ọlọ́run mọ̀ àbùkún fún yìí o ọ̀rọ̀ wọn tó bá ti ń sọ mo máa gbádùn rẹ̀ o

0: Best radio, me. 32 FM, you are okay.
1: Golden Chance Lotto Lanta, Nigba Kuga Kabaje, Lesa Golden Chance Lotto, Eko Adroti Wa, Lore Kore Nilesa Golden Chance Lotto, Yoma Tain Golden Chance Lotto, Lesa Kese Ni Wan San Winnings, Oh Ni Jetan Kuntu Ma Bire Ni Noe, Ni Bi Kibi Lotto Ligba Winnings Eh, You Can Get Winnings Anywhere, Ni Gan Lo Mo Kan Oni Bara Wa Bale, Golden Chance Lotto Keti, Lati So Ni Bara Doloro, Golden Chance Lotto, Ilesa Eti Wa Afa Ye Bagba Kuba, Laye Akiso Kweke Awe Jenti Wa Taja, Ma Afi Kadikan, Ilesa Golden Chance Lotto Yato, Lesa Kese La Wan San Wo, Tosi Hankere Faye Lati Ba Yua, Wa Rases Ani Winnings, Idire, Ilesa Golden Chance Lotto, Peji Asiwaju Lani Awa Kebe.
2: To Ba Fe Di Alagba Ta Wa, Fi Ateji Shema Shasori Number Yi, 070-3397-6247. Adewa Ti Asotele Mbe O.
1: Bimba Kuga Kambaje, Lese Kese Lonson Wo.
0: Golden Chance Lotto, Onatoya, Lati Sode Milonea.
3: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
4: Buy Maggi chicken flavor, 50 double cubes pack, and get 10 extra cubes free.
3: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
4: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
3: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
4: Me and Maggi,
3: so good together.
5: Gbogbo kọlẹkọlẹ àtàgbàlẹkọ ẹwà gbọ́n tí mo fẹ́ wí àlàyé tó wà nínú rẹ̀ ní kẹ́ ẹ bá ń fetí sí. Mo ní pàlàyé inú rẹ̀ ní ṣe lọ́dà bíi ABC. Pàtàkì lílo òrùlé jẹ̀rá roofing system ló tí mo fẹ́ wí. Òrùlé jẹ̀rá di tó jójúlówó kì í ti ṣá tàbí pàwọ̀dà. Bẹ́ẹ̀ o lè gbọ́ ṣàrẹ̀ṣàrẹ̀ òjò lábẹ́ òrùlé jẹ̀rá di. Bóòrùn ràn mímímí lábẹ́ ilé tẹ́ bá fi òrùlé jẹ̀rá di bu ọmọ tutù. Ó tún bu ẹwà òun yìí kò lé tí ó sì gbé yọsọ ń bẹ̀ láti wá ra ojúlówó òrùlé jẹ̀rá lẹ́dínwó pátápátá. Laola Mega Top Concept Limited. Soju atalagbata kan gbogi lorilede Nigeria mo le ise to nse Gerard Roofing System to je stone coated latorilede New Zealand to wa pelu warranty adota odun gbako lo se nilo lati da mu lo si ilu Eko mo awon kolekole atagbaleko ti won mo yi on daradara ni won mu di truck wole si Laola Mega Top Concept Limited Adex Road Orogun Express opopona marosi ojo ni ilu Ibadan ni won kale si 081-8548-1113
6: lópò ìgbà àwọn èèyàn kí mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
7: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
6: Ṣé mi ò sọ fún ẹ?
7: Jara ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto update. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
6: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
7: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

0: Maggi chicken flavor promo. Don't land, do.
1: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
0: Yes, so. And if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
1: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
0: Rush, go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
1: Me and Maggi,
0: so good together.
2: Ma wo mi bi mo se fe yin
3: mo n gbo ka ti tu efe
4: 32 FM 94.9
5: E kaabo padà sórí ètò wa ọbẹ̀ làwọ̀ pẹ̀lú Chef Mamzi ata ìgbà ata dídín la mú wa fún wa ní òwúrọ̀ ìta fi ìgbà ṣe oríṣiríṣi àwọn tó tiẹ̀ ti wá pè wá sórí ètò léni wá sọ pé àwọn tún ní nǹkan míì tí àwọn fi ń jẹ ata dídín yìí ẹ kó ojúmọ ọta ló ń pè wá ní wọlé tí ń pè wá.
6: Hello.
5: Ẹ káàárọ̀ ma o.
6: Kẹ́rìmà.
5: Kí lorúkọ yín mà.
6: Ilé ìtàn yẹ́ ìrẹsẹ̀gùsì.
5: Wọ́n máa ń rẹsẹ̀ gùsì.
6: Wọ́n
5: kàn máa ń rẹsẹ̀ gùsì ni pé òun gangan ló máa fi ń jẹ.
6: Ó máa pọ̀ gan nínú ẹ̀gúsí yẹn ní mọ̀ gùsì yẹn jẹ.
5: Ṣé ti máa gún òun náà bẹ́ẹ̀ yẹn àbí wọ́n kàn máa gé
6: sínú rẹ̀.
5: Wọ́n máa rẹ ni. Yes, ma. Kí lorúkọ yín, ma?
6: Ìbáyọ̀ ni látàkọ̀tà.
5: Láti àpàtà ọ̀yẹ́ bá mi dásẹ́ tó.
6: Kóra, ó mọ oúnjẹ lọ́wọ́ pẹ̀lú ṣe ìgbòdì.
5: Ẹjọ́ bá mi send address yín tá a bá ti parí ètò yìí. Màá wá báyìí. Ẹ má ti jẹ́tọ̀.
6: Kò wá wọlé.
5: Ẹ má bínú. Ẹ má jẹ́tàn o. Iṣu lẹ̀yìn fi máa ń jẹ́ àbí.
6: Màá bá yín sẹ́ndì ẹ̀.
5: Ẹ ṣe gan ni. Ẹ máa bá wa bí tó bọ̀ bẹ́yìn. Ṣé ó yẹ kí àǹtí tèmi Táyọ̀ sọ fún wa pé òun làwọn ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí? Anyway, tá a máa ti parí ètò àwa náà ṣe kí ni a máa lọ pàdé wa máa lọ jẹ níbi tí wọ́n wà. Oúnjẹ tá a mú wá fún wa lóòrọ̀ yìí lóúnjẹ tó tún ń ṣara lóore bí mo ṣe máa ń sọ fún wa ní gbogbo ìgbà wípé ẹ jẹ́ ká jẹun lásìkò. Ká tún ṣe kí ni ká jẹ oúnjẹ tó ń ṣe àgọ́ ara wa lóore. Ká má jẹ nǹkan tí àwọn mọ̀ pé irọ́ tó ń jẹ ìbá dé inú mi báyìí mo mọ̀ kí bó ṣe máa ń ṣe mí leléyìí. Ẹ jẹ́ ká dẹ́kun àti máa ṣe bẹ́ẹ̀ yẹn. Gbogbo àwọn olólùfẹ́ ọbẹ̀ làwọ̀ lówùúrọ̀ ìlà kí lọ́tùn lọ sí àtàwọn tó gbìyànjú àti pè wá wọlé gan tí ìpè yẹn ò lọ bóyá ń gbà tá a lọ gba ìpolówó wọlé ni tàbí nítorí àwọn kan pè tàbí wọn ò ṣàárọ̀ náà wọlé ṣá gbogbo yín náà la fi tìfẹ́ tìfẹ́ kí. Mrs. Olúṣọ̀gà àwọn náà adúpẹ́ lọ́wọ́ yín Mrs. Adeniyi Fatima Yusuf ìyá Èlé Mọ́míyan Lájídé gbogbo yín náà la kí lọ́tùn lọ sí àti tèmi Táyọ̀ tó pè tán sí náà gbogbo yín la dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ bá wa darapọ̀ mọ́ ètò wa ní òwúrọ̀ yìí pẹ̀lú oúnjẹ tó tún ṣara lóore kan tí a mú wá fún wa. Mo tún fi wá kàtí kí Ọlá Yinka Ọmọlàgbà tó ń ṣọjọ́ ìbí lónìí Mamzi kí Ọlọ́tun lọ́sìn o pé kẹ́ tètè send ibi tá a ti wá pàdé bóyá ata dídín ìgbà yìí náà látún jẹ lẹ́yìn tá a bá tún parí ètò lọ́dọ̀ yín. Kò wá níjùbà ìlọ lórí ètò wa ọbẹ̀ làwọ̀ pẹ̀lú Chef Mamzi ẹ máa wò pé iṣẹ́ àti ń lọ náà nìyẹn ni bẹ́ẹ̀ náà ni àti ń lọ ni àmọ́ ẹ má gbàgbé pé a máa ń sọ fún wa ní gbogbo ìgbà pé ká jẹun dáadáa ká jẹun lásìkò ká tún jẹ oúnjẹ tó ń ṣe àgọ́ ara wa lóore ẹ tún wá gbọ́ o òjò wà níta báyìí òjò ń rọ̀ gbogbo àwa tí a máa ń dalẹ̀ sí gọ́tà ẹ dọ́kun ẹ má jẹ́ à ṣe bá wọn mọ́ ṣé àwọn pé òjò yẹn tó bá fẹ́ láti ibìkan a gbé lọ síbì kan náà ni pàápàá jùlọ àwa tá a tún máa ń sábà wọ rọ́bà mi ní ká máa wọ rọ́bà o àmọ́ṣe rí àkókò òjò yìí ẹ jẹ́ ká mọ rọ́bà tá a máa wọ̀ àwọn rọ́bà kan wà tẹ́ kó máa ń yọ ẹlòmíì ni kò ní yọ̀ wá láṣẹ elédùmarè adẹ̀ ní dálápà ní dálẹ́sẹ̀ o torí náà tá a bá máa jáde nínú ilé wa ẹ jẹ́ ká dira dáadáa pàápàá jùlọ náà fún àwọn ọmọ kéékèèké àwọn ọmọ wa tó yìn lọ iléèwé ẹ wọṣọ fún wọn kó bo gbáàyà wọn kó ṣe kíni kó bo ara wọn àwa náà tajá gbalagbà náà nǹkan má jẹ àṣírà sílẹ̀ òtútù ò ní wọ inú egungun wa láṣẹ elédùmarè tó bá tún wá di ọ̀sẹ̀ tó ń bọ̀ lórí kan ní 32 FM 94.9 ìpàdé Chef Mamzi pẹ̀lú ètò wa ọbẹ̀ làwọ̀ ẹ máa yáṣẹ o ó dàbọ̀.

0: òun ló fi já wípé aago mọ́kànlá mọ́kànlá ọjọ́ Friday. Àwa ń bárajà ọ̀rẹ́ àtọ̀rẹ́ ẹ̀gbọ́n àtàbúrò alájọṣe alájọgbé àjọ ń bára rìn ìjáde. Kò lè mọ́mọ́ sẹlẹ̀ kò lè mọ́mọ́ wáyé láàrin wa síra wa. Ẹ̀yin o. 09062-9499. Ẹni ọ̀rọ̀ jọ dàyín pọ̀ ẹ já gbọ́ ẹ sì já mọ̀ kí a lè gbégbèsẹ̀ lórí ẹ̀. Ọ̀rẹ́ àtọ̀rẹ́ ni alájọgbé alájọṣe lórí mọ̀mọ́ tí wọ́n ní àwọn gbé fàánú sólà fẹ́ nìkan pé ó bá wọn tún tà á tí wọn ò rí mọ́ ní ibi ọ̀nà ṣe múslímù kan wọ́n pè é agbègbè múslímù tí wọ́n ní sólà táwọn gbé fà tí owó àti sólà tó lòun ti tà táwọn ò sì rí nǹkan kan gbà wí pé a ní kí wọn ó ràn yàn wá torí àgbàlagbà mọ̀mọ́ ọ̀hún ó ràn yàn wá lọ́jọ́ lọ́jọ́ Sátidé. Ìgbọ́n gbà tó ń tì ń dé ó ní òun ti lọ sí ṣọ́ọ̀bù ọkùnrin tí wọ́n ń sọ yìí ìgbà tó ń débẹ̀ àwọn tí wọ́n jọ mú ṣọ́ọ̀bù ti rá ní àwọn ti fojú kọkùnrin ní ìsìn ọjọ́ ti lọ lórí ẹ̀ ó ti pẹ́ tí ó ti wá sí ṣọ́ọ̀bù gbẹ̀yìn táwọn tiẹ̀ ti rí láàrin gbẹ̀yìn. Àwa wò padà bá a bá pa fún padà fún lẹ́tà kẹ mú lọ náà ta ni ó gbà rí wọ́n ní wọn bóyá yìí kò wá mọ́ ni bóyá yóò tún wá àwọn ò lè sọ àwọn tó wà níbẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣàlàyé fún wa. Mo wá fẹ́ kí mọ̀mọ́ òun ó pè mí láàárọ̀ yìí àyíkẹ́ wá bá júwe ọ̀dọ̀ ẹ̀ dáadáa bí kò bá lọ ṣọ́ọ̀bù yóò ṣàgbélé àwọn tó mọ àwọn tọjọ gbá àdúgbò wọn ó ràn wá lọwọ láti bá wa sọ fún pé a fẹ rí hàn kó pè wá lórí ètò kó wá yọjú sí àlọfíìsì.
1: Ìbágbéra ó tán máa máa tó yìí lọ ní mo fi ṣe ọ kí ló kúkú ṣe tó fi kẹrù jáde bálá ìsọ fún mi.
0: Bí màmá bá ń gbọ́ mi ẹ dákun ẹ pè mí màmá yìí.
1: Ju gbogbo ẹ lọ ara tó yìí ò yá.
0: Hello. Hello.
2: Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ orúkọ tèmi ni Ọlábíwá sí láti àwọn tamọ̀tí.
0: Ok.
2: Ìyàwó mo fẹ́ fi ọ̀rọ̀ ìyàwó mi àfẹ́sọ́ ọ̀nà tí mo ń bá tí mo fẹ́ bẹ́ẹ̀ fi sọ ìyá ẹni bá mi bá sọ̀rọ̀.
0: Àfẹ́sọ́nà.
2: Àbúmbà Ábọ̀ ní ìṣe ti ń lọ bí ọdún márùn-ún.
0: Kí ló dẹ̀ wá fẹ́ra wọlé láàrin látọ̀ ọdún bí odidi ọdún márùn-ún?
2: Ẹ̀rí ọmọ tí mo ń sọ yìí ó jọ mọ̀tàbẹ́ pé èmi àti ẹ̀ bá fi jọ ń rẹra wa láti tí mo ń rè ẹ̀mí mọ̀ yìí pé ó ti gbá ju èmi lọ ẹ̀fẹ́álì nígbà tó ṣe pé lọ́ọ̀nù ta ó ní ó bẹ̀rẹ̀ ẹ̀ mọ́ra wọn rẹ̀ bàbá rẹ̀ sì ti fọwọ́ sí ẹgbẹ́ àbájọ́ ti fọwọ́ sí ṣùgbọ́n wọ́n máa ṣàwọn gẹ́gẹ́ pé tí mo fẹ́ rí mo fẹ́ wá bá ṣọ́ọ̀bù rẹ̀ bí mo lóun sì ní ìmọ̀ parọ́ fún mi débi bí mo ṣàjìjàgbọ́n rẹ̀ níjọ́ tán mo ní mo fẹ́ wá sọ́dọ̀ ọ̀hún ká máa fi yí mú mi máa fi yí mú mi wá rí ibi tó wá chẹ́ǹgì láti bá pè mí àti ẹ̀já láti bá pè mí àti ẹ̀ ní ẹ̀ka papọ̀ kì í lára sí sọ̀rọ̀ ní ìsìn ní bá pè é pé kí ló dé tí ó ṣẹlẹ̀ ọ̀rọ̀ tí ò ní tùmọ̀ ni yóò máa sọ.
0: Ẹ máa gbọ́ ẹ má bọ̀rọ̀ ogun àtọdún márùn-ún tẹ̀ tí ń bọ̀ tí ó bá jẹ́ pẹ́yìn náà fẹ́ fẹ́ ni ó yẹ ti ṣe wákan sí láàrin o.
2: Lẹ́yìn wa mo wà nǹkan ṣe sísá.
0: Kí wàá ló ṣẹlẹ̀? Kí wàá ló ṣẹlẹ̀?
2: Tẹ́rí ibi tó ṣẹlẹ̀ ló gbìyànjú ìgbìyànjú ògbìyànjú ní pé kí n bá ní kí n máa sọ àwọn nǹkan tí mo ṣe ṣe ṣe pé èèyàn náà ṣe kẹ́kẹ́ ẹ tó pé ẹlé ìfẹ́ fẹ́ ìyàwó kí n bá ní kí n máa ṣàlàyé fún yín bọ̀ orí àwọn míì wọ́n fẹ́ pẹ̀lú èyí máa sọ báyìí pé bá wà níbẹ̀ níjẹ́ bí gbà nǹkan ṣe àwọn káwọn tẹ pé mo rékọ́ọ̀dù gbámọ́ àwọn káwọn tẹ pé
0: tó rẹ̀ tó jẹ́ n tí
2: tó jẹ́ rẹ̀ ṣùgbọ́n inú máa sọ ṣùgbọ́n ọmọ tó bá fẹ́ ṣe bó ṣe wù
0: ẹ máa gbọ́ ẹ jẹ́ ń bá yín sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú kan sí méje ó ní wípé ẹ tí wọlé ẹ ti jọ ń gbé yín lẹ́mìí gbóná àyè bẹ́ẹ̀ kọ́ ó ń ṣe tí ẹ ń bá sọ láàrin ọdún márùn-ún tí ò sì chẹ́ǹjì bẹ́ẹ̀ bá fẹ́ wọlé kí ni ìdánilójú pé yóò chẹ́ǹjì ìdí abánú ẹ̀yìn lè nífẹ̀ẹ́ wà lọ́kàn yín kó mọ̀ rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tiẹ̀ aláti ṣe yín ni kó máa ti ṣe ààrẹ láàrin o ṣe ti gbọ́ ọ̀rọ̀ mi ò jù bá ń lọ. All right.

àwọn ìjà míì wà tó já wípé òjò kọ́ ní bẹ̀rẹ̀ bó bá ti ń ṣẹlẹ̀ ó ti ń di pé ó ń di ìkùnsínú à ń rí ni à ń wúnu à ń kí ni à ń fi mú dáhùn ìjà ń bọ̀ nu bàbá kíyèsára ọ mọ tí mò ń wí ẹni ẹjọ́ máa ṣe ẹjọ́ náà sí àárín ọ̀dẹ̀ máa ṣẹ́gun sí ni bó bá rẹ̀gún sí ẹjọ́ ṣẹ ni bó náà bára tiẹ̀ ẹjọ́ ṣẹ ni bó bá sọbẹ̀ rẹ̀ náà ọ bù fún ó túmọ̀ sí pé ẹ súnmọ́ra gidigidi nù lé wá dẹni tó ọwá ń di pé ẹ jọ ń fi mú dára yín lò ẹ wá jọ ń gáàsì ẹ̀síra yín láàrin ọ̀dẹ̀ ìjà ń bọ̀ nu ìjà ò tí ì dé kó wá tó dé ó sùn kẹ́ ẹ tètè pera yín ṣàkíyèsí pé àyà alágbájá bàbá àtàmọ̀ kí ní ṣẹlẹ̀ mo rí bẹ́ẹ̀ ṣe ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta ìsinmi yóò sì sọ fún ọ pé nǹkan báyìí ni o nǹkan báyìí ni ń dùn mí nǹkan báyìí ni nífẹ̀ẹ́ sí tó ṣẹlẹ̀ ẹjọ́ sọ́kó tán bẹ́ẹ̀ nínú rẹ̀ pọ̀ nínú ìbáṣepọ̀ ó ní ìdàgbàsókè èèyàn fi mọ̀ ń yá fáfáfá dáadáa nínú kájọ ṣe kájọ rẹ kí ìlú ó dùn kálàáfíà ó wà láàrin wa ó ní máa mú kéèyàn ó tètè gòkè ẹnìkan èyí kan kù fìrí gòkè àwọn kan wọn ò fọwọ́ tí ń dì í bàbá wò dáadáa ẹ rí pé béèyàn bá fẹ́ gun àkàbà gan béèyàn bá wà tó yẹ pé kò fẹ́ ṣubú yóò ní ẹnìkan dákò bá ń fọ́ mú kinní ìsàlẹ̀ bá ń pírẹ̀sì ẹ̀ mára ilé àbárò ògiri iná fi ipá kàbà fọ́ tilẹ̀ wára tilé bí wọn ò bá bọ́ fọwọ́ tì ní ìsàlẹ̀ ó sì gòkè ẹ lọ òun lọ fífífífí yórí òkúta làkàbá fi ẹsẹ̀ kan rọ̀ ìgbà ọba dókè tí ìwọ ti ń wò pé ibi ìmọ̀ ti ń tutù ibi ti ń dùn yàtọ̀ ìyẹ òkúta tí a sì yẹ ilé ayé ó di gogogo ńlẹ̀ ó di kìnínú ṣùgbọ́n bẹ́ẹ̀ yẹn kan bá wà tí ó ràn ọ́ lọ́ láti fọwọ́ tì í pẹ̀lú ẹ lọ́wọ́ ọ̀sán

ẹ̀yà ara muslim àlá ẹ surprise ni e pé ara muslim kan mo gbà lábẹ́ aṣọ nísìnyí bàbá tí wọ́n pè wá pé àwọn ò bá trace ìwé ọkùnrin lọ bàbá ń ti gbá findings yìí wọ́n ti trace rẹ̀ àwọn náà fún mi ní àbọ̀ lábẹ́ aṣọ pé ìtorí pádúgbò làwọn jọ wà àwọn ò fẹ́ láòdù rẹ̀ jù ṣùgbọ́n àwọn ò jẹ mọ ìwé bọ́rọ̀ sí rìn wọ́n ti trace ẹ̀ wọ́n nígbà wọ́n débi ṣọ́ọ̀bù yìí tí wọ́n júwe o pé àwọn ti findings wọ́n ní ó ti kókó ṣọ́ọ̀bù

0: ẹ pé wọn ló ti kó kò ń ṣọ̀bùn kí oye kò sí ṣọ̀bù bí i ti ń mọ wọn ní ibẹ̀ làwọn ti wá ń tọ́ pé pé bọ́wá ló wà láwọn ará abẹ ń ṣáájúwe pé ọ̀kan ń bẹ̀ nǹkan kan àwọn tún ṣáàtì lọ bẹ o àwọn ti lọ bẹ ẹni táwọn bá ń bi ṣọ́ọ̀bù tán júwe tán padà júwe fáwọn yìí ìgbà àwọn ṣàlàyé fún pé bàbá ọlá sọ kínní fáànù sólà yá àgbàlagbà yìí pé ẹni ó lóun wọn ò mọ ìyá kankan wọn ò mọ ìyá kankan ṣùgbọ́n ìgbà tọkùnrin náà tí ò ṣe pé bóyá ó mọ̀ ọ́n dojú dáadáa ó ní kí màmá òun kí wọn ó pè òun káwọn mọ bí wọn pàdé òun ní orí bíríìjì mùsùlùmí bí kan ni tó wọn fi mú wọn lọ bí wọn júwe fún wọn ó jọjú fojú rinjú bóyá òní bóyá náà sì kọ wọn ó lè mọ bóyá òní bóyá òun kọ wọn ó lè jọ mọjú ajé kò ń sọ lóró lòun ti lọ bẹ́ẹ̀ ni tóun tán júwe tán padà júwe fún un pé bí ó kó lọ rí ṣùgbọ́n tóun bá ń bẹ̀ ó lóun gba fáànù ìyá nǹkan kan kí màmá bá wá ń gbọ́ mi bí n bá ti kúrò lórí ètò ẹ pè mí yín lè kọ̀nẹ́ẹ̀tì yín àti ọkùnrin ń pọ̀ yín lè kọ̀nẹ́ẹ̀tì yín àti ọkùnrin ń pọ̀ ẹ lè lọ wo ẹni tí wọ́n ń sọ bóyá òní àbó nǹkan ẹ ló ẹ káàárọ̀.
1: ẹ káàárọ̀. Ẹ rí kí màmá má lórí bíríìjì kankan bẹ́ẹ̀ gbọ́ mi. Ṣẹ̀rẹ́ tó sọ pé ò mọ ṣọ́ọ̀bù ẹni yẹn. Contract àjẹ́sí nọ́mbà ẹni yẹn kan gbà kan tẹ̀sẹ̀ sẹ́yìn kẹ́ wàá pè.
0: ó da ẹ ṣeun torí ihun táà náà fi ní wọn ó pàdé lórí bíríìjì ni pé ó ní ẹ̀yìn pé kò sí ládojúkọ iléepo mọ́ ibi wọ́n júwe fún òun ló wà lẹ́gbẹ̀ẹ́ iléepo ìńlọ ló wà ní ìsìn àsìkò pé àárín náà àárín kan náà ni òní ṣùgbọ́n bẹ́ẹ̀ sọ̀rọ̀ náà dáa bí alàbá ń bá ní nọ́mbà ọkùnrin kó gbìyànjú kó gbà kó tó kú kó tó rìn ìjìnà síbẹ̀ ẹ lè mọ bó ni àbúrò kan ẹ káàárọ
2: ẹjọ sá ṣé ọmọ obìnrin yẹn gan kò lè má hàn fámìlì yẹn gangan lọ.
0: àti gẹ́ẹ̀tì ibi ó wà náà ni oníṣẹ́ ń lọ lórí ẹ̀ báyìí tá à ń sọ yìí àti gẹ́ẹ̀tì ibi ó wà gangan tí bàbá ọ̀la ń wà òun gangan ni báyìí ṣùgbọ́n bàbá tó kù wá tán ẹ rí sọ ọ̀rọ̀ wà nú ẹ ọkùnrin tí wọ́n pè wá dákun ẹ bá.

32 FM 94.9 a ń fẹ́rin gba gbogbo àgbáyé àsìkò tó fún ìròyìn láti ìkànnì 32 FM 94.9.

nípínlẹ̀ Ọ̀yọ́ alága àjọ elétò ìdìbò lómìnira tìpínlẹ̀ Ọ̀yọ́ OSIEC ọ̀mọ̀wé Hafiz Adeniyi ló ti rọ àwọn ọ̀dọ́ nípínlẹ̀ yìí láti dájú pé wọ́n kó ipa tiwọn náà nípa àti jẹ́ kí orílẹ̀-èdè yìí tẹ̀sọ́wọ́ wájú nípa kíkó ipa nínú àwọn ètò ìdìbò. Ọ̀mọ̀wé Adeniyi ẹni tó sọ̀rọ̀ ọ̀hún jáde lásìkò tó ń gbàlejò àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn ọ̀dọ́ lórílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ka tìpínlẹ̀ Ọ̀yọ́ tó fi mọ àwọn ọmọ ikọ̀ ti Manowar eléyìí tí wọ́n ṣe àbẹ̀wò ẹlẹ́bẹ̀wẹ̀kùṣẹ́ sórí iléeṣẹ́ àjọ ti OSIEC tó wà nílùú Ìbàdàn ti ṣolúlu ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọ̀gá àgbà àjọ elétò ìdìbò ti OSIEC wọ́n jẹ́ òde mímọ̀ wípé àwọn aráàlú nílò àti kópa nínú ètò ìdìbò eléyìí tí yóò mú kí ìdàgbàsókè kó lè wáyé ní orílẹ̀-èdè àti ní ìpínlẹ̀ yìí. Ó wà fi ń dá àwọn aráàlú lójú ìgbáradì àjọ OSIEC láti ṣe àṣeyọrí nínú ètò ìdìbò ìjọba àbílẹ̀ eléyìí tí ó wáyé lọ́jọ́ 29 oṣù kejìlá ọdún tá a wà yìí. Ó jẹ́ òde mímọ̀ wípé gbogbo tó wà ní ìkáwọ́ àwọn ó náà ni àwọn ó mú ṣàlóògùn láti lè dájú pé àwọn ṣe àṣeyọrí. Ó pè fún àtìlẹyìn àwọn tọrọ kan gbọ̀ngbọ̀n pàápàá jùlọ ẹgbẹ́ àwọn ọ̀dọ́ nílẹ̀ yìí ìyẹn National Youth Council of Nigeria nípa àtìmọ̀ṣe ètò ìlanilọ́yẹ̀ fáwọn olùdìbò eléyìí tí yóò mú kí wọ́n lè ṣe ẹ̀tọ́ wọn kán sì kópa nínú ètò ìdìbò ìjọba àbílẹ̀.

0: Ẹni tó jẹ́ ọ̀kan lára àwọn tó fìfẹ́ hàn láti díje dupò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC Dókítà Azeez Adédùtán ló ti ṣe àbẹ̀wò sí ọjà Abode láti kẹ́dùn pẹ̀lú àwọn ọlọ́jà eléyìí tí wọ́n pàdánù àwọn dúkìá àtòkòwò wọn lásìkò ìjàmbá náà eléyìí tó fọwọ́ ba ọjà ọ̀hún láìpẹ́ yìí lásìkò àbẹ̀wò náà Dókítà Adédùtán tó ṣe pàdé pọ̀ pẹ̀lú ìyá lọ́jà àti bàbá lọ́jà ńṣe ló fi àìdùnnú rẹ̀ hàn tó sì kẹ́dùn pẹ̀lú wọn látàrí ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná tó wáyé ní ọjọ́ Jímọ̀ tó lọ wá gbàdúrà wípé Ọlọ́run yóò fi òfò rẹ̀mí bákan náà ló jẹ́ wípé Ọlọ́run yóò da ìgbà rere padà bọ̀ sípò fún wọn tó ti rọ àwọn ọlọ́jọ́ ọ̀hún láti ní ìrètí kí wọ́n sì wà ní ìṣọ̀kan pàápàá jùlọ bó ti jẹ́ pé ìjàmbá náà ọ̀hún ó fa ìfàsẹ́yìn dé bá okòwò wọn akọ̀ròyìn wa níkànnì 32fm 94.9 Emmanuel Adébánjọ ẹni tó ṣe àbẹ̀wò sí ọjà náà ó jábọ̀ wípé ìyá lọ́jà àti bàbá lọ́jà òun náà ni wọ́n jẹ́ kó dìímọ̀ pé àwọn rí àwọn àtìlẹ́yìn gbà láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́yin ìjọ́ànú.
1: mo gbọ́ nípa ti ọ̀rọ̀ bóde yìí so mo bẹ̀yìn torí ọlọ́run pé ọlọ́run ní jẹ́ ká rí burúkú yìí mọ́ gbogbo ayé ò ní gbé yín gbogbo àdánwò ká dánwò àti tó níwò àti tí ò níwò ọlọ́run ní fi kàn yín òsì ò níwò ọlọ́run ní fi kàn yín ẹ̀wọ̀n ò níwò ọlọ́run ní fi kú òjijì ọlọ́run ní fi kàn yín àwọn tí wọ́n rí ìbànújẹ́ ọlọ́ba dá nǹkan wọn padà. ìyá tó jẹ́ ìyàwó mi gan kò tó tàgbẹ́.
2: níbo dé nbí náà ni o.
0: bí ẹ bá ní ìròyìn yàjọ́ yàjọ́ kan àbómi ìtẹ̀fẹ́ fi tó wà létí ẹ lè fàtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sórí 0705-655-0949 àbí news@32fm.com.ng ìròyìn yóò ní ìjọba ìlọ fún tọ̀sán tó ní kàní 32fm 94.9 tá a kalẹ̀ sí laughter house orí òkè tí ń tẹ premier mọ́kọ́lá ìbàdàn peter ọ̀làṣùpọ̀ ló ti ń ròyìn ẹ̀ máa yàṣẹ́ o.

0: babo city ti won abi eniyan pe ah kilo sele o ada bi pe nkan mi ti wonu ile aye eniyan pe ese kejida so olohun se ah awon eniyi won deserve nu ko ba ti won ba se ko so lopa to fe mu won o ti won ba se ko so lopa to fe mu won sugbon ro pe won la roji lego pe ah ba won eniyi go ba soro o to ke se nkan ba
1: to ba je pe awon mi kan le play fun won ma ro ojo ori atawon kan mi mo yin lara wọ́n sọ wípé ọwọ́ yìí ò yí mọ́ pé kẹ́ máa lọ pé wọ́n fẹ́ gba ọmọ kékeré ẹ̀wọ̀n kọ́ àwọn kan máa ń ṣe
0: bẹ́ẹ̀
1: pẹ̀tàlájì ò wọ́n yín lára ọ̀ràn sọpọ̀ ọwọ́ yìí ò yí.
0: alájò lè ròyìn mọ́ mi
1: wọ́n lè sọ bẹ́ẹ̀
0: láyé ikú tó jọ pa mísìkì yẹn àárín mi pẹ̀lú wọn ló wà àwa méjèèjì ló jọ yé torí pé wọn ní bí téèyàn bá ń kọrin tó ní ò bá dùn
1: ó
0: máa fi tí ara ẹ gbọ so tí mo fi ní wọn ti mọ pé èmi náà ni mo lè handle kinní yẹn so kò sí ọlọ́run rẹ̀ ṣe mí lónìí onílù àtijọ́ pe bóyá bí mo ṣe pẹ́ nílé yẹn tí mo bá tún dé mo dé náà ni so ọlọ́run ló nífẹ̀ẹ́ mi ọlọ́run ló sọ láyẹ̀ fún mi so àwọn ìfúnnù kẹ́nìyẹn kó máa fi eyín báyìí kó máa fi mú ọ̀pá ìlú kó ń tàn gan mọ́ ìlú jù mí lọ tó bá déwájú alájà kọ́ lẹ́mìí ṣùgbọ́n tó báyìí pé kokoko lásán ni mo bá aṣọ understand ara wa débi pé nǹkan tí àwọn èèyàn notice pé tó lórin bá ń kọrin lọ fún olórin láyé ìjẹ́ kó ṣàròyé nǹkan tó fẹ́ sọ ẹ̀kọ́ tí àwọn ọmọ tó wà ní tansi tí wọ́n ní nìyẹn jẹ́ kó lórin yẹn wí ohun tó fẹ́ wí tó bá wí ohun tó fẹ́ wí tán so ìwọ jáde débi pé aṣọ understand ara wa débi pé tí èmi bá ń pòwe lọ tí wọn bá jáde mọ́ mi lẹ́nu máa ṣe sùúrù fún wọn tó báyìí pé kò lè pani mọ́ ọlọ́run bá ti fọ̀tẹ́ ní.
1: táwọn lé orin.
0: táwọn lé orin owó yẹn ò tí ì parí ibi tí mo gbà dé.
1: ní parí ẹ̀ mọ́
0: so máa dúró ni after tí wọn bá wá kọrin yẹn tán ó possible kí wá lọ mú kinní ẹ̀ wá láti ìsàlẹ̀ káwọn èèyàn lè gbọ́ nǹkan tí aṣọ understand ara débi pé mi ò ní àwọn tó máa lù mí mọ́ lù pọ̀ wọ́n pọ̀ tí wọ́n mọ̀ lù jù mí lọ́bọ̀ ìsìlà bíi pé ọlọ́run kan ọlọ́run gbé wa pàdé ara wa ni so aṣọ understand ara wa débi pé èmi gan-an even though bí bẹ́lòmíì pè mí gan
1: kò lè dàbí
0: ọ̀dọ̀ aláàjì tá à ń sọ yìí ìlú yẹn ò lè torí gbogbo àwọn tó kù yẹn wọn dàbí fíálẹ̀ ìsù ni àwọn tó kù tó ń kọrin yẹn
1: lójú yẹn
0: lójú mi ni fíálẹ̀ gbogbo ẹnu mi ni mo fi sọ mi ò kò ṣe pé kinní torí ẹni a bá fi nǹkan rán ẹni ó jẹ́ kírétọ̀ ẹ má sì mí gbọ́ ẹ mọ̀ pé fújì ó pin sí oríṣiríṣi ọ̀nà
1: style
0: oníkálukú tí wọ́n ń lò bọ̀ lórí ọ̀rọ̀ ní gbánigbánigbánin wa tàǹbàkì lórí pátákó yẹn àpè style oníkálukú ọ̀tọ̀ ti pasuma ọ̀tọ̀ òṣùpá ọ̀tọ̀ màláíkà ọ̀tọ̀ barista ọ̀tọ̀ kọ̀lìntì ọ̀tọ̀ alájú ọ̀ṣọ́ ìdí ọ̀tọ̀ bọ̀ lórí ọ̀rọ̀ ọ̀dọ̀ tí wà yẹn o kò sí wàá fẹ́ ṣe so báàrin ẹ bó ṣe rí.
1: All right, so o kú ìbéèrè ìbíà kan àbí méjì àbọ̀ àbí mẹ́ta ṣá àbí méjì.
0: Ok.
1: Kí ni ẹ̀kọ́ ẹ̀yin gangan fúnra yín tó bá yín wí tẹ̀kọ́ nínú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin èèyàn àtàlájì tó jẹ́ personal lesson tẹ́ mọ̀ pé àṣẹ bí mo ṣe rí ni ìbàdẹ̀ ṣàtúnṣe lórí ibi.
0: Ẹ mọ̀ pé ẹ̀kọ́ tí mo kàn rí kọ́ mẹ́ ni pé ẹ̀dá ò lè èèyàn ò ní gbọ́n títí kí ti o má bà. ah le le re titi kori o ma mi olohun da wa lati sasise na ni ta ba de sasise ye to ri ofe ba wa kojo to lo correction a waye so I eko ti mo ri ko nbe ni pe nigba mi ki o ma ma fi gbogbo ara binu tori pe eyin lohun ti ohun yen ba ti jade oro mi le wa to je pe o le ma la tu se mo ti alaye ma fi raye eni ta jo fa oro ohun na le jondo pe ah agbaja lo se bayi fun mi ah o de le o ye ko ni arujile o to se nkan to se yi o wa to se wa se ru nkan bayi fun to bayi pe olohun o ba ko se ni yen ninu teni yen na jondo pe kini possibility le wa pe nkan dada mi le wa to je pe ni yen fe se fun yan sugbon latari inu ti eni ta so yen ti bi eni yen le ro pe nkan ti mo de fe se yo da mi ni se fun mo teni yen o ba de se fun mo o possible pe keni yen ma ko ma ko nu suru yen mo ta lai ma firaye so to be ju be lo na ni pe gbogbo e na adawa lati sasise atotun atosin gbogbo everybody to lohun da sile aye yi sugbon koko eko ti mo ri ko nbe ni pe ka gbogbo nkan ta ba se ka ma fi suru kun gbogbo ibinu ta ba bi ka ma ni arojile si nkan ta fe se yen tori ko lu e ma tun se tan ko ma wo gba bade mo ke ma mi mo ke boro ise ma riri o mi ba ma se bayi sugbon mo mo pe alaji na won se kin won understand me so gege bi nkan ta yo fa ko si bi won fe ti mi si omo ni mo je fun won baba o si ni gbadura ko mo re oku so baba o ni gbadura pe omo le won ni bomode ba fe se bi agba ojo ori o ni je so ipo agba ti awon wa eleyi ton fi ju mi lo ohun na fi fa mi mora e so
1: kini amoran te ni fun awon instrumentalist or awon onilu pelu iriri te si ri ati rin ajo te si rin pelu olorin te n ba sise kini amoran te le fun awon to n jo onilu abi instrumentalist generally
0: e se oloto imoran ti mo le fun awon ajo n sise fun awon to je bi awon oga wa imoran ti mo le fun won ni pe
1: awon nilu mo so
0: onilu
1: eh
0: okay imoran mi fun won ni pe ibikibi ta ba wa ka mi so pe ka je kise ta nse yen ko je wa logun ka de mu lokunkodun le bi pe ijo teniyan o ba wa ko le mo pe ah a de miss lagbaja yi tori alayi se ni message kan si mi just of recent ti mo ni accident kekere kan so mo wa send message yen si mi pa awon mo pe nkan ti to lagbara bayi ni o anyway awon miss mi o
1: recently ni
0: o wa lori phone eh
1: lenu ba accident si sele
0: eh o won la awon anyway awon miss e o se o gbe ti mi o ba je nkan kan awon eyan po na awon lu egbe mi kun be so bo impact mi ni be ye boya ohun lo mu ona fi utter language e pe awon miss e so bi ti mo lo ni pe ibi kibi ta ba wa e ma je ka mu owo re
1: ka fi muse
0: yen to je pe jota ba lo yen ka won eni ele ma mo ah agbaja yi o wa agbaja yi o wa so gbogbo ipo kipo ta ba wa nibi ise ta nse yi a lati mu gege awa la ma n so pe ere ere ere ko sere o ise ni o ise gidi ni so imoran mi ni pe ibikibi ta ba wa ka je kise yen ko je wa logun tori pe okunrin to n sun rara fokunrin akose lo nse tori awon to nawo fun wa ise lawon na nse So the more baba de se do won ninu be na ni owo yen ma fi jade bo ke on ma ko eni ti o ba wa wa won ma mo impact eni yen pe gba ton kuku wa na afuku mo po wa bi so she get me
1: any aspects eh now the other aspects amoran yin nipa relationship band boy abi musician kim kele kim fe de apon le pe
0: okay
1: to je musician yala o n play instrument o n lu gangan o ta guitar leyin oga elere to pe pelu experience yin ti relationship musician band leader
0: okay
1: ti awon to n ba won sise to ma fi to as ma domoran pelu iriri yin gangan la fin se the case study sin
0: so oro ti mo so yin na fe jora won ni pe ka nla ti muse elokuku dun ni ka ma ro pe ere la no se so that ijo ti eniyan o ba wa won fi mo pe ah lagbaja yi o wa aye yen ma se kini
1: sile
0: o ma si sile so won mo riri eniyan niyan so ka je mi mo mo je fe put oro bo koko beju be na lo ni pe bi mi o ba ti le soro de bi to ye ki soro de awon to ri nkan to sele o ye ki awon na ti mo pe impact mi lori ibi ti mo wa bi mo se mu ise yen temi e de to fi fe han impact yen lo mu eniyan to na fi to fi fe han si mi mo to ba pe mo ko muse ni pe ki lo fe sele konko koko be ni pe ka sa
1: ka muse lokuku
0: do ka de ma iwa to le mu to le bomo lu abi eyan je tabi ka kan mura ba kan tabi ka dagbo ka ma se bi omo elebi so imura wa iwuwa si wa so o se pataki ju
1: alaji eche o alaji wa so inde God continue to bless you.
0: Amen.
1: Hey, li wale mo.
0: Ami o.
1: O si lit. Hey, li wale mo.
0: Ami o.
1: Agbaran long.
0: Ami o.
2: Ani o si, egbadun wa pelu ayankunle ayanlowo lori Sabenko lose yi pelu ranlowo Dele Adeyanju. Akoto e tun di lose tun bo. Logo Olorun.

0: ọ̀kadà ẹ wá ẹ má wọrí ẹ má wọrí ẹ má wọrí mi ò lọ mọ́sẹ̀ wọrí ọlọ́kadà tó ń lọ ẹfọ 12 mi lọ mi ò yára.
1: This skit was performed by Gorosau Ekiti.
2: 32 FM 94.9.

ẹ káàbọ̀ padà. Bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀ mọ́ wa, ìkànnì 32 FM 94.9 lẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ tẹ́ ń gbọ́ sinimá. Sinimá sinimá lélẹ́yìí wa, Ayidi Sola Ọ̀rọ̀lábí pírẹsẹ̀ńtà ló kọ́ mi. Bẹ́ẹ̀ bá wo fọ́nrán tí mo fi ìta lẹ́ẹ̀kan, ẹ ti gbọ́ dáadáa bí? A sì tún play ẹ̀ lẹ́ẹ̀kan sí. Bàbá wa play ẹ̀ lẹ́ẹ̀kan sí un, a wá aṣojú òpó lẹ̀ fẹ́ni tí ìní tí sọ àwọn ìbéèrè yẹn. Ìní tí sọ ìbéèrè o. Bí bá ti ṣojú òpó lẹ̀ lẹ́ẹ̀tọ́ mọ ìbéèrè tí mo fẹ́ béèrè lórí ẹ̀. Ó ti yé yín báwọn. Àmọ́ lórí eléyìí tá à ń bá bọ̀, my father's shadow. Bí n bá padà wá play fọ́nrán un, àwọn ìbéèrè tí n bá béèrè, ẹni bá gbà ní oṣokùnfà bó yóò jẹ owó òun àbó ò ní jẹ. Àbí airtime ni ká pín ni. Ẹ o yóò a fi mọ̀ bó yóò jẹ àbó ò ní jẹ. Ẹ já padà lórí sórí my father's shadow. Eré my father's shadow, kíní kan bẹ tí wọ́n ń pè ní magical realism. Kíni magical realism ná? Ẹ jẹ́ ń pín, ẹ jẹ́ ń gbé e wálẹ̀ dáadáa. Ọ̀rọ̀ tó bá ti di, tó bá ti ní ṣe pẹ̀lú pé bóyá èèyàn pòórá tàbí nǹkan ní ṣe pẹ̀lú àkúdàáyà tàbí nǹkan ní ṣe pẹ̀lú ohun tí logic ò lè explain. Ọgbọ́n orí ò gbé, pé kíní ìyá, ọgbọ́n orí ò gbé. A wá múrù nǹkan bẹ́ẹ̀, a wá ka sílẹ̀, a gbé e sínú eré, a gbé e sínú sinimá. Irú kíní un kí n má explain ẹ̀ lọ, kọ́ mọ́ lọ fẹ̀ jù, magical realism ni wọ́n mọ̀ ọ́ pé. Ṣé wá rí nínú my father's shadow, àwọn magical realism kan ṣẹlẹ̀ ńbẹ̀ tó ní ṣe pẹ̀lú àwọn ìgbàgbọ́ Yorùbá nípa àwọn nǹkan kan bí òkú, bí àkúdàáyà. Kíni ìgbàgbọ́ Yorùbá nípa òkú, nípa pé èèyàn kú, pé àkúdàáyà páwọn kan ń bẹ tó jẹ́ pé wọ́n ó kú nítorí pé ọjọ́ wọn ò tíì tó, wọ́n ó sì tún máa rìn káàkiri lọ́nà kan àbí kejì. A sì máa rí reality wọn láwọn ibì kankan, àwọn presence wọn, ìjẹ́ èèyàn wọn, a sì máa rí láwọn ibì kankan. Nínú àwọn nǹkan tí eré yìí tó gbé lọ́wọ́, òun náà ni ohun tá a lè pè ní ìgbàgbọ́ Yorùbá nípa ikú. Àti bó ṣe jẹ́ wípé báwọn lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹni béèyàn bá ti dàgbà dé stage kan, yóò ti mọ ṣàkíyèsí pé bóyá ó ti léèyàn kan tó kú fún rí, bóyá bàbá ni, bóyá ìyá ni, ó lè jẹ́ nínú ẹbí, ó lè jẹ́ lọ́rẹ̀, yóò ti léèyàn kan tó kú fún rí. Béèyàn bá ṣàkíyèsí dáadáa, yóò rí wípé wọ́n mọ ọ̀pọ̀lọpọ̀ ọgbà wọ́n mọ sábà fi àwọn traces kan sílẹ̀ tó jọ bí ìgbà tán ń fù yàn lára. Àmọ́ ìgbà tó ń tàn bá wa lọ tán, lèyàn ṣẹ̀ tó mọ rántí pé mo mọ rántí àwọn nǹkan kan, ṣé ń gbìyànjú àti sọ fún wa pé òun ti fẹ́ lọ ni. Àwọn kinní wọ̀nyí, ọgbọ́n orí ò gbé. Bọ́ bá wá di wípé ó di ohun tí wọ́n kálẹ̀ wọ́nà sọ̀rọ̀ nípa rẹ̀, wọ́n ká sínú eré fún wa láti wò, láti decode, láti wò wípé ṣé bó ṣe rí rèé, ṣé bó ṣe rí rèé, ó ti ń di magical realism. Ẹ jẹ́ jẹ́ fún yín lápẹẹrẹ. Arákùnrin tá ń sọ yìí, ó káwọn ọmọ rẹ̀ kúrò lábúlé, ó kó wọn lọ Èkó, wọ́n lọ rèé, wọ́n fẹ́ lọ gba owó ni. Mo sọ̀rọ̀ nípa pé ó ní provider complex láti mú pèsè pèsè pèsè. Níbi tí ti ń ṣiṣẹ́ gan, wọn ò tún fún lówó ńbẹ̀. Ìgbà tí ó fi wá padà lọ Èkó, ó káwọn ọmọ lọ́wọ́, ó bọ́ sígbà tí wọ́n fẹ́ announce result 1993 general election Abiola pẹ̀lú Bash Tougher. Ìgbà tí ó fi débẹ̀, korowó ọ̀hún gbà. Àmọ́ gbogbo experiences wọn, gbogbo bó ṣe káwọn ọmọ ọ̀hún jẹ káàkiri, bó ṣe kó wọn ṣeré lọ bi omi sọ̀rọ̀ ṣoríṣiríṣi. Àti pé lásìkò tí ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí, bó bá wòkè, ẹ rí wípé àwọn ẹyẹ kan dún lókè, wọ́n ṣà ń wòkè lẹ́ẹ̀mẹwàá. Kí nìdí tí wọ́n fi ń wòkè gan-an? Torí àwọn ẹyẹ kan ni. Bó tilẹ̀ jẹ́ pé wọn ò dákọ irú àwọn ẹyẹ tí wọ́n ṣe. Àmọ́ bá a bá ní ká fọgbọ́n orí wò ó àti ibi tí eré ọ̀hún parí sí, a wò wípé ẹyẹ ko wéèrè ti ń ké lókè lókè, ti ń dún ẹyẹ ko wé, tàbí ká sọ pé ẹyẹ kíni vulture náà yóò bá. Igúnnugún níbẹ̀ lókè tí wọ́n ṣùjọ sókè, lẹ́ẹ̀mẹwàá ẹ mọ ráwọn ẹyẹ yẹn táwọn ọmọ òun sì mọ wòkè. Àtiwọ́ tó ń wéré àtàwọn ọmọ wọn wá ń wò wípé kí ni tó lè fa káwọn ẹyẹ yìí ó mọ ṣùjọ. Níparí eré láti wá rí wípé bàbá tó káwọn ọmọ yìí lọ sí omi tó kó wọn lọ káàkiri tó lọ lògbà pẹ̀lú wọn bá wọn ṣeré fara rò wọ́n lẹ́yìn ìgbà tó dàbí ìgbà tó ti ignore wọn fún ọdún tó pẹ́.
baba ohun leyin igba to ko won dele tan lo pada wa salaisi e ri wipe baba wo kini yi ogbon ori ogbe explanation wo la fe fun o dabi pattern emi a ma so kini kan wipe ninu awon nkan to ye keyan o ni won ma npe kini kan ni ifura won ma npe kini kan ni akiyesi bo ba ni ifura e mo si le so po da sugbon bo ba lakiyesi bi igba teyan ti ku to si rin ni akiyesi kini akiyesi pattern ni akiyesi kini ti sele ri kini ti gba bayi ri o ti gba bayi koja ri kini ti rin bayi ri se ki se pe bayi ni o se tun pada sele eyen ni pattern eni ti huru iwa iri nigba to huru iwa iru nkan bayi lo sele mo ti gba bi koja ri nigba ti mo gba bi koja iru nkan bayi lo sele akiyesi no eyan ni pattern bo ni pattern yen se nsele amo ifura ifura ohun na tun lo fa die o yato si pattern o yato si akiyesi amo bo ba ni ifura ti won pe loogun agba o ye ko ni nkan ti won pe ni akiyesi ko le sakiyesi nkan ninu ere yi awon omo ikere tori idi eyi won o le se akiyesi pattern yen ara o si fu won na wi pe baba won ta won duro ti baba ohun yo pada wa jo lohun ni pe awon tere igbe dani bi magical realism wa eri pe baba yi na tun so nipa awon o po so nipa enikan to bomi lo atawon idi ti o fi bomi lo ati bo se fi egba orun kan sile baba ohun ni wa n gbe egba orun ti n gbe sorun titi eri pe eyan kan ku lo fun eyan kan lo legba orun igba to ku dede ki baba yi na o ku o yo egba orun ohun lorun o fi le omo re lowo komo re na o fi korun o dabi e ti ri pe pattern ni kini ohun o n wa latori enikan senikan won tun pass e lati generation kan sa another generation baba ni ka la dele dada e ri pe pattern ni kini tomo yen ba jomo to nlogbon to gbon dada yo ti ri wi pe e wa o eni to ni kini owo mi bi uncle lo je fun mi o si kuku aitojo baba to bohun na lomo baba ohun na o gba kini yi lowo uncle ohun to ku baba ohun na tu kuku aitojo kini ohun ni won tun ti wa gbe lemi na lowo pe kin so morun yi o bi won o ba sora ti won o ba ti o ba gbianju lati sakiyesi pattern yen bi kini ohun se nwa lati generation kan si kan si keji bi o ba sora ohun na o pada kuku aitojo ni be ba se ndara po mo wa ikani 32 FM 949.9 lese be ten gbola koko yo cinema leleyi waidi sola oro labi presenter lo ko mi ko ye eso ma gbon yo my father's shadow kini di to fi win ni awon award ohun la ngbianju ni woye ti temi o igba mo weri ohun ti mo break e down ti mo foju sunukun wo awon temi ri to dabi igba to wa out of the world to dabi igba ti opolopo filmmakers ti won oni farabalẹ to lati seru ere bayi nitori gbogbo wa kan fe rerin na ni we want the aesthetics we want the pictures we want the sound a fe rerin a fe ri un to dun wo to dun gbo to dun ri amọ a ki farabalẹ lati ko awon ogbon yi ninu awon ere yi nitori eni leti ni ko gbo eni ba dejule ni ori mu kini pattern kila kiesi iwo to ngbo mi loni bi ki bi to ba wa so on recognize a pattern sha awon pattern wo lo ti sele ti wo o to foju to dejule lati ri mu wipe pattern yi bi n ba sora se kini o ni pada wa jale mi na lori my father's shadow na se be tan gbe yewo loni e ma gbagbe awon bi melo kan o fi ebun banta won o je laipe yi n ba soju opo le nkan leketa ninu father's shadow to je wipe o je awon idi temi ro wipe o fi gba

ajá sọ nípa political commentary bẹ́ẹ̀ kò political commentary àwọn eré lọ́pọ̀lọpọ̀ ọgbà ní ìsìn bí wọ́n bá sọ nípa political commentary wọ́n kàn sọ ṣakálá ni ṣùgbọ́n my father shadow ó fi ìgbésí ayé orílẹ̀-èdè nàìjíríà as far back as 1993 ó gbé jáde ó gbé hàn gbalaja gbalaja gbalasa gbalasa bóun ló ṣe gbé hàn ná àkókò tí kiní yìí ń ṣẹlẹ̀ tí gbogbo arákùnrin yìí tó kúrò ní abúlé wọn tó lọ sí inú ìlú ńlá ìyún ìlú èkó a rí gbogbo bí ìgbésí ayé ìlú èkó ṣe rí ó ṣe yẹ pé ó rọ̀fù bàjẹ́ ẹ rí àwọn èèyàn tí wọ́n hustle jígbé jígbà fakiní símú fakiní sẹ́nu fakiní ságbárí oríṣiríṣi àwọn ìgbésí ayé tí wọ́n ń gbé nílùú èkó eré my father's shadow ó gbé jáde gbangba gbangba in its raw form ẹ lè sọ pé ẹ bá ti rí pé ah èkó leléyìí èkó 1993 leléyìí àti wípé bí ìgbésí ayé àwọn èèyàn ṣe rí ní ilé iṣẹ́ tí wọ́n ń bá ṣiṣẹ́ báwọn ọ̀gá kan ó ṣe bá wọn ṣiṣẹ́ tí wọn ò ní fún wọn lówó báwọn kan ó ṣe wá látòkò fi fámìlì ilẹ̀ wá sí gbòòrò tí wọn ó ṣiṣẹ́ títí táwọn ọ̀gá kan ó jókòó pẹ̀lẹ́sẹ̀ jókòó rabatarabata fìdírin owó wọn inú my father's shadow yìí kan náà lẹ́ ti rí gbogbo ẹ̀ ẹ̀rí administrative báwo ni wọ́n ṣe ń ràn àwọn company kọ̀ọ̀kan pẹ̀lú àjẹbánu àjẹfihànú fowó olówó ṣararindin pẹ̀rẹ̀kẹ́ mọ̀ nǹkan oní nǹkan jókòó bí ẹni tí ò ṣe nǹkan aburú my father's shadow yìí náà ló ṣe àwọn analysis yẹn tẹ́ ẹ bá dẹjúlẹ̀ tẹ́ ẹ wò dáadáa yàtọ̀ síyun ó tún sọ̀rọ̀ nípa ìjọba orílẹ̀-èdè nàìjíríà àti wàhálà tó bẹ́ẹ̀lẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà political crisis electoral crisis tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí babangida sọ wípé election tí wọ́n dín nígbà náà lọ́hùn o wípé it was full of malpractices káàkiri orílẹ̀-èdè nàìjíríà pé gbọ́n mi sí omi ò tó pọ̀ o àwọn ìfọwọ́ yíwé ìfibáírò yíwé oríṣiríṣi bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ káàkiri orílẹ̀-èdè nàìjíríà nítorí ìdí èyí o so therefore that is to say àwọn ò wá ní láǹfààní àti announce results ọ̀hún o fún mko káṣímọ̀ wo abiola pé the election was annulled pé wọ́n ti yí igi sí ẹ wá rí pé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọ́n wá bínú pé ẹ bá wo eré ọ̀hún ẹ rò pé lóòótọ́ lọ́dún 1993 ni wọ́n ya eré yẹn ni ẹ wá ráwọn èrò tí wọ́n ya sórí títì tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo ànígbà o arákùnrin tó tabúlé wá gbòòrò òun náà ń pariwo ànígbà kó tó rántí.

0: àwọn nkan tí ó tún jẹun tí eré yìí fi dá òun ni òun ta le ẹjẹ lọ sórí aesthetics ẹ báyìí àwọn kámẹ́rà bí wọ́n ṣe yá ẹ rí wípé eré ọ̀hún kò jọ eré tí ó wà beautiful bí n bá sọ̀rọ̀ nípa pé nkan ní ẹwà ẹwà ojú oní nkan ní ti dá àbá ní kíní lẹ́wà ó wà relative ohun tó lẹ́wà sẹ́nìkan kò lẹ́wà sẹ́lòmíì bẹ́ẹ̀ bá wo eré yìí fẹ́ni tí bá mọ́ wo fíìmù tó ní yindinyindin tí gbogbo ọmọ ṣe rin kíntín rokoṣo ó lè sọ pé eré yìí ò kò bó ṣe rí yìí kò fine ṣùgbọ́n bí ò ṣe fine yẹn òun ni beauty yẹn nítorí wọ́n mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ kó lè gbé wa rìnrìn àjò ní period film ni wọ́n máa pè fíìmù tí wọ́n fẹ́ sọ fún yín pé ọdún 1993 ló ṣẹlẹ̀ ṣe wá fẹ́ kó mọ kí kámẹ́rà rẹ̀ ó dàbí kámẹ́rà tí wọ́n yà lọ́dún 2026 tàbí 2025 ni ìyàtọ̀ ó wà ń bẹ̀ gédégbé bẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa jáde 32 fm 949 94.9 lẹ́ ń ṣe bẹ́ẹ̀ tẹ́ ń gbọ́ a ṣojú òpólẹ̀ láàrin bí ìṣẹ́jú bíi mélòó ní ìsìn táwa play video òun wa bere awon bere lori e eni ba wa gba bere o yo wa ma je awon ebun kan laipe laijina loruko ere o mo tin bere awon bere yen abi eni ba gba bere o ni o je bo ni pesin ere iseri bo ni editing re seri editing re ki se awon editing to fast tẹ́kàn máa rí gbogbo ẹ̀ rókóṣó rókóṣó rókóṣó tí wọ́n máa gbé high angle low angle OTS over the shoulder drone shot bird eye view. Bẹ́ẹ̀ mọ̀ lóríṣiríṣi angle tí ó pa angle jẹ́ kì í ṣe irú eré bẹ́ẹ̀ àwọn eré tí angle rẹ̀ limited ó jẹ́ wípé most of àwọn shot tó wà ń bẹ àwọn close up ní kódà extreme close up tí ó mọ̀ wo ojú actor lẹ́yìn ijú báyìí nítorí ó fẹ́ kẹ́ rí àwọn details kọ̀ọ̀kan nínú àwọn details tí wọ́n fẹ́ kẹ́ rí ni wípé lóòrèkóòrè arákùnrin tó káwọn ọmọ kúrò lábúlé wá sígboro yìí ẹ̀jẹ̀ á mọ̀ jáde nímú rẹ̀ lóòrèkóòrè ẹ̀jẹ̀ wọn kàn mọ́ ro tó kúrò nímú rẹ̀ yín wá mọ̀ jẹ́ kí àwa tá ń wéré ọ̀ká wá mọ̀ kí ọkàn wa mọ̀ rìnrìn àjò pé kí nìdí gan tí arákùnrin yìí fi ń ṣẹ̀jẹ̀ nímú níṣẹ́jú ìṣẹ́jú ẹ̀jẹ̀ tí ń jáde nímú rẹ̀ yìí ohun tó jẹ́ kárí nírú short tí wọ́n decide láti mú close up extreme close up láti rí imú yẹn nìkan nígbà míì o ẹ̀yin ju ẹ̀ disappointment tó wà lójú ẹ̀ ìjákulẹ̀ nígbà wọn sọ fún pé ọ̀gá tí ó fún lówó kò sí around o yóò dé lálẹ́ ó tún dúó dalẹ́ kálẹ́ ó tó lẹ́ wọ́n ti annul le 1993 election ìgbà tí ó béèrè lọ́wọ́ ẹni tí ó fún lówó ní àbọ́ bá jẹ́wọ́ náà ṣó kú ònílé ó rí wípé ó rí pé gbogbo obì kan ti dàrú ni wọ́n ti ń sun mọ́tò níná wọ́n ti ń sùn ọ̀kadà níná iṣu atayanyan yam pepper scatter scatter ìgboro ti dàrú gbogbo ẹ ti dínrán ran o bọ́ bá tètè láǹfààní ó jẹ́ káwọn ọmọ rẹ sínú ọkọ̀ kọ́ ọmọ kó wọn lọ kọ́ ọmọ kó wọn padà lọ sábúlé torí wàhálà ó tó ṣẹlẹ̀ o inú ọkọ̀ tí wọ́n wà tí wọ́n tún ti ń lọ làwọn sọ́jà tún ti dá wọn dúró wọ́n tún sọ pé ó jọ èèyàn kan tó lọ rèé fa rọ̀gọ̀dì ní ibo ní camp tí wọ́n tún fẹ́ dàbọ̀n bò ó tó fẹ́ kúkú ẹlẹ́yà ẹ rí wípé political commentary àti báwọn ológun bí wọ́n ṣe ń lera mọ́ àwọn tí wọ́n járáàlú nígbà náà lọ́hùn gbogbo àwọn kinní wọ̀nyí ni ẹni tó ṣeré yìí tó gbé bọ́ọ̀tà fún wa láti rí kí làwọn sound tí wọ́n lò láàrin ìṣẹ́jú méjì sí ìsìn a play kinní òun padà tá a wà fi láǹfààní àti pé nọ́mbà wo lẹ́ pè síná 0705 5949 0705 5949 0809 7949 0809 7949 international plus 2349 06 2949 plus 2349 06 2949 àwọn nọmba tẹ láǹfààní láti pè sí nìyẹn ẹ jáwọ ẹni tí ó jẹbùn lónìí. Lọ́rí àwọn tí ó jẹ̀bùn ẹ dákun ẹ súnmọ́ mi ń bí àwọn eré kan ń bọ̀ láìpẹ́ tí ó máa jáde sí sinimá sórí YouTube àti sí àwọn ibi tí wọ́n ti máa ń wò káàkiri nínú àwọn eré tí ó jáde ni wayawaya ń bẹ yóò sì jáde ní July 24 lọ́dún 2026 wayawaya wayawaya ó jáde ẹ mọ̀ retí wayawaya nínú àwọn eré tẹ́ tún mọ̀ retí nínú ọdún yìí òun ni the secret lives of baba shegi's wives wọ́n ṣe sí fíìmù ni ẹ ti mọ̀ pé pros ní tẹ́lẹ̀ àbí wọ́n bá ṣe sí fíìmù nínú àwọn eré tí ó tún jáde prophetess part 2 ṣe rántí prophetess yóò jáde nínú ọdún yìí náà ni yóò jáde o àwọn eré tí ó tún jáde nínú ọdún yìí láìpẹ́ láì jìnà ni king of boys part 2 ṣe rántí king of boys eniola salami ṣọlá ṣọ́bọ̀wálé inú àwọn eré tí ó tún jáde lọ́dún yìí ni ìsákàbà ẹ rántí ìsákàbà lọ́dún náà lọ́hùn nínú àwọn eré tí ó tún jáde òun ni finding messiah you can imprison my body you can never imprison my soul nana mana were were nana ine were my soul na inside fire dem put us ona ni man kutule de kill us nani gere pada una mnere toro àwọn eré tí ó jáde nínú ọdún yìí nìyẹn ẹ mọ retí ẹ ẹ já wa lọ sórí fọ́nrán òní ìsìn kọjọ tó lọ bẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa 32 FM 94.9 ṣe bẹ́ẹ̀ tẹ́ ń gbọ́ o wáyé di ṣọ̀lá ọ̀rọ̀ lábí pírẹsẹ̀ńtà ló kọ́ mi kò yí ẹ̀ṣọ́ máa gbọ̀n ẹ ǹlẹ́ ń bẹ̀hùn ẹ kú ìkàlẹ̀ ẹ já gbádùn ẹ̀ níwájú sí i wọ́n mọ retí ìpè yín
1: gbogbo àwọn tí mo pè síbi àpèjẹ pátápátá ìgbà tí wọ́n ń bọ̀ wọ́n l'accident wọ́n kú o.
2: Wọ́n kú o.

0: 32 FM 94.9.
1: Lẹ́kan sí ẹ̀yin ara ilé ẹ̀ tún kẹ́bọ̀ padà láti ojúde lọ́hùn-ún ẹ má gbàgbé prayer point sí mo fún yín o ẹ sọ fọlọ́run bá mi bí ọlọ́run a ní ọlá wet ó parọ́ ọmọ mi ó parọ́ ọmọ mi packaging ni abba ẹjọ́ mo ní prayer point yín gan ni honestly speaking ó dẹ̀ ti yẹ kó ti yé yín ju bẹ́ẹ̀ mi gan ṣe sọ lọ ṣé n tí mo sọ sílẹ̀ báyìí ṣó yé yín mo ní bóyá kí n kú wá lọ as a child of God kí n kú wá lọ sọ fún bàbá ọkọ mi pé dáàdì láti bí oṣù yìí wá february march april may june july ó ti ń lọ sí bí 6 months 13 bankroll mi ṣé kí n ní kán fowó sílẹ̀ pé mi ní and in fact mi ní sọ mo mí ìnẹ o àbí kó máa lo bẹ́ẹ̀ èmi ti ṣe ojú òpó sílẹ̀ 09062949 tàbí 08097949 tàbí 07055

lẹ́yìn ọdún mẹ́tàléníọgbọ̀n ìdíje ife ẹ̀yẹ àgbáyé orílẹ̀-èdè láti ilẹ̀ adúláwọ̀ ìrètí wa láti rí orílẹ̀-èdè kan láti ọ̀dọ̀ tiwa náà tí ó gbédìje ọ̀hún àbí tí ó wulẹ̀ wọ ìpele àṣekágbá ẹ̀ ó tún jọ́sí pàbó lánà lẹ́yìn tí orílẹ̀-èdè kan dondo eléyìí tó ṣẹ́kù láti ilẹ̀ adúláwọ̀ tó wà nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé lọ́dún eléyìí tá a wà nínú ẹ̀ yìí táwọn náà tún padà bára wọn lé lẹ́yìn torílẹ̀-èdè Morocco tán rí ayé lánà kojú orílẹ̀-èdè Faransé nínú ìfẹsẹ̀wọnsẹ̀ torílẹ̀-èdè Faransé náà ti fìtàn balẹ̀ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ẹlẹ́kẹta eléyìí tí ó wọ ìpele semi-final ìdíje ife ẹ̀yẹ àgbáyé mẹ́ta léraléra kẹ́ bá gbàgbé wípé orílẹ̀-èdè Brazil àwọn ṣe láàrin ọdún 1994 sọ́dún 2002 bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ orílẹ̀-èdè Germany àwọn náà ṣe lẹ́ẹ̀mejì lọ́tọ̀ọ̀tọ̀ orílẹ̀-èdè Faransé lásìkò eléyìí tá a wà lọ́wọ́ iná àwọn náà ti di orílẹ̀-èdè ẹlẹ́kẹta tí ó wọ ìpele semi-final ìdíje ife ẹ̀yẹ àgbáyé mẹ́ta léraléra kẹ́ bá gbàgbé lọ́dún 2018 wọ́n wọ ìpele semi-final kó tó di pé wọ́n padà lọ gba kiní àwọn orílẹ̀-èdè Korea lọ́wọ́ lọ́dún 2022 ẹ̀wẹ̀ wọ́n fìyàjọ orílẹ̀-èdè Morocco láti wọ ìpele semi-final lọ́dún náà lọ́hùn kó tó di pé wọ́n padà lọ jìyà lọ́wọ́ orílẹ̀-èdè Argentina ṣùgbọ́n lánàá òde gangan lẹ́yìn tí wọ́n tún fìyàjọ orílẹ̀-èdè Morocco orílẹ̀-èdè Faransé wọ́n di orílẹ̀-èdè ẹlẹ́kẹta tí ó wọ ìpele àṣekágbá ìdíje ife ẹ̀yẹ àgbáyé bákan náà ẹ̀wẹ̀ nínú nǹkan tó ní í ṣe pẹ̀lú inú ìdíje Wimbledon lè tó ń lọ́wọ́ nílẹ̀ Gẹ̀ẹ́sì ká bá ń sọ̀rọ̀ nípa ọmọ bí orílẹ̀-èdè Czechia méjèèjì mo sọ̀rọ̀ nípa ìyẹn Linda Noskova tóun àti Carolina Muchova ọmọ bí orílẹ̀-èdè Czechia méjì wọ́n ti bára wọn ní ìpele àṣekágbá ìdíje Wimbledon lásìkò eléyìí tá a wà iná fún ìgbà àkọ́kọ́ láàrin ọdún tó ń lọ sí bíábí méjì ó dín ní àádọ́ta ọmọ bí orílẹ̀-èdè Czechia méjì ó máa kojú ara wọn ní ìpele àṣekágbá ìdíje Wimbledon lọ́dọ̀ àwọn ọkùnrin ńkọ ọ̀tọ̀ fẹ́rí ọmọ bí orílẹ̀-èdè England yẹn ó ti padà rí ayé lọ́wọ́ Alexander Zverev ọmọ bí orílẹ̀-èdè Germany nígbà tí ọmọkùnrin yẹn fìyà jẹ́ dènì ní ẹni nínú ìdíje Wimbledon lásìkò eléyìí tá a láti wọ ìpele àṣekágbá bó ti ẹ̀ wulẹ̀ jẹ́ pé ìfẹsẹ̀wọnsẹ̀ ẹlẹ́ẹ̀kejì láti mẹ́ni tí ó lọ bá ọ̀tọ̀ Zverev tí ó lọ bá Alexander Zverev nínú ìpele àṣekágbá ìdíje Wimbledon lásìkò tá a wà yìí ó ń lọ lọ́wọ́ láàrin Yannick Sinner tóun àti Novak Djokovic pẹ̀lú bí nǹkan sì ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ sẹ́ẹ̀tì àkọ́kọ́ náà ni wọ́n ń gbá lọ́wọ́ Yannick Sinner ọmọ bí orílẹ̀-èdè Italy ó ń fìyà jẹ Novak Djokovic lọ́wọ́ pẹ̀lú bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ pẹ̀lú àmì ayò mẹ́rin márùn sí mẹ́rin nínú ìpele àkọ́kọ́ ilé tó ń lọ́wọ́ nínú ìdíje yẹn padà máa mọ nǹkan tí ó bá lọ láàrin Novak Djokovic àtòun àti Yannick Sinner ṣùgbọ́n Alexander Zverev òun wulẹ̀ ti wà ní ìpele àṣekágbá yẹn náà la fi ń kí àwọn tajọ́ olùfẹ́ ètò ìgbà pàápàá jùlọ àwọn tajọ́ olùfẹ́ ìkànnì adẹ́rin pòṣónú 32FM94.1 náà la fi ń kí yín káàbọ̀ sí ètò ìgbà nírọ̀lẹ́ tòní Akínkómidọ́lá pọ̀ náà ló kọ tẹ́mi jẹ́ the sporting director àtúnṣe dé láti wá fún ra wa ní gbogbo nǹkan tó ń lọ ní ẹ nínú eré ìròyìn eré ìdárayá ní ẹ ní ọ̀sán tòní adẹ́ tó ṣe bẹ́ẹ̀ yóò tún dùn káàkiri àgbáńlá ayé ká bẹ̀rẹ̀ kiní ọ̀hún nírọ̀lẹ́ òní náà láti ilẹ̀ adúláwọ̀ tó yí pé lásìkò tá a wà lẹ́yìn tí orílẹ̀-èdè South Africa tí àwọn já nínú ìdíje ife àgbáyé ní bóyá bí oṣù mélòó kan sẹ́yìn olùkọ́ ni wọn mo sọ̀rọ̀ nípa olùkọ́ ni Hugo Broos ó ti padà kéde lásìkò eléyìí tá a wà yìí wípé òun ti fi iṣẹ́ ikọ̀ àgbọ̀jẹ́ orílẹ̀-èdè South Africa sílẹ̀ òun ò dẹ̀ ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ ni wọn mọ́ ní àti ibẹ̀ yẹn lẹ́yìn odidi ọdún bíi mẹ́rin ilé tọmọ kìí fi jẹ́ olùkọ́ni fún ikọ̀ àgbọ̀jẹ́ orílẹ̀-èdè South Africa ó ti lóhùn bá wọn ṣiṣẹ́ mọ́ ní àti ibẹ̀ yẹn bí yẹn ṣe jẹ́ lọ́dọ̀ ti Hugo Broos àti orílẹ̀-èdè South Africa nìyẹn bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ lórílẹ̀-èdè Senegal ìkànnà agbábọ́ọ̀lù wọn tó ṣe kókó tó ṣe pàtàkì fún wọn pàápàá jù lọ gbọ́dọ̀ tó ṣe wípé ó wà lára àwọn tó bá wọn kọ́kọ́ gba ìdíje ife ẹ̀yẹ adúláwọ̀ eléyìí tó orílẹ̀-èdè Senegal kọ́kọ́ gbà ní bóyá bí ọdún mélòó kan sẹ́yìn òun náà ti kéde lẹ́ni o wípé wọn ò gbá bọ́ọ̀lù fún ikọ̀ orílẹ̀-èdè Senegal mọ́tà lágbábọ́ọ̀lù tí mò ń sọ náà mò ń bọ̀ mani gbàgbé agbábọ́ọ̀lù nígbà kan rí fún ikọ̀ liverpool àtòun àti ikọ̀ southampton tó fi mọ́ ikọ̀ bayern munich mo sọ̀rọ̀ nípa sadio mané ó ti kéde lẹ́ni o wípé wọn ò gbá bọ́ọ̀lù fún ikọ̀ àgbọ̀jẹ́ orílẹ̀-èdè senegal mọ́ lẹ́yìn tó orílẹ̀-èdè senegal tí wọ́n já pàtì nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé ní bóyá bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn sọ́wọ́ orílẹ̀-èdè belgium sadio mané ti lóhùn ò ṣe mọ́ fún ikọ̀ àgbọ̀jẹ́ orílẹ̀-èdè senegal kí wọ́n máa bá ìgbésí ayé wọn kí wọ́n máa gbá lọ ní ìhà àti ibẹ̀ yẹn ká kúrò lórí nǹkan tó ní ṣe pẹ̀lú sadio mané ká yà sórí agbábọ́ọ̀lù ọmọ bí orílẹ̀-èdè wa nàìjíríà tó ṣe pé lásìkò tá a wà yìí inú ikọ̀ Wolverhampton Wanderers nínú ìdíje league kan lẹ́ẹ̀kejì ilẹ̀ gẹ̀ẹ́sì ló ti ń gbá bọ́ọ̀lù mo sọ̀rọ̀ nípa tolú arókódáre ó ń jọ bí ẹni wípé pẹ̀lú bí ikọ̀ Wolverhampton Wanderers bọ́ ṣe ti tẹ̀rí ó ń jọ bí ẹni pé ọmọkùnrin ọ̀hún òun ò ṣetán láti bá ikọ̀ Wolverhampton Wanderers òun ò ṣetán láti bá wọn gbá bọ́ọ̀lù nínú league kan lẹ́ẹ̀kejì nítorí pé lọ́wọ́lọ́wọ́ ilé ìta wà báyìí ó ti ń bá ikọ̀ Egbewolu Transospor láti orílẹ̀-èdè Turkey ẹ̀ ó ti ń bá wọn sọ̀rọ̀ lójúkùn láti jẹ́ pé kí tolú arókódáre kó lọ gbá bọ́ọ̀lù fún wọn ní ìyá ti bẹ̀rẹ̀ bó ti ẹ̀ wulẹ̀ jẹ́ pé pẹ̀lú bí ọ̀rọ̀ ṣe ń lọ ó ń jọ bí ẹni wípé àdéhùn ọ̀rọ̀ àsọpọ̀ ó ti jọ wọ̀ láàrin tolú arókódáre àtàwọn alákòóso nínú ikọ̀ Transospor ṣùgbọ́n ikọ̀ Wolverhampton Wanderers ni ò tí ì gba owó eléyìí ti ikọ̀ Transospor eléyìí tí wọ́n fi ń lọ̀ wọ́n lórí ọ̀rọ̀ agbábọ́ọ̀lù ọmọkùnrin ọ̀hún pẹ̀lú bí nǹkan ṣe ń lọ ṣùgbọ́n kó tó di pé ìdíje kó tó di pé káràkátà àwọn agbábọ́ọ̀lù kó tó di pé yóò tẹnubodò ó ṣeé ṣe kí ọmọkùnrin ọ̀hún kó finú kọ igbó

0: nínú líìgì orílẹ̀-èdè spain ní àti bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ káràkátà àti kátàkárà agbábọ́ọ̀lù ikọ̀ real madrid lásìkò ilé ìtawà wọ́n ti ń jẹ́ kó yé ikọ̀ chelsea wípé agbábọ́ọ̀lù tẹ́ ń bèèrè lọ́wọ́ wa ìyẹn eduardo camavinga agbábọ́ọ̀lù lọ́wọ́ àárín fi ikọ̀ real madrid yẹn ilé tí ikọ̀ chelsea tán ti ń ranjú mọ́ wípé àwọn ṣetán láti gbé lásìkò ilé ìtawà pàápàá jùlọ kó bá jẹ́ wípé agbábọ́ọ̀lù wọn lọ́wọ́ àárín tó ti ń sọ wípé òun ṣe mọ́ nínú ọkọ̀ yẹn mò ń sọ nípa enzo fernandez kó bá yẹ kó padà lọ pẹ̀lú bí ọ̀rọ̀ ṣe ń lọ bá ikọ̀ real madrid ti ń sọ̀rọ̀ nípa wípé bí ikọ̀ kankan bá ṣetán láti wá gbé agbábọ́ọ̀lù òun kúrò lọ́wọ́ àárín fún ikọ̀ real madrid ikọ̀ yẹn gbúdọ̀ lówó tán sí bíi £80 million kó tiẹ̀ ló bá wọn sọ̀rọ̀ kankan lórí ọ̀rọ̀ eduardo camavinga ní àti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ gẹ̀dẹ̀rẹ̀ nínú ọkọ̀ chelsea náà ó ń jọ bí ẹni pé àwọn tó fẹ́ lọ nínú ọkọ̀ yẹn pọ̀ lásìkò tá a tó pé malo gusto òun náà tún ṣì ń dúró ní dúró wípé òun ṣetán àti finú ọkọ̀ òun sílẹ̀ òun ò dẹ̀ ṣetán láti gbá bọ́ọ̀lù pẹ̀lú olùkọ́ni xabi alonso nínú ọkọ̀ chelsea ní sáà tó ń bọ̀ bó tiẹ̀ wulẹ̀ jẹ́ pé olùkọ́ni enzo maresca ilé tó finú ọkọ̀ chelsea sílẹ̀ níbi inú oṣù kínní ọdún ilé ìtawà nínú ìgangan ó ń bá ọmọkùnrin òun sọ̀rọ̀ láti jẹ́ wípé malo gusto kó o máa bọ̀ láti wá darapọ̀ mọ́ ikọ̀ man city bó tiẹ̀ wulẹ̀ jẹ́ pé ikọ̀ man city nǹkan ẹyọ kan náà ló fún wọn wàhálà lórí ọ̀rọ̀ agbábọ́ọ̀lù òun náà ní owó ilé tí ikọ̀ chelsea owó ilé tí wọ́n bèèrè lórí ọmọkùnrin tó wípé ikọ̀ chelsea ń sọ̀rọ̀ ní sọ wípé báwọn bá ta malo gusto fún ikọ̀ manchester city àwọn ta lówó tán lọ sí bẹ́ẹ̀ bí £75 million ní ẹ̀fún agbábọ́ọ̀lù òun n tí ò wá tí àyìnkò tí ìwà lè sọ ni pé ikọ̀ man city bóyá wọ́n san £75 million fún agbábọ́ọ̀lù lọ́wọ́ èèyàn bí wọ́n nílé san owó tó ilé tó tó bẹ́yẹn ní àti bẹ̀yẹn ká fi inú bẹ̀yẹn náà sílẹ̀ ká sì dúró lórí ọ̀rọ̀ agbábọ́ọ̀lù kan lọ sínú kankan àbí agbábọ́ọ̀lù mi ò lọ ṣùgbọ́n nínú ko ẹgbẹ́ agbábọ́ọ̀lù liverpool ẹni tó jẹ́ bí ààrẹ àgbà wọn mo sọ̀rọ̀ nípa michael edwards pẹ̀lú bí ìròyìn ṣe ń gbé lásìkò tá a wà yìí ó ti kéde wípé wọn ò ṣe mọ́ pẹ̀lú ikọ̀ liverpool michael edwards finú kọ liverpool sílẹ̀ lásìkò tá a wà ó jẹ́ pé ikọ̀ liverpool wọ́n máa wá ẹlòmíì tí ó máa gba ipò ọmọkùnrin lẹ́yìn tọmọkùnrin ó ṣiṣẹ́ nínú kọ liverpool fún bí abẹ ọdún mélòó kan ó lóun ò ṣe mọ́ ní àti bẹ̀yẹn bákan náà ẹ̀wọ̀ olùkọ́ni jose mourinho nínú kọ real madrid òun náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́nu gẹ́gẹ́ bí olùkọ́ni fún ikọ̀ real madrid lásìkò ilé ìtawà iná òun ní òjò olùkọ́ni wọn tuntun ní abẹ bákan náà ikọ̀ arsenal ikọ̀ agbọ́jẹ wọn lọ́kùnrin lè máa lè ra agbábọ́ọ̀lù ṣùgbọ́n ikọ̀ obìnrin wọn àwọn ò gbọ́n kankan lójú ọjà lásìkò tá a tó pé wọ́n ti kéde agbábọ́ọ̀lù lọ́wọ́ yìí fún ikọ̀ barcelona mo sọ̀rọ̀ nípa ọ̀nà bẹ̀lẹ́tì ikọ̀ arsenal obìnrin ti kéde gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù wọn lọ́wọ́ yìí tuntun ní sáà ilé ìtawà nínú ẹ̀yìn gangan ṣùgbọ́n ikọ̀ arsenal ọkùnrin náà ṣe ń bá bruno gumares nínú ikọ̀ newcastle united sọ̀rọ̀ láti jẹ́ pé kí ọmọkùnrin náà wá darapọ̀ mọ́ bó ti wulẹ̀ jẹ́ pé ikọ̀ newcastle wọ́n dúró ní ìdúró wípé báwọn ò bá rí £75 million àwọn náà ṣetán láti yọ̀ǹda agbábọ́ọ̀lù ọ̀hún fún ikọ̀ arsenal wo àwọn ọ̀rọ̀ ìyẹn pọ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan ṣùgbọ́n àwọn èèyàn wà nínú kulumbi tájọ ṣe kínní ọ̀hún ẹ̀ kúrò lẹ́ o.
1: Akinye kúrò lé ara ilé wa bí Bọ́lá
2: Islamiyo Olajumoke Musari loko temi e kaabo sori akotun eto na.
3: It ain't just contagious, you know.
4: And it never fails.
0: ṣe ń gbà wá òun náà lè lè darapọ̀ mọ́ wa lójú òpó ayélujára wa 32FM949 fẹ́yìn ẹ̀ 32FM949 fẹ́yìn ẹ̀ òun náà lè fi darapọ̀ mọ́ wa lójú òpó ayélujára bẹ́ẹ̀ bá ti wá ń débẹ̀ máa bá wa pin káwọn ẹlòmíì náà lè mọ̀ pé ètò ìgé ó ti ń lọ lọ́wọ́ ní ìkànnì adẹ́rin ipò ṣoná 32FM94.9 Sporting Crystal ọ̀dọ̀ yín lọ́kàn mi ti bẹ̀rẹ̀ nírọ̀lẹ́ yìí
5: ẹ káàbọ̀
0: mo mọ̀ yín dáadáa gẹ́gẹ́ bí ẹnìkan tó nífẹ̀ẹ́ sí ilẹ̀ adúláwọ̀ tó dẹ̀ nífẹ̀ẹ́ sí bọ́ọ̀lù láfẹsẹ̀gbá ilẹ̀ adúláwọ̀ orílẹ̀-èdè yín kan tó kù àbí kí n pè lórílẹ̀-èdè wa kan tó kù ó já lánàá ní ìpele quarter final ìdíje ife ẹ̀yẹ àgbáyé kí ló kó bá orílẹ̀-èdè morocco kojú orílẹ̀-èdè faransé lánàá àbí ká gbà wípé ẹni tó ní náà ló lù wọ́n.
5: Téèyàn bá ti bu ọlá fún ẹni tó fẹ́ bájà o ti lose. Let me go by blinker ẹ bá bínú torí ọlọ́run ohun tí òjíṣẹ́ ọlọ́run o nígbà tí David tó kojú Goliath ní màá lo ẹ̀ tútú màá rún ẹ játijàti David sọ fún pé mo tọ̀ wá lórúkọ ọlọ́run tó ju alágbára lọ confidence tó ṣe bẹ̀rẹ̀ ẹbọ yẹn mo láti lose súnmọ́ ẹni tó ń bá jà ni respect yẹn ti pọ̀ ju on a good day ẹ lè lack nǹkan kan lọ́wọ́ wájú báyìí tí yẹn lè má sí mbẹ̀ but jẹ́ kẹ́ni tó ń bá jà mọ̀ pé eléyìí ó wá ba nǹkan jẹ́ ni o but tó bá ti respect yẹ wọ́n máa sọ fún pé àápa wọn wọ́n ti sùn àápa wọn ṣùgbọ́n ọmọ tó ń lé lọ tí ń lẹ́kọ̀ọ́ ọmọ tó ń lé lọ tí ń lẹ́kọ̀ọ́ ha so kò dùn mí kò bá mi lójijì ìgbà tí mo ti mọ iye bẹ̀rẹ̀ mo ti pẹ́ kádàrà káyọ̀ ní kankan fi tẹ̀lá náà ni kò ní sí pressure
0: èmi wá sí nǹkan kan
5: mo ti concede bí mo ṣe rí géèmù iye bẹ̀rẹ̀ géèmù ti mo sọ fún isabelle kan àmọ́ wọn ò lu àwọn eléyìí kò ṣàgírí mbẹ.
0: Sporting Clever
6: Atọ́kùn
0: Crystal gbà nígbà wípé orílẹ̀-èdè Morocco ẹ̀rù báwọn nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ni wọ́n fi sá ṣùgbọ́n ẹ̀yin òwò níwò bíi wípé olùkọ́ ni ọ̀rá bì kó tó kú òǹlé àbí kó tó di pé ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn bẹ̀rẹ̀ lóòlẹ̀ tí yẹn bọ́ fúnra ẹ̀ lẹ́sẹ̀ pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù tó fi bẹ̀rẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn irú bíi Ibrahim Diaz láti lò gẹ́gẹ́ bíi atamátàsí nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn àti ibi tó lọ lo Bilal El Kanousi sí táwọn méjì ṣe jọ ń gbá bọ́ọ̀lù nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ṣùgbọ́n kó tó di pé ẹ̀tù yẹn bóyá ká kọ́kọ́ súnmọ́ ojú ọjà náà nígbà tá a bá dé padà látòjú ọjà awa ma mu nkan ton lo a ma mu tesiwaju e ko kale strong.

0: Ekaabo pada latoju oja ege na le ngbo lowo ni ikani aderin posonu 32 FM 94.9 Sporting Clever
1: ohun ti mo ri pe ibi ti wa lato lagbara wa lo to ibi te kiyesi yen gbe boya igba ti wa lati de yo pe oluko ni olu awon agbabolu kan nigba ti ko ye ko lo mo ranti o ja bi pe force Champions League ti Chelsea ti oko ti won ko gba na ni nigba yen se ko nse waju la won re Bednand ti lo re gba bolu nigba yen ti score di daru to di pe injury to po nigba yen ta fi gbe en to ye pe on play 3 ti won lo gbe si attack ni awon asiko awon kan wa je pe to ba di sele olukọ ni awo goda ngba wa lati wa bayi talale fi sibe yen ati wi pe awon nkan kan wa to ba ra won players to je wi pe won je experience head ninu team e wa fe gbogbo ke o ileisi le elele switch ta ba ni ka gbele lati 2 a le gbe si 3 ta ba ni ka gbele lati 3 a le gbe si ebi bayi lagboju se Ibrahimovic konje 2 yen lo tin play tele ngba to de mo ri o gbe sibe iru awon mike yen na ngba to da awon igba to de si ani Chelsea ngba yen ko si bọlu kankan to le ma gba ko si bi o ti ri ko le ba bọlu ni bi to tin gba bọ le ari igba to wa awon balak to wa awon deko wa awon teri be wa awon to je pe mo ti awon awon lampard won be meje awon eze won be nbe ki bo lo wa so opo wo lo wa le se re do meta di ni e do bi je pe won bi converted ni be so mo lo ro ti mo ro ko asoro ni pa ti sabari lana igbe sabari ti o ni si nbe yi wahala buruku lo ma de si won odo na nkan te mi focus si ohun ni wi pe ko fi raimi yen ko fi bere opon nigba to wa lo ri igbe ibrahim dias to lo ri igbe be ẹ̀fẹ́ dance ilele ẹ̀yàn kún bọ́ ni àwọn tí ń bẹ lẹ́yìn àwọn saliba yìí wọn ò jẹ́ kórè yóò kankan kan mo fẹ́ sọ pé òun ló tún pú chicken yẹn díẹ̀ díẹ̀ lọ́wájú yẹn tó ń tẹ̀ láti gbogbo bóyá kò gbá ṣòtú wọn ó jẹ́ nǹkan tó wá tó ṣe gbé tó yà mí lẹ́nu díẹ̀ ni wípé mo rò pé ọjọ́ tí mo rò pé o ti ń gbá bọ́ọ̀lù bóyá bí bọ́ọ̀lù bíi márùn-ún tí wọ́n ti gbá sẹ́yìn báyìí wọn ò lóye wípé wọ́n gbá bọ́ọ̀lù kankan rí lábala àkọ́kọ́ tí wọn ò ní ṣọ́ọ̀tọ̀ tajẹ̀t àná yẹn lọ́jọ́ àkọ́kọ́ bí tẹ́yọ̀ ti mọ̀ wípé ó dá bíi pẹ́ bọ́ra ó ti jáde lékú lọ́wọ́ nìyà dé irúfẹ́ irú nǹkan tí crystal dead tún sọ yẹn wípé kẹ́yìn bá ti bọ̀wọ̀ tó pọ̀ jù fún alátakò yẹn ló tó gbọ́dọ̀ rí gẹ́ ẹni yìí náà ó mọ̀ nǹkan tó ń ṣe ṣùgbọ́n pèsè gbọ́ wà wá bọ̀wọ̀ fún débi wípé n tí wọ́n gan mọ̀ ṣe ò nílé mọ̀ ṣe mọ́ irúfẹ́ irú náà yẹn òun ló gbé netherlands nígbà tí morocco tọjọ́ gbá tó fà di pé netherlands jẹ́ pé almighty netherlands ìwà ńlẹ̀bẹ̀bẹ̀ fún orílẹ̀-èdè morocco ibi tí wàhálà tó ti dé bá wọn nìyẹn ìfún àwọn kankan ń bẹ tó jẹ́ pé wọ́n ní ta bálùlù bàmùbàmù àṣẹgbẹ̀fà bálùlù bàmùbàmù àṣẹgbẹ̀jì ọmọ tá nà tí ó dẹjọ́ ká nà pa ni kò sí ọgbọ́n kankan kò sọ pé nǹkan tí morocco fẹ́ dá lánàá wọ́n jáde wọ́n dúró nulẹ̀ kódà kán wà bẹ́ǹch wọ́n jẹ yà kò síbi tá fẹ́ dúró sí kó jẹ́nu géèmù gan ps wọn ò lè dá chelsea mu wọn ò lè dá france mu so tó fi díẹ̀ múlẹ̀ wípé bí nǹkan ṣe ń lọ yẹn kò sọ pé tó fẹ́ dá ṣùgbọ́n ó kàn jẹ́ wípé wọ́n disappoint ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn látara nǹkan tí wọ́n ti ń ṣe bọ̀ látẹ̀yìn wá wípé ó yẹ kan le tàbí ọbíọ kò yẹ kan le kò sí ọ̀dà bẹ́ẹ̀ bá sọ pé ẹ̀dín lẹ́bẹ̀ẹ́bẹ́ ta lẹ́bẹ̀ẹ́bẹ́ fún sekile mbappe lẹ́bẹ̀ẹ́bẹ́ fún àwọn dúwì lẹ́bẹ̀ẹ́bẹ́ fún àbí àwọn mbappe tí bá ti pẹ́nẹ́tà wọ́n tó kọ́ lọ ìlú sí yẹn ó ṣe ti káyò yẹn mọ̀ di àsìkò yẹn tí ó fi tán ó lè jẹ́ ìsísí ní gbogbo ẹ̀ pátápátá tí ó ti tán káwáyọ̀ yẹn kúrò káwáwò ẹsẹ̀ káwáwò olùsẹ̀ olùsẹ̀ yẹn gangan olùsẹ̀ yẹn kọ̀ kan gangan fún ara rẹ̀ ó ń dìdí ti pílẹ̀ àbí mẹ́ta mẹ́rin tó fi páàsì ọlọ́ọ̀kì wọn ẹdẹ wá wọn sáwọn ọmọ sáwọrì jẹ láwọn fẹ lọmọ ṣe ìmọ̀mọ̀ àwọn lọmọ kọ́ ọmọ ń ké bá àwọn àti bá bọ́ọ̀lù tán yìí so lè yẹn fẹ́ sọ igbe bóyá ó fẹ́ dúró tí àwọn tó bá wọn wájú ẹ̀ so èmi ò rí ọgbọ́n kankan igbe bóyá ó wà fún wọn lánàá yẹn ju pé olùkọ́ nìyí náà kógun ṣe kó wà bí ìgò ṣe fún kò mọ nǹkan tó ń ṣe so àwọn èèyàn kan bẹ jẹ́ pé wọ́n máa ń sọ ni di aláìmọ̀ọ́ṣe gẹ́gẹ́ bí mo sọ lọ́gọ́rọ̀ bàbí mo ṣe àwọn apẹlẹkẹ pé kò sí tó mú bọ́ àtẹ́ǹgì tó fi wọlé ìjọsí mẹ́sì mímú mẹ́sì ò lẹ̀ lóko so àwọn agbábọ́ọ̀lù kan bẹ jẹ́ pé àwọn náà máa sọ nǹkan tó wọ́ọ̀t àwọn náà máa bẹ́ẹ̀ ronú ibi tí wàhálà ti dé náà nìyẹn so mo rí pé morocco náà kò sí náà fẹ́ ṣe ju pé ká sọ fún un pé wọ́n gbìyànjú lọ so èmi ò rò pé bóyá olùkọ́ ni dábàá pé bóyá ibi tó lo àwọn kanú sísì níbo ló fẹ́ lò wọ́n sí kọjá kó lò wọ́n síwájú yẹn náà ìyẹn sì lè máa sún yẹn lè máa gbìyàn sẹ́yìn kó tún máa jẹ wọ́ ọwọ́ wájú ṣùgbọ́n kò sọ mọ́tọ́ fẹ́ dá lánàá yẹn àìsí mẹ́ sàbárì yẹn ó jẹ́ kí wájú wọn yẹn ó jẹ́ kó lẹ lóòótọ́ kò ṣe ó ti wà bẹ́ẹ̀ náà nígbà tó jẹ́ pé tí wọ́n bá fẹ́ tíyẹn bá fẹ́ lùsì yẹn máa lùsì bọ̀ àwọn kankan yìí wà tí irú Ibrahim Diaz yẹn wọ́n sì lè lẹ́sẹ̀gbẹ̀ nínú àná àwọn àwọn kanú sí yẹn kó mọ̀ ní pọ́yìn ṣùgbọ́n wàhálà ti wà wọ́n nílò láti gba ni kò sí nǹkan tó fẹ́ ṣe sí ṣòyí tí mo rí bẹ́ẹ̀ nìyẹn mi rò pé olùkọ́ nìyẹn ó ṣe nǹkan tó burúkú ju torí ìfọ̀mẹ́ṣẹ̀ ti dàrú.
0: Ó dà ká kúrò ní àti bẹ̀yẹn ìfẹsẹ̀wọnsẹ̀ mi ò wà lẹ́ni nínú díje ife ẹ̀yẹ àgbáyé ṣùgbọ́n kó tó di pé a lọ sínú ìfẹsẹ̀wọnsẹ̀ tó níṣe pẹ̀lú ti ọ̀la yẹn ìyá gbogbo pẹ̀lú bí orílẹ̀-èdè faransé bí wọ́n ṣe ń gbá bọ́ọ̀lù yìí ati nti won se lowo ninu dije ife agbaye semi-final 2018 semi-final 2022 semi-final 2026 ati irufe ti won se ngba ball ninu dije oluko nikan na lo ko won wa sinu dije meteta ti mo kale kini orilede France nse to yato tawon orilede to ku o se lati ma niwo agba ball yen every time ten dem perform ninu world cup meta le that's 12 years won de se perform lo ba yen ni high level bawo na se nse tawon to ku ori se
2: ti mo le so npa orilede France yen ni pe collective effort eleyi ti awon agba ball yen jo nse to pe bayi ta ba ni ka wo pa awon to to jo wa lowo waju gan ta ba wo pe last 4 years ko to di DJ ko to di todun yi e ja wo se ise daada won ni tisin yi so fe to titi gba yen lo yen ni ta ba so pa awon agba ball e ja bi Usman Dembele laarin bi sa meji se nisin ari pe nkan ta ta mo Usman Dembele sin nkan to ti o tun ti yato e ja wo Kylian Mbappe e ja wo ba awon agba ball yi se ngba ball lo to re oluko ni to nko won to ko won ba fu ire meta ototo iyen na lo tun ko wa sugbon te je ka wo na talent ni ko se to pe ba so pa awon are awon orilede kokan na to je pa awon na won ni awon agba ball orisirisi ibon kan ti mo fi pe yes orilede France lele pe won ni collective effort yen o wa laarin and then ta ba ndi ma so pe nje pe bi gbogun won se wa and se daada awon agba ball yen o tun ti yato si ti tele ri to je pe bi laye bi to lo lele ta ba awon ta ma da ko pe boyo je star player fun orilede France oni bi awon bi Colomwani oni bi Kylian Mbappe ni se ba Colomwani go wonu iko orilede France yi mo to je pe kini se daada ti drop bo se wa ye pe lododun ohun la ri pe awon ise daada awon orilede France oloto won ni won lawodu dula sugba orilede France ni won soju iyen re tun mo ise daada won na de lele ni gbogbo kilo wele ti won wa lo n se daada si ito e wo fi pe yes in as pe awon agba ball won se daada ni ni court iko kiko ti won wa ati pe laarin won gangan fun awon bo se je pe loto te ba ye pe en te jo je same e jo wa oni ka luko mo pe ah emi mo fe succeed ju enikan lo mo fe pe yen won drop e to de pe ku wa fe ti team yen ara kan ti mo fi pe yes o tu je collective and eyan ni ruby Kylian Mbappe te pe jawo emi ma so different breed o ni Kylian Mbappe to ba ti dinu idije fe yagbaye e ma wule so pe boya o je bad luck ni fun iko Real Madrid ka bad luck fun ni fun iko PSG sugbe jo de inu idije fe yagbaye ri e ma wi pe yes yato o ma de ba bo de je pe o tu je captain ko ari pe ko ti e fe si won yo ku olori papa gan lana e je o be ni olerin o si o like o ti e rest pe ko ti e se ni problem at all to pe yes o mo pe awon iko awon dan jo ko so di gbogbo won ni imo ise daada won lo tun teso sugbon one thing te mo pe yes o won help iko orilede France siwaju si te pe kin awon agba ball yen lo isisi bala pe yes e ja obi Manu Kone le ti won lo ta lo mo tele ni last edition yen tun mo si pe awon talent kokan lo jade si ni every year to de pe yes ara won to je pe won si ba awon mi kan to tun apata so pa o ye kan pe ni ti won pe te pe kin gbogbo awon ti won wa don be to je omo orilede yi yes ari pe ise daada won o n teso waju sugbon going forward bo pe collective efforts eleyi ti won lo to won se ninu ko yi olo je pe yes o si n te si owo waju ati pe se daada won yin na ko te tirara in de mi
3: be o to pe jo to lo to fun gba awon egbe mi to ku
0: okay
3: seri obirin ta su lopo ko go ati je ti e atawon mo re lojo ko gba ka buru oko e ma ba lopo yes France gbon ni ojo ti France ba gbenu ko lori awon French colonies jakijado agbalaye precisely Africa njo ti France ba gbenu ko lori Mineral Resources Africa to ba gbenu ko lori Human Resources Africa France si tan ko se to ma ba team ta lo gba Ballon d'Or to last
0: Ousmane Dembele
3: mo fe wo boyin fe lo mi lele to ba bi ya France da ko fi uranium Africa le to ba bi da ko da won mo tan so pe dudu ni won lopolo yen until they give black race the respect I deserve won le debi kankan e wo lati 90 mo ti wo bo ti pe o sugbon lati 98 yen Ego development semi final meta lera lera awon olo execute
0: in fact won si ni won final gan the final meta lera lera
3: ke to mu France o gba ta to gbe yin ko lori mineral and human resources ta Africa ni
0: kaya ninu DJ to ni se pelu tennis losiko Yannick Sinner to won ati Novak Djokovic won ti pari set akoko Sinner fi aje Djokovic lowo o na 6-4 ni first set second set n lo lowo Djokovic lo leke pelu set meta si meji ngba ti o ba fi dilago merin lola Linda Noskova to won ati Carolina Muchova ma si fe gbon ti Crystal so lori game yen mo bo lori e sugbon idije ife ye agbaye se lo leni raf mo like bi ti kini force yi orilede Spain ti o ti concede ninu idije ife ye agbaye lodun yi at orilede Belgium labe oluko ni Rudi Garcia ta lo nlo semi final nu awon mejeji
4: la kokan fun ti orilede Spain inu mi dun pelu ti won se gba ball won lati gba ton ti o ko ta ameayo pelu Cape Verde ajo ama pe iyato ti wa ninu squad yin pelu to ton fi gba ti Uruguay ati Saudi Arabia ama pe awon agba bolu won ti je opapo ani kan ti oza be je nse ninu team yi ama pe o yato gidi nbe si eni ta nvi tele tele iyato ti wa nbe ani mu yoyan awon agba bolu yo ti wa nbe so oluko ni yo yo awon agba bolu yen pe so nkan temi je to tin rep ile de spain lati awon fese won se to tin gba se lati ti oluko ni ti da po mo lati bi odun mere seyin koju pe ohun lo coach under 21 won under 21 lo coach under 23 no ohun na lo coach so won ti jo mo ra won dada ohun nikan to tin fun ilede spain ni ese to tin fun won yi lati bi ifese won se bi marun din ni ogoji bai lowo lowo bai to ilede spain ti gba won ti padanu okan be o poju na ma ta omi bi marun marun di logoji be ton ti gba seyin bai so yen fi hun pe ilede spain won imu yoyan won o ti se dada e wo last year ton gba lo e wo won agba wo fun won agba bolu ton lo ko fe si pe boya experience player ti agba bolu so ilede spain lo o fe to bi mewa awon omode loye awon omode lenje lo poju be te pe won lo o je fun ni result ton lo ko si pe nkan ti oluko ni to mo si won je lo ti fun result so ka pada si ti orilede Belgium e wo nkan ti oluko ni na gashe na to si opolo mo le fe so pe opolopo yen gan won fe o Belgium po ma de ipele ton de yen quarter final sugbon oluko ni e lowo fe so won se ton gba keyin koju orilede Senegal ni 85 minutes o se sub ko te pe e gan be mi gan pe o yo Kevin De Bruyne o yo jade o yo agba Jamie Doku o yo won jade o je fun result lese kese iyen fi mo pe oluko ni o mo nkan to nse o je awon agba bo to je tugbe wole o ni gbagbo nu o je fi fun result iyen na pe super sub e ka wa wo ti Spain na ton won na gba ke nkojo elede Portugal eni ti be oluko ni won na gbe wole iyen da fun te to gbe wole iyen mo merinu won lo pada wa fun ni winigo so won oluko ni mejeji ise jo yi won dada sugbon to ba wa ite Shamula afani to ma ite ri ni oni yi ohun ni mi pe o ma fe bo si semi final sugbon mi se npo olede Spain si ni ese kan ayeji won koju pe fun fe awon agba bolu ti olede Spain ni ton je ko sojo lowo lowo ta baba o fe daju to olede Belgium lo to olede Belgium awon agba bolu ama pe awon arujo po nbe bi oluko ni na ti introduce awon to je bi odo na sugbon o fe ju awon lo so mi pe ni asale toni ti oluko ni ba to awon right player to e ko to sibe o to mo sibe to ba se ti ya mi la mi aba to ba perform dada fun o le wa gba bolu mi to wa to agbesi nkan ti mi po oluko ni o ni confidence on wa gba bolu to pe wa won je fun ni result yin e won kan ti predict mu wa fun lati bati tournament ti bere ke wa won won mi ke merinu nkan ta gba bolu to tin se fun aka to wa so pe gba bolu lowo yin and only the spain won je ti won ti do ami kokan ni agba ti tournament ti bere
0: eje asumo oju oja orilede Spain ti gba wakati don lo si bi mewa like on si di go kankan ngba ta ba de pada lati oju oja ibo ni asiri won wa abi won no mo ba lo bayi ni an lo wa nbo wa iko kale
5: I said you need to get radio me.

0: 0705 odometa 949 tabi ki e pe 08097 odometa 949. Hello, ẹ kú ọ̀lẹ́ o.
1: Hello, Dọ́lá Pọ̀fáwọ̀n.
0: Ẹ kú ọ̀lẹ́ sá.
1: Ẹ kọ́ àti láti Mòrísì. Ọgbọ̀nà. Ẹ̀jẹ̀ ní ìkọ̀tí ìdí kan lè sọ ni fífà fún àwọn olè tó lé olóṣèlú ní fífà. So, we see a more instant and stay in our final. So, three of us now, four of us now. Ọgbọ̀nà.
0: Tó, for life.
2: Alẹ́ ìyàdáwọ̀ ọ̀lú o, ìlú dẹ̀rọ.
0: Wo àwílé àwọn èèyàn náà lójú òpó ayélujára ilé ẹkọ ọlẹ o. Ẹkọ ọlẹ sá o.
1: Orúkọ mi ni Akérèdé láti Ọlọ́nkẹ́mi.
0: Yes sir.
1: Mo fẹ́ sọ̀rọ̀ lórí gbígbàgbága Bẹ́jọ̀ àti Pẹ́yìn alẹ́.
0: Ok.
1: Mo rí Bẹ́jọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó bó ní gbígbàgbága ta lẹ́nu.
0: Ok. Ẹ ṣeun gan ni.
2: Ọlọ́tẹ tó ń wá ṣubú Alábí lójúmọ́ àti
0: yóò. Ọdẹ́ra Mr. Peter lójú ọ̀pọ̀ ayélujára, wọ́n ní nǹkan tí France ń ṣe ni àwọn orílẹ̀-èdè tó kù ni wọ́n ń gbìyànjú àti ṣe àti England.
2: Ó ń wá ṣubú Alábí lójúmọ́ àti yóò.
0: Sam Bronze Brotherly ẹ kúrò lẹ́ o.
2: Ajílẹ̀ ti wá Arunayi.
0: Ẹ wọ ẹja máa lọ yóò kò fẹ́ dìlago mẹ́jọ láàárọ̀ láǹgbà tá a bá tún pàdé ara wa lórí ètò sọ̀wédowó. Ọpẹ́ pọ̀ lọ́bọ̀ gàtọ́ àjọṣe kìíní ọ̀hún nírọ̀lẹ́ ìtí gbọ́gbọ́ fi dùn tó fi kán sí.
2: Lápá ọ̀tún olúwa bẹ́ẹ̀ ni níbi tí ẹ borí sí.
0: Bami Abimbola Lami Sporting Crystal nǹkan ò ní ṣẹ̀mí yín Parapara Sporting Clever I die down.
2: Níbi tí ẹ bá dé la ò ti gbé.
0: Islamia Olajumoke ìyá gbogbo.
2: Má wọ rí mi jọrí ti.
0: Rafael Ambali Emmanuel El Professor Idanla. Mi mọ̀ pé iná máa ń pilè piano ẹ̀ wá kọ́.

0: lagbara po aku ojo meji ojo meta aku bi ojo ojo seri aku orinrin lotun losi lataro awa ti o je pe bi oru oru enu sese ko ma le je akiwa love office awa to je pe bayi na a lo ile wa taba to je pe asiko la se nlo si ibi ise wa ni ba se fe olorun je olorun ba fe be o akin ka bo si kan ni adeni po isuno 32 fm 94.9 ni premier eu ni makola ni lubadan iyan ni laughter o si wa be la fi dikale si esi ma ba se ma nse lori eto yin eto wa ta pe ni pa lore ni gbogbo ojo mejo bayi na la mo kan si re ni baba julo baba ti dede ago meje si ago mejo bayi loni to je ojo eti ojo jima e to ba je pe igba kokoko yin leleyi te kokoko mo ni ore ofe lati ma gbo wa tabi la jarapo mo wa rara in ta ma se lori eto yin na lati mu ni ara eni ndo nigba ta ti se kokoko janjan lo lati kan bi ojo aje ojo osegun ojo oru ojo abameta kankan gbogbo e lo be ta ti a se lo nibi ti nkan de du bayi ka bi mu ni ara wa dun eti ma ba se ma se baba julo bi ebun ba si tu yo ka de eyan lolufe wa ka doyin nu latara ita won lulufe na tan ba tun fun wa abi bi oju ojo ba seri lodo ti wa na e mo pe kini ohun ki se ijoko enikan Ridwan Adekunle Clever lo ko mi omo yin na nbe pelu mi nbi eyo kara ile adugo
1: omo baba everybody lule omo okay jo iwo ba mi gbo alule omo dun melo ni o la ko si oju opo Facebook 32 fm 94.9 fẹyin ẹ
0: apanle lara nfẹ
1: mo ti ju gbogbo ru apanle ni lo oni ba fe pon mi leke pon ra re le baba ni mi olori yan loko ni badan gbodo ri mi ke so pe o nro niyan ofe ni mi woko gbogbo mo le te gbogbo agbe ni an ti da mi mo
0: e woko lofe omi won le ma sanu yin kankan wo
1: an sanu mi de be se yan loko loju anu de be ni yan se pe oju mo na fi complain
0: awon to
1: la je gba ya sise oko ara complain
0: o no ma boju ojo yin pada un wonu ara won ni
1: grace o'clock meti rai ti e
0: ohun ti o sele ri e ma bo loju opo ayelujara Facebook wa 32 FM 949 fẹyin 32 FM 949 fẹyin jẹ ki a ma bọ ni ababa ti n wọle bẹ ka drop comment ka like ka dẹ tu share a jẹ wipe iyan fi lede wipe ẹ wa pẹlu wa esi fẹ jẹ ki wọn ri wa mọ yinu ko digba to ba to di wipe ẹ kini kankan ati ọmọ a share o mo ti share o ṣugbọn jogbo ẹ lọna a ki gbogbo ẹyin alatẹrọgọdi to dọkọ dúdọ lọṣinṣin to jẹ pe lori eto yi ni gbogbo ọjọ mẹjọ lẹ ma n kan si wa bẹrẹ latori Subatech ẹ ṣe gidi gan ni ẹkọ àdúró tí ogún ọba
1: Subatech ọmọ mi kékeré
0: kí ló ṣẹlẹ
1: Subatech wo Subatech ọlọ́run ti kẹ́ mi ìyẹn òyìnbó ọ̀túntú wá wọlé bàbá mi lulẹ̀ ìta so mẹ́sì lára pé bọ́yọ́ nìkan wa máa ṣàkọ sí rú mi
0: oúnjẹ tẹ̀ jẹ òjò tí ò tí rọ̀ tó sú o lẹ́fẹ́ máa dán mínú kòkònà wọ́n wá wọlé sàn ti sanwó náà wọ́n bá wulẹ̀ wọ́n ti sẹ́ ti sanwó lẹ́fẹ́ lọ́mọ bẹ́ẹ́ sí ẹ̀pà akí Subatech yáre kú gbogbo ọgbà lágbára ọlọ́run yìí náà ní dẹni àná àtijọ́ àti muyín kò ní nira o ẹni wúwo tí o ẹ ṣe gidi gan ẹni ju ẹni tí wọ́n wá láburú bákan náà alàgbà túndé dùn
1: mú túndé tù nẹ́rù
0: ẹmọ mọ̀ pé wọn ò lè má bá wa lọ ó ṣeé ṣe kó jẹ́ pé ní ti ojú ọjọ́ mú wa lọ́dọ̀ wọn ló fà bóyá ojú ọjọ́ ti yí padà bóyá wà níbi iṣẹ́ tàbí kó jẹ́ pé wọ́n sùn lọ́wọ́ ṣùgbọ́n gbogbo bí tẹ bá wà ẹ náà bá ní ìfìṣọ́ ẹ̀sọ́ yín ẹ ṣe gidi gan ni àdúpẹ́ lọ́wọ́ tẹ̀yìn náà àti gbogbo yín lólùfẹ́ tẹ máa ń fi àdúà tẹ máa ń fi ràn án lọ́wọ́ àtẹ̀yìn tó jẹ́ pé ó wù yín kẹ́ ẹ tún fáwọn èèyàn ní nǹkan lórí ètò ṣùgbọ́n nǹkan tí àsìkò mú wá òun ló fà gbogbo ẹ̀ lọ́nà àmọrírì lágbára ọlọ́run ìlú yìí yóò da yóò sì dùn mọ́ wa níbẹ̀ Archive wọ́n ní bógún bá jẹ lọ kọ́gbọ̀n jẹbọ̀ bábá tí ẹni tó mọ nǹkan fi pamọ́ kọ́rán tí ẹni tó ṣe é ṣe kọ́ lè mọ̀ wá àwọn ọ̀rọ̀ tẹ́ fi ẹnu tẹ́ fi já wáyà ìyún ní ẹsẹ̀ gbọ́ wọ́n lọmọ ọmọ nìyín.
1: Ké wá sọ níwájú mi kí a
0: bọ̀ náà wọ́n sọ ohun tí.
1: Ké a bọ̀ wá sọ níwájú mi.
0: Ká wá sọ wájú yín torí kí ni.
1: Àánú Subatech
0: kí wọ́n wá ládùúgbò
1: yìí rí. Èsì ibi mélòó gbọ́kadà débi mo ṣe wà ó bá rò pé o lè sá mọ́ mi lọ́wọ́ ẹgbẹ̀rún sáàmù rẹ̀ ẹ̀ wá jù mí náà wà who are you by the way.
0: Ẹni ó yẹ kẹ́ ẹ kí.
1: Mẹ́ra ìṣòlórí burúkú Subatech ọlọ́run ti kẹ́ mi ju gbogbo rádàrá dání lọ.
0: Ọjà kò bu.

0: aso be ni. Nonsense.
1: Wo la won gangan la won. Ki le fe je mo se te fi mo kun wa.
0: O ya send owo si mi ki mi mo baya hike abi hike re.
1: Bi won ba je send owo e ni o kokon bebe ni e fara ni bale.
0: O mo mo pe anti hike abi o me mo a. O ti ran yan ni anti hike eyan ni hike re na mi.
1: Seri in ta won yan. In ta so.
0: E ma lo soju opo Facebook la wo baba baba rin. O tun bale bage. Bage loni.
1: Ijejo yen araye bawon eyan ki a mo po bawon eyan soro sugbon ni bayi a fi aye le daada tawi ta ba ti loju oja nisin gba ba ide pada a fi aye le sugbon ko to di pe a lo leyin ba ta pari eto tan la ijejo awon eyan pe mo ba mi soro won ni Alhaji Tommy won ni a fe binu sugbon
0: lawon ti bayi won ni ke eyan baye je na so
1: won ni ke mo so gangan to ba ti relate mo won mo
0: Alhaji Tommy
1: mo mo iri Alhaji Alhaji sa tewo ni pe a mo mo arakunrin yi
0: o gbodo o gbori ule aye ti gbege
1: ah
0: Alhaji gbodo a se be fun security purpose
1: ah iyan security purpose ti eyin ni se eyin tori ti yin ni abi to
0: Alhaji ti mo pe o ba ti so pe ohun mo mi
1: eh
0: oni ba je gbese ni garage abo ni ba gba moto awon e ba rowo san o le fe lo influence mi ke ro po wa je lo ni garage
1: o ma so pe e mo mi ni mi mo ni baba pa o to
0: so oniyan sori opolo oniyan gbodo a se je je tele so ba teki
1: se gbo kan te so won ni te ba ti gba pe omo omo le je won la won se ni owo
0: se so ba teki lo so
1: pe ah e ba won re
0: se so ba teki lo so be
1: e ba won re
0: omo omo mi so se so ba teki o mo omo gbe se lori oro aye re
1: ti e bi ko le
0: ni ayo ni phone ni so ba teki o ba je are gbe sola losun state lugo yin ki mi ko niyan me wa lo a lo si france a lo ko se bo se tu engineer phone
1: oda ko buru ko buru boya engineer yan tun se bo mo ba je engineer on ready ki wo je engineer on keke gan ko si kan to kan yin be njo te ti ma soro era bata era gele fun era belity era tukutu
0: apo sede loruko mama re apo sede
1: oda ko buru oda ko se ri eyan ara le loni yi o se je ko je pe sobatech ba ti ran wa se eyan ara
0: ni era anybody ila wa bi ati je oselu ti wa in ma teleyin oloselu ka
1: eni se ma le olore lo
0: sobatech me gbodo ri omo ni be mo se le bi mo se wo captain lode
1: se diri ba se diri
0: captain ori radio ni mo wa binu ba bi mi loruko re captain
1: eh e mo mo fenu ja wa ya
0: eh o ni captain e mo jo
1: wo ni e mi so pe be ko
0: sobatech o ba je tori owo ti fun mi laye re ri o ba chiro gbogbo re e ti le ju 3 million naira lo
1: se ba fe da
0: pa mi a so ka ro la to de
1: eh
0: o ba ti fun mi ni ore ofo won ba le fun mi lale calculate gbogbo re la ro la ko to di 24 hours Mike Tommy Mike send your word ti o
1: oda
0: abi ki gomina ipinle oya ko send your word kan ka bo budget
1: oda o nti o sele
0: emi wa ma se gbera ka so la ko ni le kanu
1: e fara bale nti e jade oju oja na calori he ipolo obi melo kan
0: ba o ya so fun pe ka lo soju opo Facebook
1: won ti
0: fe jo so ba tech
1: lo won ti wa nbe already e ma bo loju opo ilu jara wa 32 fm 949 fe yen 32 fm 949 fe yen onoju opo te ba de ode wa be ba ti wa nbe e share e like kini on baba ti agbara de amu yoku mi o ti lapere ku kale
2: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land do.
3: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
2: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
3: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
2: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
3: Me and Maggi,
2: so good together.
4: Kò sí oúnjẹ tí kò wù kókó inú. Ìjòyè pàtàkì ni àmàlàláwùjọ òkèlè. Aláṣírí onínáwó, ìmùlẹ̀yà oníbùkà. Kò bá gbóná, kó ṣe tútù, kí ọbẹ̀ ṣáà ti lọ́wọ́ rọ́. Ọ̀fun mi.
5: Bí Bọ́dún bá ti dùn, àrórógbó. Bọ́dún bá ti dùn, ara òsà. Irin àkànàmọ̀gbò yìí pọ̀ dùn jẹ. 92 FM 94.9 fẹ̀yìn ẹ̀. Lótú ti tẹ́ pẹpẹ ètò. Àyájọ́ àmàlà. Àmàlà fẹ́. Ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀. Lótú kò. Lọ́jọ́ 29 oṣù kẹjọ ọdún 2026. 29 August 2026. Àti ṣe rí. A máa tún ṣe yìí. A sì tún máa ṣọ̀pọ̀lọpọ̀ orú ẹ̀ lókè èpè. Tó ń ti gbádùn. Àlùjò. Àgbàdà. Ẹ̀rí kéékèèké. Tó ń ti fífi àmàlà dúdú tàbí funfun tó fẹlẹ́ bí etí. Pẹ̀lú ọbẹ̀ ewéjú. Gbẹ̀gìrì. Ìlà. Ẹ̀fọ́ rírò. Ẹran. Pọ̀mọ́ tó káta mọ́ra ṣe kọ̀rọ̀kọ̀tọ̀ sórí àmàlà. Láfijọ́ máa ṣèjọ́ ẹ̀. Ẹgbẹ̀rún mẹ́ta náírà. Lẹ́ọ̀fẹ̀rà tíkẹ́ẹ̀tì jẹ gbádùn tó gbádùn. Pẹ̀lú àwọn olóúnjẹ ìgbàlódé láwùjọ tó yáyì. Táyé ìgbà tiwọn. Bíbìrì Food Canteen lókè Àdó. Ìyá Àdìjà Alámàlà. Níyànà Adé Ọ̀yọ́. Ìyá Ọ̀yọ́ Alámàlà. Lọ́jà Àgbàrímú. Àtàwọn olóúnjẹ ìgbàlódé míì. Kò tọ́ síbẹ̀. Àwọn ìdíje wọ̀nyí bíi ta ló lè jẹ̀ṣọ́ àmàlà bàkì tán láàrin ìṣẹ́jú àyá. Tàbí ta lọkùnrin náà tó lè ru àmàlà tó fẹ́lẹ́ tó kóná bí etí. Atẹ́ni tó lè yára tètè jàmàlà tó gbóná láàrin ìṣẹ́jú àyá. Ọ̀fẹ́ ni fọ́ọ̀mù. Ẹ wá sí 32 FM Laughter House Premier Hill Mọ́kànlá Ìbàdàn. Bó bá wa dọ̀jọ́ 29 oṣù kẹjọ ọdún 2026. Kàtú yaya tó yáyà pàdé ní Recreation Club ní Dojúkọ Adámàṣègbà nílùú Ìbàdàn. Ọ̀la tó ti sọ di wòkè buka buta tó ń tẹran tó jíire pẹ̀ lálùjọ tó bá gbàmù. Ẹ lè ṣo ní gbọ̀gbọ̀ àyájọ́ ọjọ́ àmàlà. Àmàlà Fest 2026 láti ra tíkẹ́ẹ̀tì ẹ máa bọ̀ ní Laughter House. Sàbí kẹ pé nọ́mbà yìí 0806-218-5194. Àmàlà Fest 32 FM 94.9.
6: Eyin fans mi,
7: it's okay.
6: Ẹ lọ sórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ ní 32 FM 949 fẹ̀yìn ẹ̀ Asafu.
7: Asafu. It's okay.
8: Gòdè chance note to lanta, nígbàkúgbà tá bá jẹ́.
9: Gbogbo níbàárà Golden Chance Lotto. Ẹ kú àdúró ti wà. Lóòrèkóòrè nílé iṣẹ́ Golden Chance Lotto yóò máa tẹ́yìn lọ́rùn. Lórí ìbáṣepọ̀ yín pẹ̀lú wa. Golden Chance Lotto. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n san winnings. O ní jẹ́ tán kó tún máa bèrè nínú ẹ̀. Níbikíbi ló ti lè gba winnings ẹ. You can get winnings anywhere. Èyí gan ló mú ọkàn oníbàárà wa balẹ̀. Golden Chance Lotto kẹ̀tì láti so oníbàárà dọlọ́rọ̀. Golden Chance Lotto. Iléeṣẹ́ ti wá àfààyè gbàgbàkúgbà. Láyé àkìsọ pé kí àwọn agent wa tajà máa fi kan díkan. Iléeṣẹ́ Golden Chance Lotto yàtọ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ là wá ń sanwó. Tó sì hàn kedere fáyé láti gbà yí wá. Wàrà sẹ́sà ni winnings. Ìdíre tilé iṣẹ́ Golden Chance Lotto fi jẹ́ aṣíwájú láàrin àwọn akẹgbẹ́.
10: Tó bá fẹ́ di alágbàtà wa, fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sórí nọ́mbà yìí 0703397-6247. Àdéhùn àti àsọtẹ́lẹ̀ ń bẹ o.
8: Ìgbàkúgbà tá bá jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ló sanwó.
9: Golden Chance Lotto, ọ̀nà tó yá láti sọ di mílíọ́nìyà.
11: Àfojúsùn rẹ ni kó ra ilé tí kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o tilẹ̀ ń gbèrò ilé kan tàbí ilé ànípamọ́. Iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè Ológun Ẹrú níjọba àbílẹ̀ Èdò nílùú Ìbàdàn pẹ̀lú 1,000,000 naira láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye. Bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Heart International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ 2,000,000 naira kò wọ́n rárá. Bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápá bárí bẹ̀ni ti Apple Estate fún ẹni bá ń wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí 4,000,000 naira. Ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá abọ́ lọ́kẹ̀ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójú oró nílùú Ìbàdàn. Ààyè sán díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà. Kò sí wàhálà, kò sí àríyànjiyàn. Ẹ kàn sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú. Ilẹ̀ méjì ló ń tà wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ́yàjọ́ 3,000,000, 3,000,000 àti 1,000,000 naira ó nílẹ̀ wa. Ìjáfara léwu. Fẹ́ni tó bá mọ iye ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkìtì ti Premier Mọ́kànlá ìlú Ìbàdàn Substant Property òrùlé fòtẹ́rùtọ̀.
12: Moves must be made. My people just to work hard. Dreams and challenges motivate us.

0: ẹ̀ka àpapàdà láti ojú ọjà ètò ìpànúrẹ́ náà ló ń lọ lọ́wọ́ lórí agbègbè ní ìkànnì adẹ́nugbò ṣúná 32 FM 94.9 Laughter House Premier Mọ́kọ́lá nílùú Ìbàdàn. Ibẹ̀ náà la fìdí kalẹ̀ sí níwájú Premier Hotel ní Mọ́kọ́lá. Ibikíbi tẹ́ bá ti ń bọ̀ ẹ ti rí kò sọ̀rọ̀ ó dámọ̀ rárá. Laughter House ni ibẹ̀ la ti ń ṣe bí ọba. Wọn ò tiẹ̀ lè kọ́kàn sí ẹ kọ́kàn sí wò káríyá kálọ̀rì mẹ́yẹ tí ó doríkodò bí àdàn tẹ́jì oníye lẹ́nu rẹ̀ kálọ̀rì mú wánú gbó ká mẹ́yìn ká mú egun bí eyín ká mú jáde lágbárí ẹ ṣe gidi gan ni o. Bá a ṣe lọ sí ojú ọjà láti rí ọwọ́ àwọn afẹ́nifẹ́re wa láti fọkọ wọn ṣe gáfárà náà lásìkò yìí ṣùgbọ́n àmọ́ bàbá ìṣe yẹn kó tó di pé ọjọ́ ò lè lọ a sì dárúkọ wọn fáwọn ayé ẹni tí ayé tí wọn mọ̀ tẹ́lẹ̀ náà ni à ń bọ̀ ní ìhà bí ibẹ̀ yẹn mọ̀ bọ̀ lójú òpó àlójú ara wa 32 FM 949 fẹ̀yìn 32 FM 949 fẹ̀yìn ẹ̀ ò ní ojú òpó tí ọjà sí ọ̀dọ̀ wa lójú òpó Facebook tó bá yẹ pé YouTube náà ni omi ẹ̀kọ́ ẹ̀kọ́ òun náà ni ìṣe kí ló ṣẹlẹ̀
1: olúwa gbọ́ tèmi sóbá tẹ́kì tí ó rà ìbomi jẹ́ kí mi bẹ̀rẹ̀ lọ́wọ́ ìyá mọ̀ bóyá sóbá tẹ́kì bóyá kojú ọwọ́ lónìí lé àkàsá bí àkàsí ìdá ìyá máa pọ́
0: ẹ mọ irú sẹ́kẹ̀ jẹ fún wọn o.
1: Ìyá mọ̀ pé kí n fọkàn balẹ̀ yóò ti pa sóbá tẹ́kì yóò ti yọ sí lé àkàsá bí à. Ikin fọwọ́ kanlẹ̀ ikin fọwọ́ kan àyà ikin sọ pé àyà mi padà wá gbowó lé àkàsábà ìyá yọ̀ ni fún gbogbo yín.
0: Ṣé tí ìdí ìyá mọ̀gbò ní kẹsàn-án
1: mo jẹ́ ní sóbá tẹ́kì máa bá sọ̀rọ̀ tíà àbúrò pé ọ̀nìyàn lásán ni mí ní clever
0: ìdúrẹ́mi
1: bí mo ṣe wà ọ̀nìyàn lásán náà joyè ní mọ́kọ́lá ọmọ ìyàdúró ìyàdú oyè mọ́kọ́lá ni.
0: Àwọn tó wà mọ́kọ́lá sọ pé ẹ jẹ ń pa pé ẹ joyè kankan.
1: Mo yá ìyàn ọlọ́tẹ̀ ìyàn ọlọ́tẹ̀ rẹ nìyàn ní bá mọ́ a dáadáa ó sun mo bá tẹ̀ nìbàdàn mẹ́tẹ̀ látẹ̀gbé gbọ́ tèmi ṣó wà níbẹ̀ ni orí rédíò ni mo wà.
0: Ẹ wà láti dìdí iléeṣẹ́ mọ́ àtẹ̀ nǹkan nìbàdàn bí.
1: Iṣẹ́ la ṣe débẹ̀
0: èmi
1: ni mo dín fáfọ́ bá.
0: Nǹkan tèmi ó sọ fún yín ni mo ti sọ fún yín yẹn ẹ mọ sọ̀rọ̀ kankan tó ní ṣe pẹ̀lú alhaji tọ́mi owó lẹwà ẹ mọ sọ̀rọ̀ kankan
1: mọ́ inú tí àbí mi mo dà pé náà
0: pa ẹ̀ ọ̀rọ̀ tó bá ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ gómìnà gómìnà pàwọn ọmọ yìí rí pàwọn ò tiẹ̀
1: ròyìn bóyá fún wo sọ ni màá fi nọ́mbà gómìnà hàn án pàápàá pé ó parí nọ́mbà gómìnà
0: ọ̀nì
1: bá súnmọ́ gómìnà á mọ̀ pé ẹ ṣe ṣeré ṣeré
0: ìtọ́ bá dá yẹn pọ̀ jẹ́
1: 001 ló parí nọ́mbà gómìnà 001
0: àwọn tó bá tẹ́ẹ̀kì ò ní gbà yín lẹ ò ní gbà yín lẹ ò jojú yín ó rí mọ̀ bó kẹ́ tó ti gbé sọ ọ yẹn.
1: Adúrú mi bí mo ṣe tó máì máa sọ fún o máa dúró ìkẹ́ ọṣẹ mi gbé fún sọba tẹ́ẹ̀kì
0: ìkẹ́ ọṣẹ ẹ̀fọ́ ẹgbẹ́ sọba tẹ́ẹ̀kì sẹ́yìn gba gẹ ọṣẹ lọ́wọ́ lóòótọ́ sẹ́yìn sẹ́yìn
1: aláìsàn. Ojú lásán lòrò pé sọba tẹ́ẹ̀kì fi láìkì mi ni adífáfọ́ gba ilé ìṣàlómi wò níwájú
0: mi sáwọn ìjọba ni
1: èsì rẹ ni.
0: Ní tí ó ṣẹlẹ̀ rí bóyá ká fáwọn èèyàn bíi mélòó kan ná ni orí ọ̀fẹ́ kan báyà má kò sọ̀rọ̀ torí bí nǹkan ṣe ń lọ ní sàwọn èèyàn ti ń wọ̀ hàn pé ọdún yìí ti dá méjì báyìí ni àti bọ́sì kejì àti wàá dúbínú oṣù kejì báyìí nísìnyí bí n bá ṣe bí àṣìṣe.
1: Sori mo fẹ́ máa ṣe nǹkan kan lórí ètò
0: kí lẹ fẹ́ ṣe
1: mi fẹ́ máa dáyàn ènìyàn lóhùn lọ́fẹ̀ẹ́ mọ́.
0: Ṣẹ̀gbọ́n
1: kí ni sọba tẹ́kì sọ?
0: Wọ́n láwọn ò rí pa àwọn sìyìn dé mọ́ pò báyìí géètì lókè lókè
1: gàtì. Jẹ́ kí sọba tẹ́kì máa dẹ́nu fún ọ jẹ́kẹ́ kọ̀ǹfíìsì rẹ ó bá mọ bí mo fẹ́ gbé ọdẹ nílé gómìnà jẹ́ kí sọba tẹ́kì já ọgbà lẹ́yìn mi.
0: Nǹkan tó ń sọ
1: mú rẹ̀ mọ́ ni jẹ́kẹ́ já ọgbà.
0: Tí wàhálà yẹn bá le tán wọ́n láwọn sìyìn dé pẹ́ẹ̀pẹ́ẹ́rẹ́
1: ìbáyìí. Mẹ́gbọ̀dọ̀ kan géètì asòrò ọ̀kíkan tó ṣe fún mi bí mo ṣe wà ọlọ́run ló kẹ́mi débẹ̀ ẹ̀ ẹ́ ṣènìyàn sọba tẹ́kì lábẹ́rẹ̀ mi lálẹ́dẹ̀ òjèṣà mẹ́rin àìṣe olórí burúkú ọ̀nìyàn ńlá ni mí mo bá mi ṣiṣẹ́ níléeṣẹ́ rédíò ọmọ mi ẹ̀ ṣe pé bóyá mẹ́mọ̀ ọmọ mi ṣe owó ọ̀ní àmà san fún mi lúléeṣẹ́ ìṣìrè alaba kí ló ṣe ọ́ ṣé òun yẹ kó a fún bàbá rẹ rí ni wàá kàn jẹ́ kí ruyọ sóbá tẹ́kì máa rí mi fín orí mọ́ni gan níbẹ̀ orí gálásì níbẹ̀ ó rí jù ó ìmí ju wínrín wínrín làlábà.
0: Ntí agbára ẹni bá kálẹ̀
1: yẹn. Agbára òyàwó ó ìlà ṣògùn owó torí ìtẹ̀mí.
0: Wọ́n
1: agbára bá káwo.
0: Ṣé tí àbájá rẹ̀ tó gun owó ṣé báyìí ń ṣe náà ìmọ̀ ṣiṣẹ́ torí bá ló lọ.
1: Alaba onífàkọ́bí ọmọ bí alaba ìmìmọ̀ ló bí ayé ọlágbára ọlọ́run elédùmọ̀rì ẹni yẹ ilé alaba mi adlaba ko me ko me
0: so inti ma so fun yin niye e ba di ve so yin ma so to ba di pe won wa gbe yin ko se nikeni ti o da si
1: o ya je ki mi follow kada meji lori ofe lale
0: be
1: kan pe wole ko pe number re mo de a lo fun alaga eyan oni okada e de gbodo ja ticket forfe kan
0: number okada re abi number
1: be ni e ba mi mu biro ma ko number olokada o ba mi gbo mi lule olokada o ba mi gbo mi lule awe ti ja pelu yan right man bi ki o ti pe rotary yan o e mo ko legbegbe ti
0: cruise shift se sa won awon atima
1: atima
0: ah
1: o ti so o ti fun olese o ti da gbogbo
0: gbogbo
1: o ti da gbogbo be
0: e mo ko ba eli o
1: camera ni mo ti mi wo post re jo si facebook
0: ah e mo mo ko be eli o yen bo se ijoba ja
1: eli o gbo se lo yin aso kale you know me mo mi gbo you don't know me o
0: nja
1: o na lo ogun were were
0: o nja lo mu kiti
1: o jade lapo lo won ro ka o
0: lo
1: mi se be o mo pa o ti ma kan mo ti lo
0: ah he
1: o se wa omo buruku mo lo o je ba so da re lodo re ke mo di jo kan
0: ki emi o mo be to ba ni
1: ke mo di jo kan ke mo di pe piro ayi wa we did not see you ke mo la fun lese ori eyan omo o ri ko un gan jo eyan omo o taye atejo garage
0: be ni
1: a ni se na mi mu keu gbogbo ri facebook se na mi mu na mi mo ayin se sawo mi sise lori radio ro de
0: oda number ti awon olokada bodokada ko le pe won keni
1: olokada ni mo ti fun yan ni
0: moruwa laye
1: sugbon mo ti mo pon ayin ni phone laye riyan bi koju phone riyan ti fon bi ki yawo riyan la ba n charge re o ti miss ori ofe ni sugbon lale olokada meta si maru ma fun won lori ofe o ba ti pe wole sori eto 32 FM la wa o iwo ba de wo mo lo soju opo Facebook lo wo baba re mo le wo sunsun loju opo Facebook o ba ni passport kimi yi wa so mi koja o ko la ba
0: hello
1: omo mi so ba tech ni lo yibo
0: hello
2: ile tambala wale
0: karole sa
2: baba re bi ko je lejo wa wa bi
0: se gbo ba awon tin be mo ko la ni so fun yin wo eh
1: o ya ibo ni bus stop re
0: mi so lokada ntian mi so lokada
1: ah ise wo lo mi se
0: eni se won ise ni
1: eni se o eni se bo se wa ni o
2: awala mo parinto
1: ma gbo ya la da mo ko la ni aso
2: awala wa di pitu mi
1: ikoto ibo
2: ma ni wa gbe o
1: koto ibo lo di mo koto ibo
0: ani ko to mokola ni ko to mokola
1: ni mokola
0: ibi ta awon mo lile wa kan mo
1: le anu re se mi o ya so ma o so ma gbe ti olori rin agbe ti o ma gbe ti o po sta gba gbe ti ore rin agbe ti o ma gbe ti emi ni me sogun fun agbe ti emi ni me emi ko sogun fe command
2: bi mo ọwọ́ òkúkú ṣe ẹ̀jú kọ́ ẹ̀tí wà ní mọ́kànlá ń bẹ̀ màmí wá gbé ẹ̀
1: ṣó rẹ̀ ṣe ṣó ti mo ṣe stand ṣó rí ọlọ́dà lọ sọ́jọ́ òkú facebook bẹ́ ni ṣó ti rí
0: ẹjọ́
2: ṣó
1: ti rí
0: ẹjọ́ kan ẹjọ́
1: ajábà ẹjọ́ ilé ẹ̀ àìmọ̀ halẹ̀ mọ́ mi
0: ẹjẹ́ ká lọ sí ojú ọjà ká lọ rí gbé pẹ̀lú omi mélòó kan tó kàyìn lórí ètò yìí lónìí bàbá ti á padà dé ká bẹ́ náà sí òkú mi ò ti lápẹ̀rẹ̀ kó
1: kàyìn.

0: Oye ka le o. E ku le o. E tun ka le tun ka bo sori eto yin o. Eto ohun ti de. Ni kan ni te ni fe si julo lati ma gbo. Enu pede pede. E ni pe ko ma pe ni le lede. Pe to ba tin fun yin. Ni gbogbo si ya te n fe. Siku. Lo ma wonu ara yin. E tun ka le tun ka bo sori eto yi o.
1: Ah,
0: Ejo ohun ti dode lagbo emi ati oju agbo la ma wa ẹ fọkan balẹ ẹ mọ pe tọ mẹ ile o ba ti de ẹni pe mọ ki le fẹ fi jẹ ah oya se ti n di yin le ẹ fọkan balẹ o tori pe ni asale yi gbagbadun a sì tún kan sí ẹkúnlẹ̀ káàbọ̀ sórí ètò lágbo pẹ̀lú eléo ọmọ eléo ní ìkànnì 32
2: fm
0: 94.9 premier hill lawa. Lórí òkè tí ń tè mọ́kọ́lá nílùú Ìbàdàn ẹ mọ̀ pé tí mo bá ti dé sí ìyá máa dé ẹ mọ̀ pé tí mo bá ti dé àlùjọ máa dé ẹ̀yin àgbààgbà ẹ̀yin bà mí ẹ̀yin bọ̀bọ́ mi ẹ fọkàn balẹ̀ nǹkan tí mo tún mú wá lọ́sẹ̀ yìí ó yàtọ̀ sí ìtẹ́ ẹ ti gbọ́ lánàá ó yàtọ̀ sí ìtẹ́ ẹ ti gbọ́ ǹjẹ̀ta ó yàtọ̀ sí ìtẹ́ ẹ gbọ́ níjẹ̀jọ torí pé mò ń kó wá lọ́ní gbọ̀ngbọ̀n gúdù gbọ̀ngbọ̀n gúdù ni. Ọ̀rẹ́ ẹ jájọ ọmọ ṣe lọ láàárọ̀ ọjà òjò ìyá bá lọ rá màlà funfun pẹ̀lú gbẹ̀gìrì àbẹ̀wò ẹdún tó wá kí pọ̀ tó wá bù lórí àmàlà yẹ ẹ mọ́rù nǹkan yẹ kọ́kọ́ mú síbí àwọn síbí kan wà tó jẹ́ wípé a ní kòtò ẹ ti mọ̀ ọ náà máa wá fi tẹ orí àmàlà yẹ wọn á bu ewé ẹdún sí ẹ mọ̀ pé bójú o ṣe da èyí ó làágùn wá lẹ. Tẹ́lẹ̀ kó wálé o. Ṣé ẹ ti ṣetán mo ti dé? Ṣé ẹ ti dé mo ti ṣetán?
2: Don't doubt my love, my sweetie, I love.
0: Torí pé gbogbo ẹ̀yin olólùfẹ́ mi.
2: Don't doubt my love, my sweetie, I love.
0: Lẹ́lẹ́sẹsẹ.
2: Don't doubt my love.
0: Ẹ̀yin tèmi ní gbogbo kọ́nà. Ẹ̀yin tèmi ní gbogbo àbẹ̀tẹ̀. Ọlọ́run bá ń gbọ́. Àmọ́ ṣe fún ijú bẹ́ẹ̀ ti ṣe lérò lọ. Ọpọlọ tó ti fasẹ́. Látọjọ́ Monday tó bá di Friday tó bá enjoy. Kò sọ ọlọ́pàá kan tó lè mú sí o. Ìdí nìyẹn tẹ́yìn ó fi wá bá mi léètú ẹ̀. Ẹ fi jẹ́ kó gan pa síbẹ̀. Ìyẹn ìkànnì 32 FM.
2: United States of America.
0: Tó o bá wá fọ́ fún mi tó tó fẹ́ wo gúdúgúdú tó ń bọ́ lórí MIC yìí. Ṣé o mọ nǹkan tó kàn nílò láti ṣe? Àbọ̀ ò mọrú nǹkan yẹn ni.
2: My sweet, I'm okay.
0: Wà á kàn lọ sí.

Facebook, wa 32 FM. Fẹ̀yìn ẹ̀, wa lọ mọ wo gudugudu tó ń bọ lórí MIC. Àmọ́ síwájú ohun gbogbo, ẹ tí ẹ jẹ́ kókó bọ̀, tòró lọba tí máa sìn. Tami Ganza, ó lọ́ba bọ́bọ́bọ́, ó lọ́ba bọ́bọ́ ayé, ó lẹ́bọ̀ mi àjíkí, ó lògùn mi àjíṣà, ó lọ síwájú ogun lálọ, ó lọ kẹ́yìn ogun lábọ̀. Àwọn ẹ̀yà tèmi. Ọlọ́run mi ò, ogo mi tí mo wá ń lò yìí, má sì jẹ́ kó tán o. Inú lẹ́lẹ̀ tí wọ́n ń gbọ́ mi yìí, inú mọ́tò ni, tàzí ọlọ́kadà pínpínpín. Gbogbo lépo, ṣọ́ọ̀bù ìtajà. Inú Micra, inú Tricycle, orí Bicycle. Láfẹ́fẹ́ ìkànnì 32 FM ló wá ń fẹ́ dé. Àdúrà mi rèé fẹ́ yìí o. Ìbànújẹ́ ó kéré ó tóbi, òkùnkùn níjẹ́ tẹnìkan kan wá. Ẹ ráyè sàmí àbẹ́ bísì. Ọyá gbé rédíò rẹ sókè, yín sókè làódà. Torí pé tọ́mọ ilé ó bá ti dé, gbogbo àlùjọyẹ ló máa fún yín. Ọyá lórúkọ gbogbo ògbìmọ̀, òun alákòóso. Eléyìí tọ́lọ́ngàn bá mi òkè, tó kọ́ kọ́kọ́ rè lọ́wọ́, lé lọ́wọ́. Bàbá ọba Peter ọmọ. Lórúkọ ọ̀gá wa, onílé tó rí sí gbogbo ètò tó ń jáde ní ìkànnì 32. Ọlọ́run tọ́ba Yusu. Lórúkọ amójú ẹ̀rọ fàkókò tá a wà yìí. Àfà Salam. Aláàjì Sàlámù nu. Lórúkọ olóòtú ètò yìí gan. Bàmí Abimbọ́lá Lami. Sporting Chrysler. Okay, Krista. Okay, Chrysler. Ẹkùn dádì Victor. Olówó orí mọ́mí Victor. Ọlọ́run Vera Rose. Lórúkọ gbogbo àwọn wọ̀nyí, eléyìí tí àkàbà tèmi tó faratilẹ̀ tó faratilé, eléyìí tó dúró tì. Ó ní mo fi ń kí yín kú ilé káàbọ̀ sórí ètò lágbo lágbo ní ìkànnì 32 FM. Ọyá yín rédíò rẹ sókè làódà. Ọmọ ilé ó ti dé o. Based on who I be. Èmi ni Taofee. Bàbá tó bí mi ni Nasirudeen. Àyìnlá ilé oyin náà ni. Ilé ọmọ ilé ó gúdúgúdú abẹ̀yìn plenty plenty. Ẹ mà wí pé entertainment program tó ọmọ ilé ó bá ṣe ó máa yàtọ̀ síbẹ̀ ti ṣe ń gbọ́ látàárọ̀. Ó máa yàtọ̀ sí ìǹtẹ́ ti ń gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Nǹkan tẹ̀yìn kan jì mí. Ó ní pé kẹ́ máa lọ sójú òpó Facebook kan nìyí. Bẹ́ẹ̀ lọ máa bá mi ṣí ẹ̀rẹ̀. Ẹ máa pin lọ lóní síra-síra. Ẹ wá máa lọ lóní sírímí-sírímí. Gbogbo ẹ̀yin tèmi lókè àdó, ẹ̀yin tèmi lókè bọ́là, ẹ̀yin tèmi ní màlété, ẹ̀yin tèmi ní challenge, ẹ̀yin tèmi ní diodo ní fẹ́lẹ̀lẹ̀. Eléwùrà, ó yá mo gbà lọ sórí akálà. Látakálà, mo ti gbà lọ sí kú ọlá. Láti kú ọlá, ó yá mo gbà padà sápata. Látàpata, ó yá mo ti dán mi o. Látọmí, mo gbà, mo lọ sí ìdó. Láti ìdó, mo dológun ẹrú. Látológun ẹrú, mo kí yí lẹ́lẹ́yẹlé. Látẹ̀lẹ́yẹlé, mo wá tọ̀nù padà. Ó di fẹ́rẹ́ jogi. Mo wà láńsẹ̀, mo gbà á dé. Ìyànà, alẹ́ sí lọ́yẹ̀, mo tún wá tọ̀nù padà. Mo gbà á gẹ̀rẹ̀gẹ̀rẹ̀. Ó di inú ògùn pa. Ẹyin tèmi lágbòkojo. Four class. Ṣé ẹ ti ṣetán ní St. Stephen? Ẹ ti ṣetán lọ́lẹ́ǹdé? Ọyà ẹyin tèmi ní bẹrẹ. Àwọn ọmọ ẹ̀rìmọ̀jẹ́ eléwé ń jẹwé ìwèlè tí ìwèlè. Ẹ mọ̀ wípé ẹ máa gbé MP tá ń ṣọ́kalẹ̀. Ẹ wàá mọ gbọ́ mi elé ó. Ẹ mọ rúnrúnrúnrún láàárọ̀ ọjà òjò. Ẹ wewewewewewe. Má jẹ́ kẹ́ mọ̀ jẹ́. Ọyẹ́ ìjájọ́ máa lọ. Lágbo lágbo. Ẹ mọ̀ pé kọ́kọ́rọ́ kan leléyìí tó wọnú ètò yìí. Ìtẹ́tò eléyìí tó fi wà ní. Ó yàtọ̀ sí gbogbo ètò. Lágbo lágbo. Tí mo bá ti ní lágbo lágbo. Nǹkan tó kàn yìí ni kẹ́ ẹ sọ pé 32 FM. Ìyẹn gangan lẹ̀yọ̀. Òun gangan ló débẹ̀ o. Lawalẹ̀. Lawalẹ̀. Lawalẹ̀.

0: wìlí ẹ̀yìn dẹ̀ lélẹ́yìn ẹ̀sáàfìfẹ́ bàjẹ́ ẹ̀bùn wọn wá tó wá ń padà pín ẹ̀bùn o àwọn ẹ̀bùn lánàá ti ẹ̀ padà pín nírú patí bá wọn ó tún dórí yín ẹ̀bùn ó tún wá tán ẹ sì tún mọ́wọ́ dání ẹ mú bíi 20,000 bẹ́ẹ̀ fẹ́ fún olóde tó bá ṣe pé ẹ̀yìn ni ṣe máa fún lóde yẹ ṣe máa fún ní 20,000 yẹ àbí máa fún ní 10,000 owó tẹ̀ ti sọ pé àyẹ̀ tó fún lówó present ẹ ti bá ara sọ ibi tó dẹ̀ júwe tó ní òjìnà yìí àdúgbò yẹn ló wà stress bí ẹ bá dé báǹkì olóró tó lọ pagun tó lọ jẹ́ ríyìn tó lọ ọ̀dàn tó lọ transformer yóò mọ̀rú àwọn àdúgbò yóò mọ̀ nǹkan tójú wọn rí.
1: Oya Dixie.
0: Dixie. Irú patí bá tó yẹ pé jìnnà tó yẹ pé aró ti wú ẹdẹ patí gara ti ń wú yín. Ó wá ṣẹlẹ̀ kí lè máa ṣe tó bá jẹ́ ẹ̀fọ́ ẹni yẹ ní owó àbẹ́ ẹ̀ ní fún. Ojú agbọ́ ló ti ṣẹlẹ̀ sí. Ẹ kàn ní the idea kí lè fẹ́ ṣe báyìí.
1: Àbí ti dé.
0: Ẹni tẹ ti ń retí ti dé o. Sìyìn o. Gbidi,
2: Iri, wa mo

jẹ́ kí n sáré lọ sókè lọ kí n lọ gbẹ́kẹ̀dẹ̀ bíi méjì bíi mẹ́ta lọ́gán tí mo bá wá dé padà a máa wọnú pati a wà wọ pati ẹ lọ sáìn dáńsí sú yí gúdúgúdúgúdúgúdúgúdú gan ẹ má jẹ́ kí n tí ì pẹ́. Ẹ já sáré lọ gbẹ́kẹ̀dẹ̀ bíi méjì bíi mẹ́ta ẹ lẹ́ ń bẹ̀rù gbogbo bọ́ọ̀dì mo fi wà pẹ̀lú yín.

0: àbáríkà ó ti rajà tán ni ó máa ya o
1: bẹ́ẹ̀ ni ó ya mi nígbà tó jẹ́ pé gbogbo ọjà tá sẹ̀ mọ́ wá káàkiri ojú kan náà ló wà lọ́dọ̀ ta òní bàtà ọjà wọn sì rọjú dáadáa gbogbo orúfẹ́ bàtà tó bá fẹ́ ló wà ń bẹ̀ bìbà pẹ̀lú owó tí ò ga jara lọ.
0: Jọ ṣe bet agbọwọ kajọ tó le àwọn spectacles ìbòjú tó le gbé ìmúra jáde wà ń bẹ.
1: Bẹ́ẹ̀ ni ó wà ń bẹ̀.

0: ètò ilé yín lọ́nà tìgbàlódé tẹ́ ó sì máa sanwó padà díẹ̀ díẹ̀ fún oṣù mẹ́fà. Paint your house now, pay later. Premium quality. Nírúfẹ́ ọ̀dà tá à ń pèsè iléeṣẹ́ Dotac Paint. Ẹ wá ra form láti bá wa dòwòpọ̀.
1: 40% eré lówó tẹ́ ó kọ̀ọ̀kan san sílẹ̀. Dotac Paint yóò kó gbogbo decorative paint àti painter tí ó kun ilé yín wá pẹ̀lú àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ pé oṣù mẹ́fà lẹ́ fi san owó ilé tí Dotac Paint bá bá yín kùn padà
0: láì ní èlé kankan lórí. Charges wa fún ṣe díẹ̀ díẹ̀ kọ̀ yàtọ̀ fún ti ẹni tó fẹ́ sanwó tán lẹ́ẹ̀kan náà.
1: Paint your house today, pay comfortably at 0% interest rate. Ẹ̀yin náà wá jẹ nínú àǹfààní yìí kó tó kásẹ̀ nílẹ̀.
0: 0703368-4345 0703368-4345 A ó máa retí yìí o.
2: Honorable ni ife ẹ̀yẹ àgbáyé trophy kan wà fún àwọn honorable.

ẹjájọ mọ ẹjájọ mọ sí ya lójú òpó Facebook ní ìkànnì 32 FM fẹ̀yìn ẹ ẹ tí gbédé bi tí mo fẹ́ kẹ́ gbédé o ẹ tí share débi tí mo fẹ́ kẹ́ share ni wọ́n náà mọ lọ síbẹ̀ kó lọ mọ share wọ́n lọ mọ comment kó lọ mọ bó lọ ní síra

Ẹ̀yin lẹ̀ ń náwó ẹ̀wà níwájú màlá. Ibẹ̀ kó àlájì. Ẹ̀ ń tó wá jókòó lọ̀ọ̀kan. Tó kàn lọ jẹ́ bàbá olówó kan olólọ́ńkì. Tó ti ṣẹlẹ̀ sí ṣẹ́ ti ẹ̀ ti rí ẹ̀ rí. Àwọn nǹkan tó máa ṣẹlẹ̀ lójú. Tó ti apùd. Ẹ̀ ń jà lọ ní bọ́ndú bọ́ndú. Bàbá láwọn yé kankan wà. Olówó àlọ́ńkì. Kàkì ẹ̀yìn tẹ̀ náwó. Ṣé ẹ ti rí ẹ ti experience irú nǹkan báyẹn rí sá. Tó ti ṣẹlẹ̀ sí rí. Ọjọ́ àgbo àwọn nǹkan tí

0: orílẹ̀-èdè Spain. Àtòrí orílẹ̀-èdè Belgium àbí.
1: Ẹyin tẹ̀mí nílùú Belgium ò nílùú France o.
0: Ó yẹ ba.
1: Nílùú Italy
0: o. Wọ́n wà òní ọjọ́ ń gbà.
1: Lamẹ́ríkà òní ká.
0: Mo rí i pé lami yàgbá ó yà kan síbẹ̀. Belgium ò sùn, wọ́n bẹ sàrà.
1: Bálọ̀wọ̀ sílẹ̀ aláìlá.
0: World Cup nìyẹn, wọ́n ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ kọ́nà. O need láti kú ní 32FM. O ní pé gbogbo bó ti ṣe ń lọ káàkiri gbogbo àgbà ńlá ayé. Gbogbo bó ti ṣe ń lọ lórí stream. Gbogbo bó ti ṣe ń lọ ní junction. 32FM sáfi sílẹ̀. Àwọn updated. O ní wà downgraded.

0: ti se n tẹ si mi lọwọ akọroyin ile ise wa ni 32 fm àtàwọn òwe ìròyìn àwọn ọmọ wọn ti délé o wọn ti rí wọn o. ẹ jẹ́ àjọ ọmọ òjòrò lójú àgbo ẹ jẹ́ àjọ ọmọ síyá ọmọ ọmọ dákí ní ọ̀hún lẹ̀ fún yín. ayé alátagbó màlá agbowo ni mo tún fẹ́ gbé lọ lásàálẹ̀ ibẹ̀ wọn. Orúkọ tó ń pè mí wá jẹ́ o.
1: Àtẹ̀mí náà sọ pé kí ló ń lọ ọjọ́ kan tó.
0: Kò sí lágbóso kò tó ara mi.
2: Ẹ máa sùn, ẹ máa nà. Ìbò
0: la. Mo sọ pé tí mo bá ti kì í bọ̀, dandan ni kí n yọ. Torí pé tí mo bá máa yọ, nǹkan tí màá padà bá ń fi sí. Tí mo bá ti máa rí bọ padà. Èyí gẹ ẹlẹ ẹfẹ tó bẹẹ ìrọkàn rẹ ò da òkè kí nìkan tó rẹrìn sí ni ọlọ àṣàánú rẹ ìmọ apostle ti lápì prophet doctor emmanuel ìwọnu ọlọ́nu alpha bó lẹ ti ṣe fi ilé ẹ sí lójú àgbo kí ló ìbò tó mọwọ lọ báyìí só wọ ọbẹ gangan ẹ tó bá wọ ọbẹ aláfisí wàá fi sí. Zero zero five five thousand nine four nine at 0809700949 0809

0: o ma pada doga dandan ni ge yin ra mo wule so story fu wa alejo la fe e wo lagbo lagbo nkan ni 32 fm agbe ba si mo wa lojo mejo mejo lele e fokan bale
1: bo si se
0: o ni pe mi o ti de by the time ti mo ba pada
1: do
0: asiran to asin to lele se se I want you to go to the house. Pẹ̀lú gbẹ̀gìrì. Ìgbẹ́lẹ́dẹ́. Ìgbẹ́lẹ́dẹ́.
1: Ọlọ́sẹ̀ o.
0: Àwọn wá wọn. Ìfúnpá OP. Ó ti ẹja pa ńlá.
1: Bọ́ọ̀ni sọ pé
0: ọ̀dọ̀. Àwọn ẹja pẹ̀lú àwọn.
1: Ẹni bá ń fẹ́.
0: Àwọn interesting. Ẹ
1: ọlọ́sẹ̀.
0: Àràwọ̀ aláyé. Ẹ̀ka ara bá ń wá kẹ́ kó lé. Àwọn àgùn tẹ́ là lásán.
1: Ọ̀rìn sọ pé wọ́n dá.
0: Tọ́níìkì tó tó láyé
1: yóò.
0: Oorun téèyàn ó sùn.
1: Lájọ sọ pé.
0: Àdìtá ìjọba wá gbà lówó kí wọ́n
1: mọ.
0: Owó dìgbà tó bá tó tó jí. Ẹ mọ̀ pé kò kì í ṣe gbòjò kò kì í ṣòjò tó le jù.
1: Ara
0: ṣe ní mímímímí. Ara sọ fún mọ́ kí má kí dádì mọ́ lọ. Kí á mọ́ wọ sòkòtò kí mọ́mì mọ́ wọ sòkòtò sùn.
1: Ewo
0: mo. Lagbo lagbo ni ikeni

0: gbé ìkànnì 32 bẹ́ẹ̀ ti ṣe fẹ́ sí lóríṣiríṣi ò là ń fún yín lónìí Friday kò sáàyè fóróònù ó láyè lọ pátí ò lọ ọlọ club ò lọ ọlọ àbẹ́tẹ̀ ò wọ́ ó gbọ́ ẹ̀ pátápátá òní 32 fm ló máa fún ẹ lórí pé tí ìkànnì míì dọ́yẹ kéèyàn máa fún lórúkọ amójú ẹ̀rọ fàkókò tá a wà
1: yìí
0: salam àfa engineer salam la fi sọ wípé ẹ ṣe o lórúkọ chief observer general ofasia reporter emmanuel la sọ pé ẹ ṣe o títí ọjọ́ mẹ́jọ tá a tún mú àpàdé ok ẹ láìkí ẹ ẹ fi ilé ẹ ẹ ní nǹkan bíi méjì bíi mẹ́ta tẹ́ ẹ fẹ́ bá sọ sólò mọ̀ ni. Ayọ̀ bá mi àyìnlá ilé ọmọ ilé gúdúgúdú abẹ́yìn plenty plenty owó baba táwọ́fíkà táwọ́fíkì owó baba táwọ́fíkà.

0: dáhùn kankan tí o ti yàn. O tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣe fàgẹ́ nínú ìyíkoto ọ̀sọ̀ọ̀sẹ̀. Trophy Premium Lager, onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Má ṣe mu àmupara, kò sí fún ẹni tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ọdún 18.
1: Àfojúsùn rẹ ni kó ra lẹ̀ tí kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkàn balẹ̀. Àbí o tilẹ̀ ń gbèrò ilé kan tàbí ilé àlépamọ́. Iléeṣẹ́ Substant Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Èdò nílùú Ìbàdàn pẹ̀lú 1,300,000 naira láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye. Bákan náà ni Mango Estate lójú ọ̀nà Lifeout International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ 2,000,000 naira kò wọ́n rárá. Bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápá bárí ibẹ̀ ni ti Apple Estate fún ẹni bá wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí 4,000,000 naira. O ni fún ẹni bá dá ti ẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá. Àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójúoró nílùú Ìbàdàn. Ààyè san díẹ̀ díẹ̀, ó wà láàrin oṣù mẹ́fà. Kò sí wàhálà, kò sí àríyànjiyàn. Ẹ kàn sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú. Ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ́yàjọ́ 3,000,000, 3,000,000 àti 4,000,000 naira. Ó nílẹ̀ wa ìjáfara léwu. Fẹ́ni tó bá mọ iye ohun tó dára, wá mú tirẹ̀ pé wá kíákíá lónìí lórí 0916 461 5000 tàbí 0911555500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House, orí òkè tí ń ti Premier Mọ́kọ́lá ìlú Ìbàdàn. Substant Property, òrùlé fòtẹ́tọ̀.
2: Stay updated with the latest headlines. Catch an in-depth analysis of top stories, making headlines across the dailies on Papers Review every weekday, 6:30 to 7:30 a.m. and Saturdays, 6 to 7 a.m. right here on 32 FM 94.9.
3: Bàjẹ́ 24, 29, tàbí 32 ṣáà ti fẹ̀yìn ẹ̀ pẹ̀lú wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ kan tẹ 32 FM 949.
0: Honorable, ife ẹ̀yẹ àgbáyé, trophy kan wà fún àwọn honorable.

0: ìdáhùn kankan tí o ti yàn. O tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣe fàgẹ nínú ìyíkoto ọ̀sọ̀ọ̀sẹ̀. Trophy Premium Lager, onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Má ṣe mu àmupara, kò sí fún ẹni tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ọdún 18.
1: Ma wo mi bi mo se fe yin.
2: Mo n gbọ 32
3: FM. 32 FM 94.9.
4: You're listening to 32 FM 94.9.

ìràwọ̀ kan yọ ọ́ mi lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí àfin gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dadi 2fm dosù ó létẹ́ńtẹ́ ọba láàrin àwọn ọkànnì dadi 2fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni dadi 2fm ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣe wa ni agbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ níjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 fm dòṣùpá àràn káyé 94.9

a tún ti dé o ẹni tẹ́ ẹ̀ ń retí ó tún ti dé alálẹ́ ọjọ́ jímọ̀ báyìí la máa ń lórí ọ̀fẹ́ àtijọ́ wà ń bí lẹ́yìn kan èmi kan ẹ̀yìn kan tàjọ́ máa ń lórí ọ̀fẹ́ látijọ́ ṣe kí ni tíjọ́ pàdé ara wa láàyè tó nítumọ̀ this 832 fm 94.9 alẹ́ bọ́bù rèé o délé ìjìnlẹ̀ wà ń bẹ̀ mo ti dé ẹ̀yìn tẹ́ ẹlẹ́rìn retí wa ẹlẹ́rìn ṣàfẹ́rí wa èmi rèé o mi ò rébì kankan ilé náà ni mo wà ọmọ yín rèé ọ̀rẹ́ yín olólùfẹ́ yín pàdé yín ìmùlẹ́yìn èèyàn yín gangan gangan láti lẹ̀ láti pẹ́ ti pẹ́ látàyè one tí ò dẹ̀ ṣe kíni tí ò ṣí nígbà kọ̀ọ̀kan alẹ́ òní ó tún máa bútà ó tún máa ṣe dáadáa a máa gbádùn ara wa ju bá a ti máa ń gbádùn ara wa lọ ẹyin náà ṣàmẹ́ni tẹ́ ẹ nínà wọn. tídélé akínbọ̀dé délé ìjìnlẹ̀ bá ti dé mo máa ń kó wá lẹ́lẹ́yọ ẹ̀yọ náà ni ẹni ẹ̀wá kọ̀rọ̀ ó lè yá gbogbo lé ni mo kí mi ò lólódì lẹ́nì kankan. This is the one and only unique presenter on radio and confirm.

Aku amojuba. Ah, won la la la mi si se. Be yo won Olorun nile inijo kan. Amo ti won ko ni aworo esin ele. Ti won si lori ofe ati tun ba wa yin Olorun logo. Ayo kun ilu Ogbomoso lale yi. Gẹ́gẹ́ bí àwọn ìròyìn tó kàn wá lára tá a gbọ́. Àṣà ọmọ yìí ó tún padà rí àwọn òbí wọn. Àṣà àwọn ìyálélé yìí ó tún padà rí ọkọ wọn. Ojú rí tó. Ẹ tún wá wòrú àsìkò tá a wà yìí. Òtútù lóríṣiríṣi tẹ́lòmíì bá wà nù lé á daṣọ bíi mẹ́wàá bora ni. Mo kí ààrẹ orílẹ̀-èdè pé wọ́n kú oríire. Mo kí gómìnà pínlẹ̀ Ọ̀yọ́ pé wọ́n kú ọmọ ṣe. Mo kí àwọn bàbá àwọn ọmọ yìí, mo kí àwọn ìyá àwọn ọmọ yìí. Mo kí àwọn ọkọ àwọn olùkọ́. A sì ṣèdárò fẹ́ ẹni tí wọ́n bẹ orí ẹ̀. Lágbára lọ́rọ̀ Ọlọ́run. Irú eléyìí ò ní ṣẹlẹ̀ nílẹ̀ wa mọ́. Ibi rẹ̀ ó tún dòkèrè. Inú mi dùn, ayọ̀ mi kún gidi gan lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́yìn. Nígbà tí ròyìn ayọ̀ yẹn kàn mí lórí aago mi. Wọ́n ní mi sáà ìjìnlẹ̀. Ṣé ẹ ti gbọ́? Mo ní kí ni? Èmi tẹ̀sí bí wọ́n ń pín owó ń bìkan ní ká tún tẹná débẹ̀. Wọ́n ní wọn pín owó. Gbogbo àwọn ètò yín tó jẹ́ pé ẹ̀ ń dedicate ẹ̀ fún àwọn ọmọ. Ìní lọ́jọ́ ọpẹ́ ojú ayọ̀. Mo mọ̀ pé nígbà tó bá máa fi dijọ́ Sunday. Oríṣiríṣi ìgbà ọpẹ́ la máa gbé ní ṣọ́ọ̀ṣì o. À á ṣe special thanksgiving. Even bá àti ẹ̀ fojú rí àwọn ọmọ yẹn rí. À ń rí àwọn àwòrán wọn. Ẹ̀rí gbogbo wọn ni. Ọ̀gá ò, ìyà ò da. Wọ́n fara da ìyà ọ̀pọ̀lọpọ̀. Wọ́n fojú winá oríṣiríṣi àwọn nǹkan. Ọlọ́run o, ó ṣe o. Orin ọpẹ́ náà lásì máa.

0: ẹ̀yin jẹ́ sí ẹ má bínú lálẹ́ òní ẹja falẹ́ ìṣàlẹ̀ ọ̀pẹ ni alẹ́ bọ́bùrẹ́ ẹja báwọn òbí ìyá àti gbogbo àwọn tí wọ́n tó ń lọ inú ewu tí wọ́n dé òní. Ọlọ́run ni tí kìí bá ṣe pé olúwa bá ń bẹ ní ìhà tiwa kí la àbá ti mọ̀ wọ́n. Àyìn èèyàn ẹ bá àwọn ọmọ yìí dúpẹ́ lè ní wọn. Ẹ gbégbá ọpẹ́. Báyìí ẹ bá yọ gan ya gbowó ọpẹ́ ni. Ṣùgbọ́n kí wá ní ká ṣe. Ṣé ìjọba tó ṣe gbogbo wàhálà ń kọ́? Ká kí àwọn ọmọ iléeṣẹ́ ológun. Ẹ wò ó ká kí àwọn ọlọ́pàá ká kí àwọn fìgìláńtẹ́ ká kí ọ̀pọ̀lọpọ̀ ìjọ ìjọ ọlọ́run lẹ́sìn mùsùlùmí ìjọ ọlọ́run lẹ́sìn kìrìsìtẹ́nì ẹ̀yin baba aláwo mọ́nimọ́ni baba aláwo mọ̀yẹ̀mọ̀yẹ̀. Èèyàn máa jí sáàgùn àríṣẹ́ ẹ̀yìn o. Wòlíì àgbáyé àríṣẹ́ ẹ̀yìn ẹ̀yìn pásítọ̀ ló ní kọ́là àríṣẹ́ ẹ̀yìn àdúrà yín ti gbà ẹ mọ́ ju ẹ mọ́ yọ̀ ẹlòmíì jẹ́jẹ́ pé olúwa tó bá lè ṣe eléyìí ìwọ lámọ sìn ẹ̀yìn àfáà ńláńlá àríṣẹ́ ẹ̀yìn iṣẹ́ ẹ̀yìn yọ ẹgbẹ́ táwọn ọmọ ń bá lọ tán bá dé. Kílà àbá ti mọ̀ wá wí o. Ọ̀pọ̀ òjò ti rọ̀ ló ti fi mú o. Ilẹ̀ ti fi mú gidi gan o. Ṣé ẹ rántí àwọn ọmọ Chibok níjọ́sìn? Ẹ rántí àwọn ọmọ Dapchi? Oríṣiríṣi irú ẹ̀ ti lọ tá àgbọ̀n kankan nípa ẹ̀ mọ́. We have cause to give praise to God Almighty. Lórí ipò bá wa ṣe. Ìgbà mi wà tí n bá fẹ́ sùn lórí bẹ́ẹ̀dì inú ilé, inú mi ó sì bàjẹ́. Mi ò dẹ̀ ní inú mi ò ní dùn kọ́lé àmọ́ yóò sì wà nínú igbó ó yẹ wí ọ̀gẹ̀dẹ̀ ni wọ́n tẹ́lẹ̀ fún ọmọ yìí wo àwọn ìgbà tó jò bá rọ̀ lálẹ́. A ní suggestions tó pọ̀ fún ìjọba o ìlú wa ni àìtí ìríbòmíì lọ o ìjọba àpapọ̀ ẹ tẹ́tí o ẹ lísìn o. Èyí tẹ́ ẹ súnmọ́ ìjọba tẹ́ ẹ ní nọ́mbà wọn lọ́wọ́ ẹ rìkọ́ọ̀dù ẹ̀ lálẹ́ yìí ẹ sẹ́ǹdì ẹ̀ sí wọn.
1: Arúgbó ọjọ́ alágbára ńlá.
0: Kábíyèsí o ṣé o.
1: Atọ́ mi gbà yóò.
0: Ọlọ́run ọba mi àánú agbé ọga lónìí gbọ́.

0: ẹyin blogger eléyìí ṣe tán fi ń ṣe content ẹjọ́rí yín ó pé o. Àkọ́kọ́ suggestion àkọ́kọ́ àbí kí n pè ní observation fúnjọba. Ẹ tiẹ̀ jẹ́ káwọn ọmọ ẹ kọ́kọ́ ti ẹ̀ sinmi ná àwọn olùkọ́ tí wọ́n kó tán dé yẹn ẹjọ́ ti ẹ̀ kọ́kọ́ sinmi ná. Ẹ jẹ́ kíjọba wá ibi ọ̀tọ̀ fún wọn ná. Àtàwọn àtàwọn òbí wọn kọ́kọ́ wà níbì kan táwọn èèyàn ò mọ̀ wọ́n nílò ìtọ́jú. Ṣé n tí mò ń rí lẹ́yìn náà rí? With keen interest mo wò dáadáa. Different videos, different kind of pictures mo wò dáadáa. Ẹ rí bó ṣe ń jẹun hàn rárá. Ìlú yìí. Ọlọ́run sì ṣètò ìlú yìí dáadáa. Pé ká jí láàárọ̀ ká bọ́ sínú ìgbádùn. Vision tí mo rí fún Nàìjíríà pọ̀ gan. Irú àmọ́ ẹni tán bá kọ́ jí láàárọ̀ bí wọ́n kọ́ délé ẹ̀kọ́. Bó tẹ̀ kọ́kọ́ wà àti ẹ̀rí àrírú ẹ̀rí ẹ̀ kọ́kọ́ mu tí ìná. Wọ́n mú ńlé wọn, wọn mú ńlé wọn. Kí lọ mú èké fẹ́ràn? Àwọn bisikíìtì, ice cream, oríṣiríṣi àwọn nǹkan ló yẹ kí ìjọba máa pèsè.
1: Ẹnì kan ò mọ fáìdì lójú ọ̀run.
0: Àkọ́kọ́, bí ẹ̀kọ́ ò bá tiẹ̀ jẹ́ ọ̀fẹ́, àwọn nǹkan tó ṣojo sínú ẹ̀ gbọ́dọ̀ ó gbọ́dọ̀ rọ̀. Àwa tá à ń sanwó iyebíye owó ribiribi fáwọn ọmọ gan. Kí làwọn ọmọ ń gbádùn ńbẹ lẹ́yìn pé wọ́n ń kọ́ wọn nìkan. A sanwó lẹ́sìn, a tún sanwó extra lẹ́sìn. Nígbà bá sanwó nọ́mà ẹ̀ á.
1: Ayé wa mo rí ènìyàn.
0: Ẹ lólùfẹ́ mi, ẹ máa bọ̀ lórí ẹ̀rọ agbágbé lálẹ́ yẹn jájọ sọ̀rọ̀. Ẹ máa bọ̀ lórí ẹ̀rọ Facebook 32FM 94.9. Ẹ yá switch. Ẹ máa bọ̀ lórí àwọn aago. Ẹ jájọ sọ àsọyé pọ̀pọ̀ dáadáa lálẹ́ yìí jáde. Ó kàn yóò kàn mí. Ó kàn wá. Ó kànjọ kan gbogbo wa gbọ̀ngbọ̀ngbọ̀n ni. Ó bá àwọn ọmọ yìí yọ. Orun tán bá kọ́ sùn lálẹ́ ẹ mọ̀ jí wọn. Ẹ jẹ́ wọn jí lásìkò tó bá wù wọ́n. Ẹ gba àwọn onímọ̀ ṣègùn tí wọ́n mọṣẹ́ dojú ẹ̀. Ẹ gbà wọ́n sí wọn lọ́dọ̀. Ẹ gba àpátímẹ́ǹtì ńlá fún wọn. Ẹ jẹ́ wọn jẹ, ẹ jẹ́ wọn mu. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Iṣẹ́ diṣẹ́ rẹ ṣèyí ọmọ Mákindé. Olúwa ṣèyí Abiodun Mákindé. Ẹrù dẹrù rẹ báyìí ó yá wa gbé. Ibùbọ̀ ò jẹ́ gómìnà. Pásínálẹ̀ ń tó lè dáṣe ni. Ṣùgbọ́n agbára àtàṣe gómìnà ń bẹ lọ́wọ́ rẹ lénìí. Gómìnà ẹ lò. Àwọn pípò yẹn kọ́kọ́ nídìí total care.

0: O ṣeun.
1: O ṣeun.
0: Ìyá Elizabeth ni látọjọ.
1: Orin ọpẹ wa pọ̀ gan le.
0: Inú mi dùn.
1: Ayọ̀ mi kún.
0: Ọlọ́run ṣeun. Ọlọ́run tó sẹ́kùn wa dẹ̀rin tó bá wa dá àwọn ọmọ yẹn padà tó lùkọ́ wọn.
1: Ọlọ́run
0: ṣeun.
1: O ṣeun.
0: Jésù ṣeun.
1: O ṣeun.
0: A mọ yín ní títí ayérayé.
1: Àmì o.
0: Ẹ mọ bẹ́ tó bọ̀.
1: Ẹ ṣe màámi. Ẹ ṣe màámi. Ẹ ṣe o.

0: Hello, somebody. Eka Leo. Eka Lesa. Sir. Kile boru kanyi, sir. Omo ele ele aku orire o.
1: Ah, idonu so fula yo.
0: Adupe o.
1: Ayo su fulu idonu.
0: Adupe o.
1: Kama fien mara wa perere sira wa. Le aro yi. Nipa pe mori nani. Nipa ti ene kan so lori radio ka pe ka gbagbe e. Awon mo yen ti lo.
0: Ah.
1: Mo wa so fe ni yen pe ni so je bi Olorun ni.
0: So won lo Olorun ni.
1: Ti won lo Olorun ni. To so pe awon kan mo ni a gira wa ku orire ni pele Oyo lojede de Nigeria. Laaro yi mo so yen. En to ba listen si radio program mo da si yen. Mo ni a gira wa Olorun wo la gogo fina di ki o to ba de ni. A gira wa ku orire. Olorun si gba to si gba be.
0: Abe gbo nkan kan ti mo gba ni won ni awon masarasi kan wa ni apa oke oya. Won ni won didi gbe utuba dide lori e leni
1: na awon bi marun na pe mi lale pe ni omo lele so ri na so nto so laro yin wallahi ta won ni ga kira wa ko di ti do yo lo di Nigeria pe na omo yen won ni wo wa so ko won mo ti lo ka gbagbe re
0: ah
1: won mo ja ba won obi omo yen ninu je
0: elero kukuru leni ne elero kukuru ni
1: Idono subu layo.
0: Adupe o.
1: Ba ti dilo la ka lo mo se sara.
0: Eh, ki wa ni suggestion te ni fun joba lori ipada bo awon omo yi.
1: Ah, iya te ani se to so mo fogun odun. Iya to jo mo fogun osu. Onu ti o ba po mo, yo si leyin omo. Oni amo ke se gogo en to ba jiya ni mo nduro joro.
0: Kabiyesi Olorun.
1: Gogo awon omo tan wa jiya yi. Ki won si duro mo joro re bayi ni ndoku labe ijoba.
0: Biru nkan wo leyin wo biru omo ele ele ma lo iru nkan wo leyin wo
1: ah kan fun won ni free go free school won to fi pari o ti ya Nigeria niye abolo jere Nigeria
0: o ti ya Nigeria
1: abolo jere Nigeria ni
0: o ti da eh eni kan na tu wa nbi o eni kan na tu wa nbi 07055000 949 ah idonu subu la ni ipinle Oyo la le oni gbogbo wa anjo anjo ibi ti mo wa inu mi dun o je o lo lenu mi bo be si dunu ayo mi kun gan hello
2: e ka le
0: sa baba
2: gbogbo ipinle Oyo la ku orire
0: aku orire ah orire ni o
2: orile Nigeria la ku orire
0: aku orire o
2: Tinubu
0: aku
2: orire Makinde o ki won ku orire o
0: Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ń kọ́ ẹ̀ kí wọ́n kú orí.
2: Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ bẹ́ẹ̀ ni ó pé aláìlúwà ni ó gbọ́ṣọ́ ọkùnrin rẹ̀ o.
0: Ọba sọ̀hún.
2: Gbogbo àwọn ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ ń kí wọ́n pé wọ́n kú orire o. Gbogbo àwa bí a mọ pátápátá ló kí sí àwọn orire. Gbàdúrà lórúkọ Jésù tọmọ
0: ìbọn ọwọ́ rẹ̀ sọnù. 07055000 aku orire aku ayo inu wa dun ayo wa kun hello somebody
3: baba adele ara wa ni
0: ijile aku orire
3: ah se fe ori
0: be na lori emi la oni ah orire nla ni o be ni o ye ka dupe o
3: ara
0: san
3: akegun fe
0: o fe o
3: ija ko gbe wa lo
0: o ye ka dupe
3: ah dupe fun baba wa Tinubu o dupe fun se governor Seyi Makinde na
0: be ni
3: won ba de ti o po to ko re obaje
0: mo
3: ba ti so fun gbogbo awon woli atawon afa ati gbogbo abi amaye abi omo orun
0: ta kabiyesi
3: gbogbo awa na ta fi adu aran ijile lo ta fi na won lowo
0: ah
3: oni je age o
0: ami o
3: Ami o.
0: Ese o.
3: Ese o. Ese epo adu ti Oyo state.
0: Ese.
3: Olorun o ju teyin na.
0: Ami.
3: Awa be baba wa Tinubu. Won jo iya ta won omo e omo di won ji ya re o.
0: Kai.
3: Iya ti won omo di won ji ya re o. Ti won wa se ntoto fa won omo o. Lati primary school ti won fi de le giga. Adajo omo odun meji ti o ri ni re ri. Olorun si so lo to so bo ti
0: nkan si. Olorun
3: dola to da o
0: ojo
3: nti Olorun
0: gbogbo
3: abi amaye ani ko ju sun fun
0: Olorun ese o ese adupe o ese o baba ojo ni tin a ku orire a ku ayo a ayo nla ni fun kule oyo ayo nla ni o. Hello somebody e ka le o
4: ko mi ade ni lati muslim ibadan
0: 32 fm lewa 94.9 an ba omo yi yo ni o
4: a ku orire o
0: orire ni
4: Egbunima to ni ru e mo pele Oyo.
0: Amina, Amina.
4: Nkan te mi le gbajoba moran fa awon omo yen ni pe inu scholarship yen o ye kan fun won.
0: Hmm.
4: Kan de fun awon obi omo yen ni owo gidi tan fi mo toju won.
0: O fi mo toju won.
4: Ya tan fi mo toju won.
0: Hmm.
4: Ko ye kan mo yo ti di ya kankan mo.
0: Ko ye kan o di ya kankan mo.
4: Bẹ́ẹ̀ni wọ́n ti yà tán jẹ ní kó jẹ́ pé náà ti jẹun ká mọ́ tún jẹ́ yàmọ́.
0: Àmì ò ọlọ́run jẹun jẹ àmọ́. Ẹ̀lọ́ ẹ̀ka alẹ́ o.
5: Ẹ̀lọ́ ẹ̀ka ṣùgbọ́n.
0: Ìyá ẹ̀ka alẹ́ mà.
5: À kú oríire o.
0: Oríire mọ̀ ni.
5: À kí ọba gbà bí o.
0: Ọlọ́run ṣeun.
5: A kí bàbá wa Tinubu o.
0: Wọ́n a dúpẹ́ o.
5: A kí ẹnjiníà Ṣèyí Mákindé o. Gbogbo abiamọ ayé gbogbo kristẹni gbogbo muslim gbogbo ẹlẹsìn àbálá ayé akú oríire o.
0: Oríire ni o.
5: Èmi sẹ́kù lẹ́yìn mọ́ o.
0: Àmì o.
5: Ìjọba wa ìdàpọ̀ ẹ bá ní bẹ̀rù àwọn ọmọ ẹ̀kọ́ ọ̀fẹ́ ni kí wọ́n ní right from now títí tí wọ́n fi parí university. Èyí tí wọ́n bá lè ràn lọ́ọ̀nù èbú kí wọ́n ràn wọ́n owó ń bẹ owó ń bẹ. Ọlọ́run ló pe tí wá ń yà.
0: Àmì.
5: Orúkọ mi ni Ìyáàfin Àjàdí láti Àgbọ́fin AC.
0: O ti dá ẹ ṣe o, Ìyá Àjàdí Adúpẹ́ o. Hello. Ohun rẹ pẹ̀lú Sẹ̀kẹ̀rẹ̀.
6: Sẹ̀kẹ̀rẹ̀ dárò ní ẹgbẹ̀rún ẹgbẹ̀ pa.
0: Ojú òní ti ọ, akú oríire o Sẹ̀kẹ̀rẹ̀.
6: Akú oríire bí a fẹ́ ayọ̀ o.
0: Ayọ̀ ńlá ni o.
6: Mo bá ọ̀gá ara mi Mákindé mo bá wọn yọ̀ wọ́n kú oríire.
0: Oríire ni.
6: Ilé ìbàdàn lónìí. Mo bá náà kú ni o.
0: Ọlọ́run ni o.
6: Ọlọ́run ìta ni ìwé ẹ̀mọ́ o.
0: Amina.
6: Wọ́n sì ń kàtó jọ bá ọmọ yìí wọ́n gbọ́ títí yá lásán.
0: Ó ti dá. Hello. Hello.
7: Ẹ̀ka alẹ́ o.
0: Ẹ̀ka àmọ́ lẹ́ orúkọ yín láti bó o.
7: Akọ̀mọ̀ dúpẹ́ o, ayé lọ́wọ́. Orúkọ mi ni Jeremiah Adéyẹmọ láti ìlú Òkèhù.
0: Òkèhù.
7: Yà.
0: Ẹ ǹlẹ́ sà.
7: Àṣé tí mi ò yẹn bá dùn, ó mọ ikú yàn.
0: Ebigo ò ní pààyàn gbogbo ara èèyàn mọ inú èèyàn mọ dùn. Ẹ mọ̀ bí ìgbà tí wọ́n gun ẹ sínú èèyàn ni wọn ní kọsẹ̀.
7: Ó dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ní járe irú ẹ̀ mọ́ o.
0: Àmì o.
7: Ó dá ọ sà.
0: Bàbá nǹkan ò ní ṣe yín, ṣókí lẹ ṣe. Hello, hello, sir. Hello.
8: Hello, sir.
0: Ẹ̀ka alẹ́ o.
8: Dari Adébáyọ̀ náà ló pè padà láti ìrù wa.
0: Ok, bàbá.
8: Àmọ̀ràn kan nínú tó fẹ́ mú wa kún ó dákun nítorí Ọlọ́run ètò ààbò orí ìpínlẹ̀ wa ṣe kókó, orílẹ̀-èdè yìí ṣe kókó, pàápàá jùlọ ilé-ìwé. Wọ́n dákun nítorí Ọlọ́run kún ó bá wa ṣètò ààbò sí gbogbo àwọn ilé-ìwé pátápátá. Nínú ìbẹ̀rẹ̀ láti primary tí tó bẹ̀rẹ̀ institution.
0: Ok.
8: Wọ́n wá ṣètò ààbò síbẹ̀ wọ́n dákun. Lágbára Ọlọ́run ewé eléyìí ò ní ṣẹlẹ̀ mọ́ o.
0: Àmì o.
8: Gbogbo àwọn ọmọ wa ò sì ní sọnù lórúkọ Jésù. Ẹni ẹ̀ pé tó.
0: Ẹ ṣé o.
8: Gbogbo ẹ̀yin olólùfẹ́ pátápátá ní kí o.
0: A ṣé o.
8: Àwọn ọmọ ní sọnù àwọn abiyamọ àní pàdánù àwọn mọ.
0: A dúpẹ́ o. Hello sà.
9: Ẹ̀dọ̀ ẹ̀kọ́ ètò.
0: Ètò ní orúkọ yín láti bó sà.
9: Orúkọ tèmi ni Habib Sadọ́là láti pẹ́ kòkòrò nínú ìwò.
0: Láti.
9: A dúpẹ́ o láti pẹ́ kòkòrò nínú ìwò.
0: Láti wò ó ké.
9: Bẹ́ẹ̀ni akọ oyè káwọn ọmọ ìdáǹtú lẹ̀ yìí o.
0: Ẹ wo oríire ni. Oríire
9: mi. Ìwé ìṣẹ̀lẹ̀ lọ́sí ti yọ̀ láti ọ̀nà ọkọ̀
0: mi fẹ́
9: ní ẹ̀yọ̀ bàbá láti ọ̀nà.
0: Àmì àmì.
9: Wọ́n ní ìjáwà náà ni wọ́n ní jẹ́bi wa o.
0: Àmì o.
9: Ìjọba bó wá ṣe tọ́já káwọn ọmọ ni o. Wọ́n kọ́ ní Kọ́lásí ẹ̀kọ́ ọ̀fẹ́ bíi tí wọ́n jáde yunifásitì. Tọ́lá wọn jẹ́ kí yọ wọ́n lè ṣe pọ̀ o.
0: Àmì o. Hello.
10: Hello, ẹ kálẹ̀ ẹ̀kọ́ ètò.
0: Orúkọ ti ń gangan.
10: Ìgò
0: lát
10: Ọ̀gá, ìdájọ́ náà ò dún.
0: Ìyá.
10: Tọ́lá pẹ́ gidi ni.
0: Ọpẹ́ ni o.
10: Ọpẹ́ ńlá ni Adúpẹ́ lọ́wọ́ ló sọ àwọn ọ̀rọ̀ láti àlàáfíà.
0: aba gomina na yo aba gbogbo eyan ipole oyo yo
10: ata fi glante ata wa die so gba wa ta
9: ekun to bo
0: adupe o e ti o
10: ata to rori ekun to bo
0: e ka ki ku orire ni
10: ijile
0: eh
10: awon omo awon obi awon omo yen
0: hmm
10: erin ti erin yo ti gba enu won bayi
0: ah
10: yi to ba tun sunkun ekun ayo lo tun sun
0: hmm
10: ekun dunun lo tun sun tori ko si mese ri won ti omi o tun bo lojo obi yen
0: ah
10: ah e omi kokon bo lojo e na
0: eh
10: ama ekun ekun dunun ni ka tun kakun
0: etida e se o hello
11: oyela di abiodun lati madina adibori lo ko mi
0: ore mi bo ni
11: awon mare o amo korire o
0: orire mo ni
11: inu mi n do de bi pe mo celebrate e
0: ah oya dawo e mo te ba bi mo tun to ye ke ye dawo e ni
11: celebrate e gan ni
0: mm
11: ase en to suma mi n de mo tin mo lati joy
0: iro ni o
12: I'm going to go to the house. Pastor lati Muslim.
0: Pastor kini?
12: Pastor ayo.
0: Eh.
12: Adupe lodo. Adua tan tin gba ti se.
0: Oluwa seun.
12: Adupe lodo mari Olorun.
0: Kabiyesi.
12: Oni ka ma adupe.
0: Adupe ni. Ope na la ndu lowo yi.
12: Ni gomina gan e pon lugu bi president gan e pon adua won ti gba.
0: Hmm.
12: Adua won se kini o?
0: O gba o.
12: Ẹjọ́ ọmọ rí gan lé ní báyìí látò ní kúrò àwọn àwọn tí ń ṣe wọ́n lànà báyìí. Bí gómìnà gan tó náwó bẹ́ẹ̀ ló náwó wọ́n ti ń ṣe wọ́n lórí báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí.
0: Lọ́wọ́lọ́wọ́ báyìí.
12: Lọ́wọ́lọ́wọ́ báyìí olúwa ṣe ń bẹ díẹ̀ mí ẹ̀mí àdúrà wa gbà.
0: Àdúrà wa gbà olúwa ṣe o.
12: Olúwa ṣe
0: wọn ni kan o. Ami o, ami o, ami o. Yesu Oluwa wa. Hello. Hello. Hello. Yes.
12: Kale,
0: Olorun seun.
12: Ah, Olorun je wa agbara re fun mi dun. Ah, mi dun ba o. In fact, bo se ri feminine ki mi o do te di body down. Then we should know ba pe o se ri fun gbogbo awon eyan. Ah, Olorun ba o pe nla ni.
0: Ope ni o. Ope ni.
12: Olorun je wa agbara re fun wa.
0: Ope ni o. Ope ni o.
12: Oluwa se.
0: Ope ni o, ope ni o. Hello.
13: Hello.
0: Oh.
13: Iya Elizabeth na ni na.
0: Oh.
13: Gbo imoran temi kan fe fun awon ijoba wa. Won ni pe kan jo awon omo yen, won popo ba wa toju won na.
0: Hmm. Ododo oro. Ki won kokko ba wa toju won na.
13: Won popo ba wa toju won. Papa ba wa toju won kan gbe won lo si ibi to ti fun won ni medical care to da to tun wa toju won atori awon oluko won yen ori nkan ti se agbo ara awon omo yen
0: eri video yen
13: ta nkan ti se agbo ara awon eyan won yen o kan toju won na o ba se fun won ìtọ́jú ni kan kọ́kọ́ bá wa fún wọn kan jọ. Apẹẹrẹ Gọ́vnọ̀ Ṣèyí Mákindé.
14: Kí wọ́n kọ́kọ́ wà òkè iná.
13: Kan kọ́kọ́ bá wa tọ́jú wọn. Kan bá wa tọ́jú wọn ni àkọ́kọ́ báyìí. Kan kọ́kọ́ bá wa gbé wọn lọ sí ọ́fíìsì kan lọ tọ́jú wọn. Kan lọ rẹ́sì kan sì tọ́jú wọn.
14: Kí lẹ rí tẹ́ ẹ fi sọ bẹ́ẹ̀ yẹn?
13: Ní ògidì 56 days. Nínú igbó pẹ̀lú gbogbo àwọn ẹfin àwọn ẹ̀fọn gbogbo ẹ̀ ìjìbú. Wọ́n ní ìdí ìtọ́jú o. Wọ́n jọ torí Ọlọ́run. Kíkọ́ ẹni tó bá súnmọ́ gọ́vnọ̀ wa tí wọ́n bá ń gbọ́ báyìí.
14: Wọ́n ń gbọ́ gómìnà. Gbogbo rédíò gómìnà ń gbọ́ lálẹ́.
13: Kán lọ bá wa tọ́jú wọn o. Wọ́n ní gbogbo wọn wà fún báyìí. Wọ́n jọ. Wọ́n bá wa tọ́jú wọn. Ọlọ́run á ràn wọn lọ́wọ́.
14: Àmì o, hello, ẹ kalẹ̀ o.
15: Ẹ kalẹ̀ sà, ẹ kalẹ̀.
14: A kú oríire o.
15: Oríire lámọ̀ ni. Oríire lámọ̀ ni ká máa dúpẹ́ gidigidi jáyìn.
14: Ọpẹ́ ni
15: o. Ó lọ́run ó lè bàa mọ̀ wípé inú wa dùn a sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Kíní kan wá ń sọ. Àwọn èèyàn dúpẹ́ wọ́n pé pẹ́sidẹ́ǹtì wa Tinubu wọ́n dúpẹ́ lọ́dọ̀ rẹ̀. Wọ́n dẹ̀ ń sọ fún wọn, wọ́n dẹ̀ ń pe gọ́vnà wa Ẹnjiníà Ṣèyí Mákindé. Wọ́n dúpẹ́ lọ́dọ̀ rẹ̀. Káàkiri àárẹ̀ ni mẹ́sàn-án Sunday Igbòho tó kọ́kọ́ dá igbó lu. Kíni ká kò kẹ́ mẹ́nu bà á. Kò dá. Mo rò bẹ́ẹ̀ ni o. At least a gbọ́ pé àbáyé Sunday Igbòho lọ́kọ́ dá igbó lu tó pẹ̀lú àwọn ọmọ ogun ẹ̀ ni a lọ síbẹ̀. Àìsí ẹ̀kọ́ ni sà.
14: Báyà ṣe jọ gbọ́ àjọ gbọ́ bẹ́ẹ̀ náà ni.
15: Àjọ gbọ́ bẹ́ẹ̀ bó ṣe rí gangan nìyẹn.
14: Àwọn
15: èèyàn wá mẹ́sàn-án rẹ̀ mọ́, mo ò lẹ́nu bà á mọ́. Mo ò ṣe ẹ̀sọ́ pa rẹ̀ mọ́ bí ẹni pé Tinubu gangan ló gbẹ́wò ogun wọ̀. Ẹni tèmi ó kẹ́sí sí arígbogbo báwọn èèyàn ṣe ń sọ yẹn.
14: Mo
15: ṣe sọ nípa rẹ̀ rárá. Tó bá ń gbọ́ kò lè da. Infact tó bá ń gbọ́ kò lè da rárá pé àwọn èèyàn ṣe.
14: Wọ́n àti ẹ̀dá kọ̀ ń.
15: Wọ́n àti ẹ̀dá kọ̀ ń. Infact èmi yìí gidi mo yìí ga. Torí ọmọ tí Ọlọ́run ló máa rè tó gbé kalẹ̀ fún ìrànlọ́wọ́ wa ńlá ni. Ó dẹ̀ yẹ ká lè máa dúpẹ́ lọ́wọ́ òun náà because òun la tó gbọ́ pé ó dúró lọ pẹ̀lú àwọn ọmọ ogun ẹ̀ káàdì ẹ̀ gbọ́ pé wọ́n yan àwọn ẹ̀ṣọ́ rẹ̀ kẹ́ pàpà níbọn àìsẹ́kọ́ ni.
14: Jẹ́
15: ká gbọ́pẹ́ yan àwọn ẹ̀ṣọ́ rẹ̀ níbọn tí mo wọlé. Ọlọ́run tó rẹ̀ tẹ́ bá rí owó bòbóró tó bá ti pọ̀ mẹ́rù tí gbàjá bandit yẹn yìnbọn tí bàbá rẹ̀ máa tẹ́ bá ṣe bẹ́ẹ̀ kú kí lá máa wí
14: lónìí. Adúpẹ́ o.
15: Báwọn yóò ti máa dúpẹ́ lọ́wọ́ Tinubu. Wọ́n máa dúpẹ́ lọ́wọ́ Ẹjẹ̀rẹ́ Ṣèyí Mákindé lẹ́nu.
14: Adúpẹ́.
15: Mo jẹ́ ní rántí ti ẹ̀ mọ́ rárá.
14: Adúpẹ́ o.
15: Ó dá ó yẹ ká ń sí rẹ̀. Adúpẹ́ o. Káde ma dúpẹ́ lọ́dọ̀ òun náà gan.
14: Adúpẹ́ o. Hello.
13: Bọ́ ṣe yẹ kórí náà ni bàbá yẹn sọ yẹn. Adúpẹ́ lọ́wọ́ owó bàbá Dami.
14: Ó ti dà.
13: Sunday Igbòho gbowó ṣáájú sí kíbi tó bá wà báyìí. Adúpẹ́ lọ́wọ́ rẹ̀ ó kù.
14: Ó ti dà, ó ti dà. Ẹ ṣe o.
16: Ó ṣalẹ̀ lákìtàn. Mo rẹ́gbẹ́ mi.
14: Hello.
16: Àwọn pọ̀ fún jẹ́.
14: Hello.
16: Mo rẹ́gbẹ́ mi.
14: Ìpẹ́lúrẹ́lú làwọn lálẹ́ òní torí gbogbo inú èèyàn dùn. Inú àwọn èèyàn dùn wọ́n fọpẹ́ fọlọ́hún.
16: Èmi ò ṣe níyàn.
14: Ọpẹ́ là ń fọlọ́hún lálẹ́ òní lórí ètò tá a pè lálẹ́ ìbọ̀bù ẹ̀.
16: Ọyẹ ẹgbẹ́ mi.
14: Bàbá fi yín ìràlá ìfẹ́ Ọlọ́run kó dé díẹ̀ ni.
16: Kóhun fún.

0: Hello, somebody. Hello. I'm here. Anija yina gbe o.
1: Anfani se fun wa ile ise yo ni jona to bo tan tin oda.
0: Ami, ami.
1: O wa baba mi Sunday omo gbogbo iku gbagbere anu gbagbere. Binu gbogbo wa se nlo lo kan wa fu.
0: Iku
1: ni pe ko di se mi re.
0: Ami o.
1: Omo lo do ni o fun lenu gbogbo atalafia.
0: Enele
1: ni ni ji se re.
0: Ami o.
1: O wa se fun afola bi la to mi adu alagbede ni.
0: O ti da.
1: Baba mi mo senator. Ta ni loyo state. Ata won retu. Senator Naribu alaga local government.
0: Ni kaluku lokan ni won so jade
2: ibaje
0: tori pe inu gbogbo wa dun pupo
2: won ba ti ja wa si wo
0: igba mi wa ti ma fe jeun le pe lawon omo mi
2: olorun ti o
0: a woju won bayi ma si ni ah olorun
2: jiji eje
0: amo kan si nbe nbe kan awon obi won o je won o le wonu
2: omo pa lowo wa eje so
0: omo ran ti pe o je ti mu seda hello
3: hello
0: o
3: jile
0: yes ma
3: e mo nkan ni
0: mi o mo o
3: àwọn ọmọ mi lọ́wọ́ báyìí bàtẹ́ máa sunkún
0: kábíyèsí
3: omi àgbà níwájú ọlọ́run àti èèyàn ẹgẹ́ mọ̀ pé ọ̀rọ̀ àwọn ọmọ àti àwọn ọmọ ẹ̀ ó mọ̀ mú kí n rí kíní fífi tó ga ọlọ́run ẹkún ni
0: wà
3: ní àá nínú àwọn ọmọ kéékèèké tí mò ń wẹ̀
0: yìí nínú kò bá o lé yìí
3: nínú akíjù
0: Ọlọ́run ṣe o.
3: Mo fẹ́ gbàdúrà láàárọ̀ ẹkún ni.
0: Láìsí pé wọ́n kó wọn wo ọkọ̀ tí wọ́n fẹsẹ̀ rìn.
3: Ẹ wo Ọlọ́run ṣeun.
0: Ọlọ́run ṣeun. Gbogbo náà lájọ́ ń ronú jinlẹ̀
2: dáadáa.
0: Màmí ti bá fẹ́ mọ̀ wàrí mọ̀ wàá mọ̀ ní mọ̀ bá yí dúpẹ́
2: o.
0: Àwọn ọmọ kan ní bẹ́ àdúgbà mi wà tó tù bá rọ̀. Tó tutù bá mú. Bá ti fẹ́ mọ̀ bóra mi bá wọn tó àwọn kan sì ń bẹ́ níbì kan.
2: Lọlẹ̀ àṣírí
0: wa. Ní pé àwọn ọmọ àwọn kan dẹ̀ ń bẹ́ níbì kan. A tún gbóhùn àdúrà sókè olúwa bá wa tún wọn lẹ̀. Wọ́n jẹ́ wọn ó gba bẹ̀ lọ ọ̀run àrèmọ́ bọ̀.
2: Bí ìdáhùn ẹ̀bì àdúrà.
0: Kábíyèsí bá a mú wọn dé.
2: Ó sọ ọ́ di tẹ́sí.
0: O ṣí Ọlọ́run tó ò dá àdúrà wa sí wa láyà. Tó o gbàdúrà wa tó o gbọ́ ìpè wa.
2: Tó
0: o gbọ́ ẹkún àwa aláìlẹ́nì kankan. Tó o gbọ́ ẹkún wa tó o gbọ́ ìgbé wa. Tó o gbọ́ wípé akẹ́pẹ́ ọ́ tó o sì dá wa lóhùn. A kábíyèsí ògo ni forúkọ rẹ̀. A yàn ọ́ lógo oṣí Ọlọ́run.
2: Ìwọ́ tó lójú.
0: Oṣí Ọlọ́run oṣí Ọlọ́run.
2: Alayọ̀ Ọlọ́run ló.
0: Ò já mọ́ kọ́ lérí fẹsẹ̀ jọlẹ̀. O jẹ́ kí ká ní.
2: Lára wa.
0: State money lórí wọn. Àkàn wọn kàn ní kí wọn amọ́nu wọn náà.
2: Jájọ́ kí ẹ jẹ́.
0: Láàrin ijọ́ kan jọ́ méjì á ti gbàgbé.
2: Onídúró mi ẹ ṣeun o.
0: O ṣí Ọlọ́run. Kábíyèsí o ṣe.
2: Lọ́rọ̀ mi ẹ mà ṣe
0: o. O ṣe o.
2: Mo jẹ́ èèyàn ló ń dúró ni wọ́n á ti máa sọ̀rọ̀.
0: Kábíyèsí.
2: Mo jẹ́ ènìyàn ló ń dúró ni wọ́n á ti sá lọ.
0: Ẹjọ́ gbogbo àtà bá ń pè tá a bá ti pè tẹ́lẹ̀ mọ̀ jẹ́ ká tún pè mọ́. Ẹjá fáwọn ẹlòmíì láàyè káwọn náà ráyè pè. Ẹjọ́ rọ̀ Ọlọ́run. Mo bẹ̀ yín ẹjọ́ ẹjẹ́ ká fáwọn míì náà láàyè. Tó bá ti pè lẹ́ẹ̀kan pè lẹ́ẹ̀kan.
2: Kì í ṣe.
0: Mọ́ tún pè padà mọ́ jọ tó rọ̀ Ọlọ́run mo fọlọ́run bí
2: ọ. Lẹ ṣe dá mi sí o.
0: Hello. Hello sir. Hello ma.

0: Hello, somebody.
1: Hello, sir.
0: Yes, ma.
1: Orúkọ mi ni Mama Tairo láti Nọ́míyà.
0: Ẹ ǹlẹ́ màá mi.
1: Yes, sir. Ẹ wo, in fact, ó ń pò tó pè mí. Orí ẹ̀rí àwọn kan máa tẹ̀mí ọ̀rọ̀ rè kankan lẹ́nu rárá. Bàbá kan ń sọ lẹ́jọ́ mi ní ọjọ́ kan. Ó ní ẹ wo ẹgbàgbé ń sọ àwọn ọmọ yẹn. Ó ní ó láwọn ọmọ yẹn gbàgbé wọn. Mo wá sọ fún bàbá yẹn ni, ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. Omi tí Ọlọ́run ó bà gbàlà, Ọlọ́run ó gbàlà. Àbẹ́ ìwà rí ní Ọlọ́run ṣe báyìí.
0: Ọ̀nà ara ló gbà yọ sí gbogbo wa o.
1: Àwa dúpẹ́ lórí àwọn tó ṣiṣẹ́ yẹn tó jẹ́ kí ọmọ yìí jáde. Gẹ́gẹ́ bí àwọn bàbá àtàwọn mọ̀mọ́ ṣe ń sọ.
0: Bẹ́ẹ̀ni.
1: Ó yẹ ṣáájú.
0: Yìnyín kẹ́ni ṣe mí.
1: Àwọn ológun ni o, àwọn ìlú ẹkùn ni o. Bàbá, ó yẹ kí ìjọba dúpẹ́ lọ́wọ́ wọn ká yìn wọn kéèyàn gbé òṣùpá káre fún wọn. Ó lè ní o.

0: baríkà fáwọn òbí àwọn ọmọ yìí.
1: Àrẹ tó bí mà ń la.
0: Baríkà fún gbogbo àwọn ọmọ yìí tí wọ́n dé.
1: Àrùn kan má ṣe ìyá ọmọ.
0: Wọ́n lọ láyọ̀, wọ́n bọ̀ láyọ̀, ojú wọn ó ti rí.
1: Baríkà rẹ̀.
0: Imagination tó ń bẹ lọ́kàn tèmi ń sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún mi lọ́kàn pé ọmọ yìí ó ti rí nǹkan gan. Hello.
2: Hello, a kú oríire o.
0: Oríire ni o.
2: Ogun Tọ́lá ti ṣẹ́ Lọ́yọ̀ State òní gbérí mọ́ o.
0: Àmì o.
2: Bàbá níwòyí ọdún tó lọ, ọmọ ẹ̀gbọ́n mi kan ó wà lákàtà wọn lá ló máa kọ́dún kan tó tún wọn lẹ̀. So mo ní ìrírí àwọn tí wọ́n gbé èèyàn wọn yìí ó ti ṣẹlẹ̀ sáǹtí mi rí. Ọmọ wọn nímọ̀ oṣù kẹta ọdún tó lọ lọ́njì 27 ní Kogi State. Inú ìdúnáwọ̀ kó wọn lọ́njì 27 March, wọ́n tún wọn sílẹ̀ ní July 11 ní
0: Lọ́njì.
2: So gbogbo ìgbà yẹn tó tútù bá mú nínú ilé máa sún ẹkún torí àbúrò mọ́ mi ní ẹni tó gbé ọmọ ìyá ó dẹ̀ jẹ́ ìyá fún mi torí mi níyà mọ́. Máa sún ẹkún pé ọlọ́mọ nínú igbó nínú òtútù. Ọmọ tí mò ń sọ yìí ti parí Air Technology àwọn school àwọn EdTech wọ̀nyẹn.
0: Ó ti
2: parí ní last year yẹn tó fi gbé. Máa sọ àwọn ọmọ kéékèèké yìí á ṣàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá Olúwa ṣeun.
0: Olúwa ṣeun
2: gbogbo àwọn tí Ọlọ́run lò láti ṣe atọ́nà bá ọmọ yìí ó ṣe wálé. Ọlọ́run á túbọ̀ wà pẹ̀lú wọn.
0: Àmì o.
2: Ẹkún ètò orúkọ mi ni abilékọ Johnson Florence.
0: Ó ti dá a mọ̀.

0: ètò ìlera lórílẹ̀-èdè Nàìjíríà ní kíjọba kó tún mú yányán dáadáa.
1: Ọlọ́run ọba.
0: Ó dá ipá wọ èèyàn fẹ́ nígbàgbọ́ nínú ẹ̀.
1: Látọjọ́ náà.
0: Báwa ni wà ń bí?
1: Àwa méjèèjì ló.
0: Mo tọ́jú gbogbo apapọ̀ ní gbogbo apáta ni nǹkan ń ṣe.
1: Àlàjì làǹbà ẹ̀ka ọjọ́ mi lójú.
0: Mo mọ̀ bẹ́ nílé àmọ́ lálẹ́ ikùn sóòrùn.
1: Kò tí ì sí pápá sí nígbà yẹn.
0: Kán jọ nítorí Ọlọ́run ká fi wọ́n lọ́kàn balẹ̀ kí wọ́n jẹ́ wọ́n sùn.
1: Èyí tó yàgbẹ́ sí ọmọ Àlàjì làǹbà.
0: Ẹ wo kí wọ́n jẹ́ wọ́n mọ̀ jẹun kán mọ̀ mú.
1: Gbogbo wa.
0: Ká pe àwọn onímọ̀ ìṣègùn ẹ kó ogun wọn lọ síbì kan.
1: Àǹbá ìkà tó yẹ kí máa rẹ jú.
0: Àwọn òbí wọn wà pẹ̀lú wọn.
1: Láma sunkún.
0: Wọ́n bá náwọ́ sí ṣinṣin ẹ fún wọn jẹ.
1: Láàbì àmà.
0: Wọ́n bá náwọ́ sí iyán ẹ gún fún wọn lẹ́sẹ̀kẹsẹ̀.
1: Ẹjọ́ ọ̀run
0: mọ́mọ́. Wọ́n ti fojú wí náà nǹkan.
1: Àmọ́ wípé o.
0: Hello.

ẹ mọ̀ pórí ọ̀fẹ́ ni pé kéèyàn gbàdúrà kádùá gbà àwọn kan ti ń tẹnu mọ́ àdúrà kan láti bí ogún ọdún tán sì ní olúwa gbà olúwa ṣe yóò lórí òkè gbogbo orí èkè náà ti lọ lólúwo dẹ̀ dáhùn kí ni òjò dáhùn yóò nídìí tí yóò jẹ́ kólúwa dá wọn lóhun àìmọye ilé alú àtọwọ fẹ lómìn tó nǹkan dáwọ fún rárá ẹ aláwò ṣe aláwò ṣe aláwò bá ń ṣe aláwò bá ń ṣe tó fa tẹsùbá fàfàfàfàfà tí ò sì torun kankan ọlọ́run mi ṣe ká o eré ni lọ́dọ̀ ọlọ́run lójoojúmọ́.

ọgbọ́n ni mo fi mẹ́ta yìí lọ bá àtàdógún ni mo fi mẹ́ta rìn lọ́jọ́ mu máa wá fowó lọ́mọ fẹ̀mí lọ nìyẹn kọ́ bá ti ilé rẹ̀ kẹ́yọ kí mi rí ogún yẹmí mi yéèrè làárẹ̀ mi o.

0: náwó nígbàjá. Dàgbọ́lù oríyẹ ò ní burú láéláé. Dàgbọ́lù bàjá. Apàdà sí burúkú oníkan ìmọ̀ sáámi.
1: Hello, ta ló wà bẹ́ẹ̀ kalẹ̀ o? Hello. Hello. Bóyá ìpè láti ògbómọ̀ṣọ́ tí mò ń retí.
0: Òkèrè rẹ mọ̀ wá mọ̀ gbọ́.
1: Àjí kan mọ̀ ní.
2: Àjí kan balẹ̀ rẹ̀ wà mẹ́rẹ̀.
1: Kí là ó máa.
0: Èmi
1: kò rẹ̀.
2: Ìyẹ́lẹ́ ní ìdámọ́ra pápákọ̀ rẹ̀ àdínú. Bá mi nílé.
1: Ìdùnnú ṣubú láyọ̀.
0: Ọkẹ́lẹ́ka ọ̀bọ̀ mọ́ mú gègé àdó.
1: Ayọ̀wọ̀ ò ní dìbànújẹ́ láṣẹ ìdùnmọ̀ rẹ̀.
2: Ìdùnmọ̀
1: rẹ̀ ní kọ̀ọ̀kan. Ìrìn ń bẹ lẹ́sẹ̀ bàbá alájọ wa. Ètò kan ń bọ̀ láìpẹ́ tó máa gorí agbágbé. Níbi tá a ti máa mú ọjọ́ ajé gangan kò ní sọ. Wọ́n ní wọ́n pé wọ́n sọ pé ẹ̀ẹ́ngi ní kànkànkàn. Yóò tatágùn láàmú gidi gan.

àbúrò mi Bọ́lájí Akin pẹ̀lú bò ni ṣe mọ̀ bọ̀. Lórí ti wà lọ́la. Délé Akínbọ̀dé délé ìjìnlẹ̀ 08024043067. Ìnọ́mbà tẹ́ fi bá mi sọ̀rọ̀ 08024043067. Lágbára lọ́wọ́ náà ayọ̀wọ́ ò ní ìdìbànújẹ́. Òkè òkè láàmú lọ o. Ẹ ṣe tẹ́ bá darapọ̀ lénìí. Láti pàdé nígbà mi. Thank you, I love you, good night.

0: wọn ò ní mọ. So you are dealing with the root, with the branch.
1: Àwọn ẹ̀ka ìjìnlẹ̀
0: instead of dealing with the root.
1: Gbọ̀ngbẹ́ gbọ̀ngbẹ́.
0: Àwọn ènìyàn ló ń wò pa ló ṣe á. Ìpìlẹ̀ ló ń ti ọ̀tá sí ọ. Ìpìlẹ̀ yóò sọ ọ̀rẹ́ gan di ọ̀tá. Ìpìlẹ̀ yóò sọ ẹni tó gbẹ́kẹ̀lé dẹ tí ó dalẹ̀ rẹ. Ìpìlẹ̀ á mú kí ọkọ tó fẹ́ràn rẹ pẹ̀yẹ dà.
1: Ìpìlẹ̀
0: á máa lọ bá ọmọ ológo jà. Á jẹ́ kó ọmọ tó mọ̀wé dẹ tí ò mọ̀wé mọ̀. Ìpìlẹ̀ á máa wọnú ọrọ̀. Á tẹ̀ jẹ́rùn. Ìpìlẹ̀ là ń sọ yìí. Mo wọnú ìpìlẹ̀ rẹ lọ. Pẹ̀lú agbára àdúrà. Gbogbo ìpìlẹ̀ tó lòdì.
1: Every 40 foundation.
0: Ṣé ìgbẹ́dìde.
1: Against the
0: limit. Kó gba ìwòsàn.

0: ìsinmi ni ìṣubú wa. Ó ní òní jẹ́ kí n ráyè sinmi for now. Nítorọ̀ tó ń ṣe wọ́n lẹ̀ wá yẹn. Mo ti break record. Mi ìdẹ gbọ́dọ̀ padà sílẹ̀ mọ́. Mi ìgbọ́dọ̀ padà sẹ́yìn. Ẹ̀yin kan ò mọ̀. Ohun tó ń bá yín fà á. Ó ní ẹ fi sinmi àdúrà. Ó ní torí èyí. Ó yẹ kí èèyàn máa gbàdúrà. Nígbà gbogbo. Ká mọ̀ sí ṣe sáré. Kí ènìyàn máa gbàdúrà. Nítorí èyí. Nítorí ìpìlẹ̀ yìí. Nítorí ìdílé yìí. Nítorí ogun ilé yìí. Ló yẹ kí èèyàn máa gbàdúrà. Nígbà gbogbo. Kó mọ̀ sí ṣe sáré. Mo lu agogo. Àyàfà lẹ́gẹ̀dùà. Gbogbo ìpìlẹ̀ mọ̀ dìde. Àfàwé ẹ̀yà lórí ẹ̀.
1: Thank you, Father.
0: Send one one for one.
1: They gave it to them.
0: We pray.
1: That
0: you Gehazi.
1: Gehazi.
0: Oh Lord, Baore.
1: You received an offering.
0: Lord, Naaman.
1: Naaman.
0: O gba ọrẹ ẹtẹ. Wọ́n wá fi àìsàn dá ilé wọn lọ́la. Pé láti òní lọ, ìwọ Gehazi o, ilé rẹ, àwọn ọmọ rẹ, àrọ́mọdọ́mọ rẹ, wọ́n mọ̀ ní ẹtẹ. It wasn't in his life
1: before.
0: But they bless it on him. And they have said it with wrong prophecy that the children will hear it from him. Auntie, kò yẹ kó gbà. Àgọ́ ara rẹ kò gbọ́dọ̀ di ilé àìsàn. Wọ́n á gbọ́dọ̀ fi bíléèdì bá ara rẹ jẹ́. Níbi tó ti ń là á. Wọ́n á gbọ́dọ̀ fi abẹ́rẹ́ ba gbogbo ara rẹ jẹ́. Ṣé o ti wẹ̀ pàpàpà? Ó yẹ kó lè mọ̀. That Jesus is healer. Is our healer. Is our healer. Our deliverer. And so kalẹ̀bọ̀. Láti orí òkè. Ní Èkìtì. Mo wà nù mọ́tò. Wọ́n pẹ́ síbì kan. Gbogbo wọn sunkún. Bàbá Ọtọ́rìtì ẹgbà wá. Ẹgbà wá. Ẹwọ ọmọbìnrin yìí. Ó ní kánsà. Ó ti fẹ́ kú. Kò lè dìde. Kò lè sọ̀rọ̀. Ó yí ojú sókè. Mo gbé omi báyìí. Ní orúkọ Olúwa. Mo dà sí lẹ́nu. Mo dà sí lórí. Lẹ́sẹ̀kẹsẹ̀. Gbogbo ara ẹ̀dẹ̀ wálẹ̀. Nítorí orúkọ Olúwa. Ilé ìsọ agbára. Olódodo sáwọ bẹ. Ó sì rí iye. Mo ń gbàdúrà fún ọ. Ìwọ tó ń gbọ́ mi ní àkókò. Ẹ pé àwọn èèyàn wọlé o. Ẹ invite gbogbo
1: èèyàn.
0: Ẹ tẹ wá social media. Ẹ ṣíà fún gbogbo
1: èèyàn.
0: Sórí ọjọ́ tó bá ti mọ̀.
1: The day you know.
0: Wípé agbára Ọlọ́run dájú.
1: The power of God is certain.
0: Ọjọ́ yẹn ni sọ̀rọ̀ rẹ lọlẹ̀.
1: That day your problem is gone.
0: Ọjọ́ tó bá mọ̀.
1: The day you know.
0: Wípé o lè dìde.
1: That you can believe it.
0: Sọ tó ń dìde sí ẹ.
1: Again that if I do.
0: Ọjọ́ yẹn.
1: That day.
0: Lógún yẹn lọlẹ̀.
1: The battle will go.
0: Ọjọ́ tó bá ti mọ̀.
1: The day you know.
0: Oh my God. Wípé o lè jà.
1: That you can fight.
0: Fún kádàrá ẹ.
1: For your destiny.
0: Ọjọ́ yẹn.
1: From that day.
0: Ló súnmọ́ ọjọ́ ọ̀la.
1: I get 2%
0: of your future. Mo lu agogo.
1: I give you the best.
0: Gbogbo ẹyí tí ọjọ́ ọ̀la yín ò dájú.
1: You know your future is not certain.
0: Ẹgbẹ́ ọjọ́ ọ̀la bá.
1: Hey, man, see your future now.
0: Sórí alẹ́ yìí.
1: Tonight.
0: Ẹni Olúwa ti sọ fún mi pé. Òun fẹ́ fún àwọn èèyàn ní unusual breakthrough. And for you to have unusual breakthrough. We must settle with the foundation. Torí ìpìlẹ̀ kejì yẹn. Àìsàn ló run tẹ́lòmíì ní. Ohun tí ẹ lómi gbogbo ọjọ́ ayé ẹ̀ kojọ. Àìsàn ló gba gbogbo ẹ̀. Ohun tí ẹ lómi jẹ́. Ohun tó yẹ kó jẹ́. Inú àìsàn ló parí sí. Ṣé kí n lu ago? Ṣé wà á sàmì? Gbogbo àìsàn tó ń ṣe ọ́ lónìí ó bọ́ lọ́wọ́ ẹ̀. Gbogbo àìsàn tó ń ṣe ọ́ ó bọ́ lọ́wọ́ ẹ̀. Gbogbo àìsàn nínú ara, nínú ẹ̀mí,

0: wá sí báyìí. Wọ́n sọ̀rọ̀ wọn ní ká ra cement. Ilé yẹn mo ti ń kan fún 17 years ní ilé bo. Ilé yẹn kọ̀ wá ń bẹ̀. But to the glory of God, lẹ́yìn ìgbà tí mo ra cement yẹn, mo akọ ilé yẹn tán within January till now. Láńlọ tó tún wá wà lẹ́yìn mi tún lóun fẹ́ ta tòwó ní àwa lòun fẹ́ ká ra aláàlówó. Ó láwa lòun fẹ́ kóun máa da dúró dé wa. Ọlọ́run dẹ̀ ṣe owó yẹn ní ọ̀nà tí a lérò àtẹ̀mí àtọkọ mi. Àtúra
1: lona. Ele ta yin ko tele.
0: Ben.
1: Odun melo.
0: 17 years.
1: 17.
0: Ben.
1: O wa igba wo le wa sibi.
0: January.
1: January.
0: Ben.
1: Ejo awon to ra cement.
0: Yes sir.
1: So be si wa kuro mi.
0: E mo wa so fun Olorun mo ni ko ba mi ko ile yen pari ti wa yen. Olorun de pari ti wa bi
1: din January. Enu January 16.
0: Ben sir.
1: E tu wa ra ile another.
0: To wa leyin mi o awa lo nfe ka ra ala lowo la awa lo ma gbe duro de asugun ati ra bayi
1: e patewo e kilo e de nwo bayi eyin wa ni December pelu ile uncompleted building ti o le pari for 17 years
0: since 2007
1: nteyin wa le se lati 2007 to de se laarin January 16 ki de se po wa tun se o tun wa ra another ile ti enikan tun se ti eti abẹni ẹ ti parí tiẹ náà kó lè mọ yàtọ láàrin aládùúgbò àtẹni tí ò gbà ní o tẹlẹ the same category ni wọn wà wọn àjọ parí ilé wọn ni bọ nígbà tó rí ọfẹ dórí tí wọn wọn parí tí wọn wọn tún ra tẹlòmíì tí ò lè dá parí bó ṣe kú lórí òkè
2: yìí
1: let double grace work for you o tó ń pè ní great mercy nìyẹn tún lọ ra mi
2: amen.
0: Ọ̀rọ̀ yìí ti jẹ́ kìkì.

0: gbogbo èdè tí òjò lọ tó di ọ sí yàrá
1: nù
0: àwọn èdè tó di ọ sínú ilẹ̀ sínú omi gbogbo èdè kó máa já sọ pé wo olúwa ní fi mí ṣe wọ́n ń pè mí lókè ìdè já lára mi wọ́n ń pè ọmọ mi lókè wọ́n ń pè àyànmọ́ mi lókè ìdè ìsàlẹ̀ máa já gbé ẹsẹ̀ gbé ẹsẹ̀ ìdè ilé bàbá mi ìdè ilé ìyá máa já ìdè ilé àná máa já máa já máa já oyoyo. Rabale gada bi asata, gbogbo ìdílé ìyá ìdílé bàbá maja, ìdílé bàbá maja, ìdílé ìyá maja, lórúkọ Jésù. Olúwa wa tó bá ní omi gbé sọ́dọ̀ àti òróró ó fẹ́ pírèsì gbogbo ayé tí ẹ gba òróró ní àwọn ìpàdé tá a ṣe kọjá àti last month òróró yẹn ní kẹlò a fẹ́ sin kankan pẹ̀lú ẹ èyí tí ẹ tí lórí ọ̀fẹ́ last 3 days of the month ni àdúrà orí òkè màmá sọ ní pẹ̀látọ̀lá gbogbo ayé tẹ wà ní Ondo state àti agbègbè rẹ ẹ má gbàgbé Sunday yìí anointing service wà ní church bọ̀ mo máa sọ púpọ̀ àwọn nǹkan tó máa ṣẹlẹ̀ fún àwọn ènìyàn Abuja la wà lálẹ́ ẹ jẹ́ gbogbo èèyàn máa ké níbi tí wọ́n bá wà egun adánidúró fi ayé mi sílẹ̀ egun adánidúró fi ìpín mi sílẹ̀ oyoyo. Ẹ̀gún adánidúró ilé bàbá mi fi ayé mi lẹ̀ ẹ̀gún adánidúró fi iṣẹ́ mi lẹ̀ fi ìpín mi lẹ̀ fi ayé mi lẹ̀ ẹ̀gún adánidúró fi ìpín mi lẹ̀ fi ayé mi lẹ̀ fi ìpín mi lẹ̀ fi àyànmọ́ mi lẹ̀ ìwé ẹ̀gún adánidúró fi ayé mi lẹ̀ lónìí oya lórúkọ Jésù. Egun yẹn gbiná gbé ọwọ́ ẹ sókè mo gbàdúrà ẹ̀mí mọ́ dìde kó jáde la ẹ̀mí mọ́ gòkè kó jáde la ó yà lọ dìde tọmọtọmọ lọ dìde tíṣẹ́ lọ dìde ìgbéyàwó lọ dìde ẹ̀yin dáná mọ́ sọ pé mo dìde lónìí ọmọ mi dìde lónìí iṣẹ́ mi dìde lónìí ṣe àmì mẹ́ta. Àwa pàṣẹ ẹn tó yẹ kí n pàdé tí ó fà mí sókè ní kíákíá olúwa jẹ́ n pàdé ẹ̀ jẹ́ sọ fún pẹ́tẹ́rù ní Luke 5 ó ń la tòní lọ mo change level ẹ̀ ó ní máa pẹja mọ́ ó di apẹja yìí it's a changes of level ẹ jẹ́ n pàdé ẹ̀ tí ó change ayé mi ẹ jẹ́ n pàdé ẹ̀ tí ó sọ mí dẹni òkè oyoyo. Bàbá ọmọ ẹ̀mí mímọ́ àwọn tí ó sọ mí dẹni òkè àwọn tí ó sọ mí di ńlá ẹjẹ́ ń pàdé wọn. Ee bàbá dayà gbàdá yàṣà ẹjẹ́ àpàdé ara wa wà á pàdé wọn àdúrà rẹ gbà sórí tó bá ti lè gbọ́ràn òkè ò jìnà ohun tí máa ń dí àwọn èèyàn lọ́wọ́ ní ẹ̀mí tinú mi ni màá ṣe ẹ̀mí ẹnìkan ò lè bá mi sọ̀rọ̀ ẹnìkan ò lè bá mi wí ẹ̀tinú mi ni màá ṣe ẹ̀mí yẹn kò gbiná lára ẹ̀ kò gbiná ẹ̀mí agídí olúwa lé jáde àti ìrírí àtijọ́ pé mo ti fẹ́ ìrírí náà bíbélì pé ẹ mọ̀ sí rántí nǹkan ṣáájú ẹ mọ̀ rò ó máa ṣe ń tútù ìsinmi ò wù jáde àkókò ìdìde náà pé àkókò ìdàgbọ́ nínú ọlọ́run kó dẹ̀rú ẹ bọ́ ìdìde ohun tí mo fẹ́ kó ṣe lẹ́yìn ni pé olúwa ní wíkẹ́ndì mo rú ẹ bọ́ ìdìde torí àṣẹ ìbẹ̀rẹ̀ àdúrà ìlẹ́ni láàrin 9 days ẹ gbọ́ ẹ̀rí àwọn èyí àfi tó bá fọkànsí your level must change torí level tó wà yìí àrífín wà ń bẹ̀ o gbọ́dọ̀ kó on level
1: you need to leave that
0: oh wani I want come
1: so
0: but when my bed de la ye
1: if you want to rise in
0: oh man did you think kakaki
1: you need to give some
0: Olorun Abraham at this point omo re loku to fi ki
1: only son is what we give
0: lo fi ru ebo
1: ibi
0: to tin bo tele o kere Genesis 26 Isaac si fi ru
1: gbe
0: ni ile yen won na ti gbo awon eri kan lori eto yi
1: n
0: tawon eyan se tan fi din la so bo se wule ko kere to pe oluwa mo so seed si ori oke ogo yi ka tun le fi seto lola mo se tori eto otun la oke emi nikan gbe program radio kan leni nikan mo send owo yi oluwa gbe mi na dide wa de dide Psalm 121 o le ma kale ni
1: 121
0: Psalm 112
1: on le maka
0: so pelu
1: Psalm 1
0: Psalm meteta yi
1: 121
0: Psalm
1: 112
0: and Psalm 1 Oluwa laarin omo iya
1: Lord among my sins
0: egbe mi dide gbogbo ona lo ja si Abuja
1: always need to Abuja
0: ni area 1 mo reti eyan 25,000 lale afi to ba gbo mi lo ni si ni pade yen ago mesale pade ma bere gbogbo eyan mo Bible school
1: and
0: this is very very important information abo fe join Bible school wa
1: or
0: mentorship school o fe gba
1: training
0: lati odo woli to soro area 1 lati ma pade
1: yo
0: da fun yi o ti ni ko ko
1: account
0: number
1: ile I go to write down it account 09 09 7000 32 15 15
0: Echo Bank ni
1: Echo Bank
0: o ti ko Echo Bank
1: si le yo Echo Bank
0: 09 09 7000 32 32 15 15 Echo Bank
1: Echo Bank
0: elekeji
1: the second one
0: Unity Bank
1: Unity Bank 00 32 32 39 39 37 01 00 00 32 32 39 39 37 01 01
0: gbogbo yan lo san re yan
1: ama gba give that
0: number te ma pe si
1: the number to call
0: e funny number
1: the number is 081 123 2 in 5 places 081 123 2 in 5 places or you can use 070 81 16 24 090 again 070 81 16 40 90 God bless
0: you. Testimony ebere.
1: As far as we go.
0: No more delay.
1: I'll proceed and
0: from glory to glory.
1: No go, no go.
0: So you go. In Jesus'
1: name.
0: Ma gbagbe lale
1: o. Forget tonight.
0: Area 1.
1: Area 1.
0: Gariki.
1: Gariki.
0: An to ba sumo yeso
1: fun. So that I close to you tell
0: them.
1: That tonight.
0: Mo ni omi kan ti mo ma fun e. Mo ni ororo kan ti mo ma fun e. Pelu Satan si lo tele.
1: With our own way work.
0: Mi le ma so ye lori
1: afefe.
0: O mo lale
1: yi. You will know tonight.
0: Olorun wa lale. Ogo yan de buja. Eko.
1: Lagos.
0: Sunday
1: money
0: lagbara olohun
1: gbogbo
0: nte ba ri
1: e
0: so fun pe